0: dé. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé.
1: If you do your work,
0: nínú wọn ni ó gbé pàgọ́ fún oòrùn.
1: Work with honesty and pride.
0: Tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti yẹ̀wò rẹ̀ wá, tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje.
1: Hide you with

Nígbà tí Israẹli jáde kúrò ní Íjíbítì, tí ara ilé Jákọ́bù kúrò nínú àjèjì èdè ènìyàn. Júdà di ibi mímọ́ rẹ̀, Israẹli di ìjọba rẹ̀. Òkun rí ó sì sá Jọ́dánì padà sẹ́yìn. Àwọn òkè ńlá ń fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Kí ló ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá ìwọ Jọ́dánì tí ìwọ fi padà sẹ́yìn? Ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn. Wárìrì ìwọ ilẹ̀ níwájú Olúwa, níwájú Ọlọ́run Jákọ́bù. Ẹni tí ó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi.

Oni ni ọjọ́ kọkànlélọ́gbọ̀n. Oni ni ọjọ́ ajé Monday, ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026. Oni ni ọjọ́ tó parí oṣù kẹjọ yìí. Lórúkọ ọ̀gá àgbà pátápátá tó tún jẹ́ olùdásílẹ̀ West Radio 89.3 FM Evangelist Mrs. Lillian Bademosi. Lórúkọ Giwa Ikànnì Ayọ̀ Emmanuel Ojo. Àti lórúkọ amojú ẹ̀rọ fún tààrọ̀ yìí. Stephen Ige Adeyemi. Ní èmi ọmọ yín Sunday Àfọlábí sí gbogbo mímọ̀ sí Ozana fi ń kí yín kààbọ̀ sórí ètò yín ètò wa àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́.

0: A ní nínú rìn àjọ ọjọ́ òní lórúkọ Jésù wá rírí Ọlọ́run. Lónìí gangan lórúkọ Jésù wá gba ìyanu Ọlọ́run.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wá.
0: Mo fẹ́ ká lọ yin Ọlọ́run yẹn láàárọ̀ yìí. Ọlọ́run tó mú abẹ̀rẹ̀ ìrìn àjò oṣù láyọ̀ a tún parí ẹ̀ lónìí.

ẹyin ọlọrun yẹn dáadáa láàárọ yìí. Ọlọ́run tí ò jẹ́ tojú orun dojú ikú. Ọba tí ò jẹ́ tojú àláwọ̀ kòtò. Àìmọye ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ ní spiritual realm. Bíbélì gan sọ ní nígbà tí ènìyàn sún ọ̀tá rẹ̀ sì wá, ó fún èpò sínú àlìkámá, ó sì bá tirẹ̀ lọ. Ọlọ́run tí ò jẹ́ kí iṣẹ́ ọ̀tá ó dáhùn lórí ayé yín. Abẹ́ rò pé àwọn ọ̀tá àwọn òkùnkùn wọn gbìyànjú lórí ayé yín ni. Ṣùgbọ́n Ọlọ́run pa má jẹ̀mú àbò rẹ̀ mọ́ lórí ayé yín, lórí ilé yín, lórí àwọn ọmọ yín tó wà lókèrè yẹn gan, lórí àwọn ọmọ yín tó wà nílé ìwé yẹn. Ọlọ́run ò yẹ má jẹ̀mú àbò tó bá wọn dá.

Ọlọ́run tí ó jẹ́ kí pa yóò ká yín. Abẹ́ ẹ̀rù pa àwọn tẹ́ ń bá jagun, ẹ̀rù pa àwọn èèyàn lásán ni. Àwọn alágbára bí òkùnkùn ayé, àwọn òjòyè, àwọn ọlọ́lá. Ṣùgbọ́n má jẹ́ mú ààbò Ọlọ́run wà lórí ayé yín nípa àwọn òṣè ká yín. Torí náà ti máa ní kò yin Ọlọ́run. Yìí tinútinú rẹ, yìí tọkàntọkàn rẹ. Yìí tó béèrè lọ́wọ́ rẹ náà ni. Ẹni ọ̀tá bá solókùn mọ́lẹ̀ bábátá ni yóò tu. Yóò bá sí ti agbára Ọlọ́run àti àtìlẹ́yìn rẹ̀ lórí ayé yín.

pọ̀ àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́ lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní ìkànnì kànga gbọ́mọgbẹ́ west radio 89.3 fm létí akalẹ̀ sí aláàfin avenue olúyọ̀lẹ̀ estate nílùú ìbàdàn bíi

kábíyèsí àgbé ọ̀gá láàárọ̀ àṣẹ ọlọ́ba ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba dání má gbàgbé ẹni ọlọ́run tí kìí fi àwọn ènìyàn tiẹ̀ sílẹ̀. Ẹ fi ìyìn bẹ̀rẹ̀ ọjọ́ òní torí ẹ máa jíjó ayọ̀ wọnú oṣù tuntun ni. Oṣù Sẹ̀tẹ́mbà là ń wọ̀ lọ́yìn. Oṣù tó kú fún ire, oṣù ìkórè. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ̀yin ò gbọdọ̀ ní ìgbàgbọ́ pé oṣù Sẹ̀tẹ́mbà oṣù tó kú fún ibi àbí wàhálà ni. Rárá o, oṣù ìkórè ni. Oṣù ayọ̀ oṣù tó kú fún ìdùnnú. Torí má jẹ̀mú ibi kankan ò ní bà sílé tiyín. Má jẹ̀mú ibi kankan ò ní bà sílé tèmi náà. Àwọn oṣù bàbá yẹn ayọ̀ àti ìdùnnú lẹ ò fi lò ó. Nígbàtà bá wá ń ké Happy New Year ní January 1. Bí olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ wá ẹ ò ní bú sẹ́kún. Ayọ̀ lẹ fi bẹ̀rẹ̀ ọdún ìmàmà tó ń gbọ́ mi. Ẹ ò ní fẹkún parí ẹ̀. A rán mi láti kéde ẹ̀ sínú ayé dádì yìí. Ayọ̀ lẹ fi bẹ̀rẹ̀ ọdún 2026 yìí. Ẹ ò ní bẹ́kún jáde.

0: Ọ̀rẹ́ Samuel ló pe Samuel yìí.
1: Ó ní òun wọ́n pa àlọ́ àti
0: àwọn. Ó dẹ̀ sọ pé Samuel ṣó ò nílò owó ni. Ìyẹn wá wò pé ó nílò owó. Ó wá ní kó ká lọ. Ó dẹ̀ mú Samuel lọ́bi tó ti ta kidney ẹ̀ ní 1.7 million naira. Ìyá dẹ̀ wà nílé ìyá ò mọ nǹkan kan.
1: Ó ní òun wó pa àlọ́ àti àbọ̀ mímọ́.
0: Lẹ́yìn ìgbà tí wọ́n tẹ́wọ́ gba owó 1.7 million.
1: Olúwa.
0: Lẹ́yìn eléyìí ni wọ́n gbé Samuel wọ tíátà tó ṣe ọ̀rẹ́ Samuel ó kówó lé ọ̀rẹ́ lọ́wọ́.
1: Olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláì mi o.
0: Samuel wà ní tíátà tí wọ́n ti ń fẹ́ yọ kidney ẹ̀. Ọ̀rẹ́ gba owó ń tiẹ̀ ọ̀rẹ́ ti gba ọjà lọ. Ó ra fóònù méjì, ó ra kan fún Samuel, ó ra kan fúnra rẹ̀. Ó ra power bank méjì, fi kan fún Samuel, kan fúnra rẹ̀.

lẹ́yìn bí ọjọ́ mélòó kan tí wọ́n kúrò ní hospital. Ọ̀rẹ́ tún ni pé kó má lọ lé o, kó jẹ́ káwọn máa lọ sí òtẹ́. Ìyá wà nílé, ìyá ò mọ nǹkan kan. Abiyamọ kan ń gbóhùn mi láàárọ̀ yìí. A ní èrèdí ìwàsáyé ọmọ rẹ kò ní bọ́ sọ́wọ́ ọ̀tá.

0: owó tó kù wọn bẹ̀rẹ̀ sí ní ṣe fàájì ní òtẹ́.
1: Olúwa ló ṣèlérí kan fún mi.
0: Wọ́n fi owó yìí, owó kidney tó ta òun àtọ̀rẹ́, wọ́n fi jọ jayé.
1: Ẹbí mi pé kí ló ti wí. Ó ní
0: níwọ̀nba ọjọ́ díẹ̀.
1: Òun ó pa àlọ́ àti àbọ̀ mi.
0: 1.7 million máa fi

abẹ́rí pé ọ̀rẹ́ yóò dájú púpọ̀. Kì í ṣe òun yọ kidney rẹ o. Ó dẹ̀ bá a ná owó yẹn, ó bá a ná owó yẹn kan lẹ̀. Samuel ní òde ẹ̀ràn tí kò ní ìyá kan. Ìgbà tí ìyá Samuel gbọ́ ọ̀rọ̀ yìí, nígbà tí àṣírí padà tú. Ìyá Samuel ní Samuel òde, àwọn oníròyìn béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé èló ni Samuel wá fún yín? Ìyá yẹn bu sẹ́kún ni pé wá ń kọ̀ bọ́ ọmọ òun ò fóun. Ọmọ òun ò sọ pé òun fẹ́ lọ yọ kidney ẹ.

tú àwọn ọmọ yìí púpọ̀ púpọ̀. Oríṣiríṣi nǹkan ló ń lọ níta lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ máa pe àwọn ọmọ yín yẹn ṣàkíyèsí, ẹ dẹ̀ máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn ní gbogbo ìgbà.

0: ẹ jẹ́ kí n bọ́ sí abala tó parí tá a ti máa ń pàṣẹ fún ọjọ́ wa. Gẹ́gẹ́ bí àkọlé ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́.
1: Ìbílẹ̀ ẹ̀ mọ́ ìkúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

gbogbo ẹ̀yìn abiyama tó ń gbóhùn mi láàárọ̀ yìí mo fẹ́ kẹ́ pàṣẹ fún ọjọ́ yín lórí ọ̀rọ̀ ìyànjú tí mo sọ yẹn náà láti fi pàṣẹ mọ́mí yẹn pàṣẹ láàárọ̀ yìí pé èrèdí ìwàsáyé ọmọ mi ọlọ́run má jò bọ́ sọ́wọ́ ọ̀tá èrèdí ìwàsáyé ọmọ mi ọlọ́run má jò bọ́ sọ́wọ́ ọ̀tá èrèdí ìwàsáyé àwọn ọmọ mi má jò bọ́ sọ́wọ́ ìkà ènìyàn.

pàṣẹ láàárọ̀ ẹ̀mí mímọ́ bá mi tọ́ ìṣiṣẹ́ àwọn ọmọ mi. Mọ́jọ bọ́ sọ́wọ́ ọ̀dájú ọ̀rẹ́. Orí ọ̀fẹ́ rẹ Olúwa jó tó fún wọn. Orí ọ̀fẹ́ rẹ Olúwa jó tó.

Pàṣẹ láàárọ̀ yìí, pàṣẹ kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó tàn sójú ọ̀nà àwọn ọmọ rẹ̀. Pàṣẹ ẹ̀yin ọmọ mi lórúkọ Jésù òní rìn nínú òkùnkùn. Pàṣẹ àánú sórí àwọn ọmọ rẹ̀ yẹn. Èyí tó wà nítòsí àti èyí tó wà nílókèrè yẹn. Ọlọ́run jọ sí ọ̀run àánú lé àwọn ọmọ mi lórí. Má jẹ ń jẹ̀bi lórí àwọn èso tó fún mi. Mo wá bẹ́ kó pàṣẹ fún ìrìn àjò oṣù tuntun tá à ń wọ̀ lọ́yìn. Ọlọ́run jẹ́ kí àánú rẹ bá mi rìnrìn àjò oṣù bàbàbà tí mò ń wọ̀ lọ́yìn. Jẹ́ kí má jẹ̀ mú àánú rẹ bá mi àti ìdílé mi rìnrìn àjò oṣù bàbàbà tí mò ń wọ̀ lọ́yìn. Nínú ìrìn àjò oṣù bàbàbà ibi májò bà sílé mi. Màmá yẹn pàṣẹ láàárọ̀ gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ torí orí ọ̀fẹ́ àti àánú gbà. Nínú ìrìn àjò oṣù bàbàbà yìí, Ọlọ́run ire àti àánú ni kó máa bà sórí èmi àti ilé mi. Ọlọ́run fi àánú rẹ tì mí lẹ́yìn nínú ìrìn àjò oṣù bàbàbà tí mò ń wọ̀ lọ́yìn. Má jẹ̀mú ibi kankan má jẹ́ ó ṣẹlé ilé mi lórí.

0: 2.1. West Radio 89.3 FM. Kanga Agbemagbe.
1: Rọ́bà ti jáde, àṣẹ ń tẹ̀lé ni.
2: Sọ̀rọ̀ bá mi bá kẹyẹ sọ̀rọ̀ kágbọ́.
3: Lọ́ní bẹ̀rẹ̀ ọ̀sẹ̀, owó ọ̀rọ̀ yóò fi lẹ́ra ṣe bùgbé tọmọtọmọ o. Olúwa ṣé o ní gangan lọ́sù yí parí o. Ọpẹ́ lọ máa fè nílẹ̀ lọ́wọ́ bá tó fi òjìjí bú àwọn òkè ńlá. Gbogbo ilé

0: Pagbata da sile ko mama ko de mawaga.
1: Opelopo paja si o.
0: Oke janu tan wo bi pagi na pada gun o.
1: Opelopo paja si o.
0: Lori awon bi e ma to ngba wa yi.
1: Opelopo paja si o.
0: Lori awon tan wa lojojumo yi nko.
1: Opelopo paja si o.
0: Loto loto ta ba ro jile.
1: Opelopo paja si o.
0: Lo ba ja si o pe lodo yin be yen bo so keke pariwo go go go go
1: go go go go.
0: To ba tin gba dua ori afafe to tele ra won. Ti gbogbo e de mba ile ara mu to de nse bi pe ko ma tan wa ti mo wi pe ni ti Jesu ro pe ko wa gbadura bi yamo ti wa lori afefe a so fa ka ye mere baba la bi yamo le mi je ba ti se dupe ase loku ka ran jade aba mi ajo gbogbo lodu lodu yo sore ra batara bata fu elose yi o kokoro ni gege re lose yi o ni gege se lose yi o eyin oko en try
1: bi chekekele
0: e ma ri ta jese o ina ni te lowo eyin okunrin o eyin baba ti se me ba jina loruko jese ni de ni tan wa kiri o ni rogun alagbeda e ni ro ode are mabo owo nje ko ni won yi o oba to rin lori omi yo rin lori joro re bi osuse pariji o Eni aya Sami ere lobirin je laboja ejere omo o eni tere ji tere loja ku ire ma wole yin were were ire gidigba ire fefe bi erin yo wole yin ni pari osu yi o aba ba ni debe ba ni je yo je ti yin laje pele pari osu yi ani dopinu aye yin boju je pari o pitipiti owo yo wonu account re o oloro loju anu lagbari yo se olore ni pari osu yi someone at 2:35 ojo lo yo male se omo re lara ni rogun ni lera lose yi o ni ji olese lose yi o ki gbe ti ni tinu mi lodo lowo lodo loro ai ni ko ni so de ni yepere agogo re de lose yi ise re di aye latoni o ise won anu olorun yo tu olara ba de won lohun owo re si ma de iru o ma re yo duro lai lai ola ti oro yo wonu le yin were o a ki yo se oni po lai lai a fi olagbe iwo re ga o ni pa yin keke lori omo ile yo wariri fun wa tomo re o aso apata de adagun omi fun wa tomo re aso kuta de oriso omi bukun ayeraye de ti si wa tomo re loni o oro re lawon olore afa ma gbo ele ti gbon gboro ye yo gbo igbe re oloju banwo yo wole de o olowo kabi kabi ko ni je ki bi ode ba wa tomo re lose yi ama re oni je tan o aloni lowo gba ko ni gbere re lose yi o oba to ni Gilead yo ta lo re aba to janu efrem yo janu re oro olorun so di la oro olorun so di olola oro olorun wi pe o ni je gbesi o njo mo ni a wa lofun o aba to tobi ni se oni yo jo loju temo temo lose yi o ni mo ko ni do jaye o ni rofo je lose yi o ni pofo lori omo aworan ma gbe jagidi gba lose yi a ko ni pe oni esiba mo o ni je olagbe ogiri temo temo wa soro go laarin awon kefe lọ́sẹ̀ yìí ẹ̀rí rẹ̀ máa láyé jà ìwọ náà sì máa mú ẹ̀rí wà àbọ̀ ọlọ́run dájú lórí rẹ̀ tọmọtọmọ ẹ̀rù orúkọ níbo ọmọlẹ̀ o búburú kan kì yóò ṣubú lù ọ ọ̀sẹ̀ yìí àrùn òní wọnú ilé rẹ o áńgẹ́lì rẹ yóò bójútó ọlọ́sẹ̀ yìí áńgẹ́lì yóò ní jẹ́ kí ẹsẹ̀ rẹ kọ́gùn òkúta àfọ̀nífọ̀jù kò ní bù ọmọlẹ̀ o wà wọ ìwọ ayọ̀ lọ́sẹ̀ yìí o àfi ọ̀rọ̀ ilẹ̀ kẹ́ ọtọmọtọmọ àfi ìrì àti òjò kẹ́ ọtọmọtọmọ ògbó iṣẹ́ yìí máa búyọ o ọ̀sẹ̀ yìí owó ńlá yẹn máa wọlé wà á rówó tajà ẹnìkan ṣàánú rẹ iṣẹ́ rẹ á dìde ọmọ rẹ á ríṣẹ́ ọmọ rẹ máa bá lọ́balọ́ba jẹun pọ̀ 77:7 ọlọ́run òní ṣá òtì ibùjókò ọmọ rẹ òní da oro iṣẹ́ yìí ọkùnrin á lérè o òkè nìràwọ̀ gbé lórúkọ jésù yìí tá ayé ti jábẹ́ padà sókè yẹn onídàájú àgbáyé yóò dá ọlọ́re lọ́sẹ̀ yìí ìrọ́kẹ̀kẹ́ níbi kò ní dáhùn lórí àwọn ọmọ rẹ lọ́sẹ̀ yìí ẹ ó fi funfun àti dúdú jẹ wọn mọ o ẹ̀rí tí ń gbé ẹ̀rí ni ó yà gbá o ìrètí dé ayọ̀ dé ìbùkún dé ẹ lọ ṣe rere ọmọ rẹ dorí sùn ìdùnnú o wà á jẹ́ èèyàn láyé o ọba aláàánú yóò bùkún ọ lọ́sẹ̀ yìí olúwa yóò di ọwọ́ rẹ mú ní ọ̀sẹ̀ yìí dúró di olúwa ní ọ̀sẹ̀ olúwa yóò gbé ọ sókè olúwa yóò ràn wá lọ́wọ́ lọ́sẹ̀ yìí o ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ kò ní gbé ọ ní kìkísẹ̀ lọ́sẹ̀ yìí olúwa ò ní dábùkátà àwọn ọmọ yìí o àtọ́jẹ́ tá a sọ àwọn olúwa ò ní dákẹ́ sí ọ̀rọ̀ rẹ lọ́sẹ̀ yìí Psalm 28 verse 6. Oru ayogbe ebe ni ati iwo lose yi tomo tomo. Psalm 34 omo kini o ja leni gbo leni o ni di alai ni. O tun ni ri ja ibi o. Elere ke o ni di de se oni bi to ti ri toro ko bo lose yi o. Eni o se ko je loro mo o ni jofo lori omo. Ona ati je ati bu idile yin o ni di pein lose yi o. Ise abami orita meta ko ni down lori je re lose yi. Ajo ni mu ko ni mu wa tomo re. Apejo kukutori omo re ko ni jo. Abinu ogbo omo re yo binu si ara re o. Ise oko re dide. Eyo kure lori anugba lose yi. Tori tela dugo re ko ni ru ejo omo re faye. Omo tata re ko ni taduki ajeun. Aje ni fa isi ko ni je ogbo omo wa o. Ati faramo ko re lose yi owo ti o to yi ti nbo wa seku o. Jeremiah 98 ile wa ko ni dile aworo. Ogbo omo re o ni joro. Jeremiah 45 ele lagbara o ni ja omo jule o. Eleji funfun da fi polowo toothpaste ebo ara re ma jeyo. O su baba bala fe wo yi o mama. Ibakuba ko ni bale olori omo o. Ibi o ni ba si ode re. Owo re ma de o. Jesu Oluwa wa. Je gbo iri pare osu.
2: Ati ilu laro ni mo ti wa. Omo mi gba to to asiko to fe se nko osu. Omo yen ma se nko osu ko ni duro. Ko ni duro. Ko ni duro. Odun keta leleyi.
3: Ko wa duro.
2: Beni. Toro ti se de bi pe a ma n gba eje fun ni.
3: Ah, ayo ni je ti omo. Emo tu mo re
4: ko duro
3: iko osu fodun meta e tun na wa bi yamo ida loruko Jesu omo re ko ni dida kuda
2: o wa ji isoji abekuta
3: e wa sibe ni
2: emi atomo yen na lajo wa agba ororo lojo yen ni waju olorun ateyan ba ti dele ta fi lo ororo yen bayi
3: ororo fe le pa o
2: fe ni ororo fe lagba
3: kilo wa pada sele
2: ko yen wa duro
3: o duro
2: mo wa wo wi pe kisi ma wo no se o to ni abi ro osu kini o wa o nduro osu keji o wa ona
3: ma
2: osu keta mo na olorun
3: mo kunle ko bi olorun gbogbo eni kare to se afẹ fo modamu re ina saju oluwa si ju awon ota re run olorun ma bo damu e odidi odun meta o lagbara o
0: ipade every tuesday wa ko se kan to yi pada ni ola gbogbo bi yamo lo ma pade ni lu kola ni ola fun adua bẹ́ẹ̀dẹ̀ ni gbogbo ènìyàn máa mú ike wá láti wá gbomi orí òkè. Omi orí òkè yẹn la máa lò fún oṣù tuntun. Àdúrà kọ́lá lẹ́yìn tiẹ̀ máa le jù. Nítorí oṣù bàbàbà tá a fẹ́ wọ̀nyí. Bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Gbogbo ènìyàn ló lẹ́tọ̀ọ́ láti dá ọrẹ lẹ́nìí. Bá ṣe dá ọrẹ parí oṣù bẹ́ẹ̀ náà la máa dá ọrẹ ọ̀sẹ̀ tuntun. Ọrẹ pé olúwo ṣé ọmọ lọ́sùn ó dọ̀sì já. Èyí náà la fi sílẹ̀ kọ̀sẹ̀ tuntun ní gbogbo ìgbà. Kò sí iye tó lè fi ránṣẹ́ o bó ti wù kó kéré tó bó ti wù kó pọ̀ tó. Ọ̀sẹ̀ yìí ó máa bímọ re fún ọ. Gbogbo ètò ló ti tò lórí ìsọjí agége. Bóyá ò tí gbọ́ tẹ́lẹ̀ sọjí ńlá kan ń bọ̀ nílùú agége. Gbogbo ẹbí ọmọ pátá lóde kan. Ní September 16, àdúrà àbò ni wọ́n fi rán mi sí gbogbo ẹbí ọmọ lọ́jọ́ náà. Àdúrà ìgbéga náà fi rán mi sí gbogbo ẹbí ọmọ lọ́jọ́ náà. Pàápàá àdúrà ojú ọmọ náà fi rán mi sí gbogbo ẹbí ọmọ ní ọjọ́ náà. Èyí àbá má jẹ́ kí kankan ó dá ọdúró ní ọjọ́ náà. Eléyìí kì í ṣe sọjí tẹ́nìyàn máa fi ọwọ́ ọkọ̀ kẹ́wọ́. Nítorí ẹ̀ ni mo ṣe ń sọ látọjọ́ yìí. Ìgbòrò ọ̀rọ̀ àti mọ́tò fún ènìyàn 20,000 náà ní kí ikú fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́. Tó bá ti dé ilé pákó ní ìlú agége. Ìwọ kan bèrè àmọ́ playground. Ọlọ́run bàbá alábìyàmọ́ o. Ààyè ló wà.
5: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
6: Your preferred wholesome radio.
7: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred Wholesome Radio.
4: Lati ikoni konga agbomogbe girege lago mefa idajilu.

0: Aje pe bi ojumo ba ti mo won pe oya la peregede oya ire owo omo alafia to nta iku ti se bale toro o na lo tu la ko wa lowuro toni ojumo to mo wa loni lojumo amojo yin ojumo to mo wa loni lojumo amojo yo ojumo to mo wa yin na lojumo amojo mo dun mo dun baba oyin o eku ojumo eku ojumo eku ojumo mo ni gbogbo bi ti afefe ikoni fe de laaro toni atun ti de o gege bi ise wa leni ti wa sojo aje ojo to tu kan ninu osu kejo ah olorun ba me ibare o adupe lowo eletumare oba to je ko sese be fun wa ibare olorun oba alapa kabe kabe olowo gbogboro omo as oba wa se fodidi osu mejo gbako tin tenu bodo looro toni abi loni gan ni serere werere awa na kukuko olorun lo ba wa se olorun lo pi ori be awa ko olorun ni awa ko olorun ni o awa ko olorun ni Olorun to wa ba wa se ma sai te waju o lati ma ba wa ba lo sowo waju mo kiyin loko alaga ti igbimo tin dari ikani yi loruko awon oga leka kokan loruko amoju ero fun sa ta waye sa mo ti wole o je ti bere ni perewo o ti lori ewe o ti kasa ele ati ri bayi adunpo o Olorun to ba mu lo na to tu a mu para mo bodo su ti nbo ko to de tele nu ṣugbọn ni ro o de a fi ko wole losuri o yi ti wole losuri bayi ni isin gbogbo to kobo apapin ni a fi se ba se kuro lodo comrade lana o lo si bere si ni ha en ti o ba ti wa gba ti e ko yi ti wa gba abode ilifu lọwọ sam ẹru rẹ ba de ni kii se pe ẹru se n bo lori omi abi ọtọlọkọ to kẹru o kẹru de ni okeru okeru bo so en ti oba ti gba nkan leaf eyan re lale cola won eduode ale ma yato abode leaf e gba lowo re eyan ara office olubodo anko alabasan ya e gba abo emi ti gba temi lana o se ani ani nbe so tin ba so fun yin lo le dese mo ti so komo ja pe oluare o ya lada nikan je adedamola oloyede omo baba olomi lo ko temi je ba emi gangan ni omo baba olomi mo se ki pe ku ojumo e kaaro ode odun bi ara o le bi salafia le wa bi emi na se wa ti awon na wa laaro toni alagbe olusanya ti wa nu kulu pelu mi e je ki won kin to wonu awon iroyin lo le nkan kejeji e ba ki omo nigeria
1: to e kaaro mo ki gbogbo omo nigeria wi pe atuku dede asiko ya kwa mojuba ose tutun ewo la mojuba sam se ba tire sam olorun ti se o e kaaro gbogbo omo nigeria akiyin se dada leyin na wa lapa be yen bawa na se wa lapa bi oni na ni ojo aje tutun lagbara olorun ara aje jeun
0: ami ase
1: bi osu yi de se n pare gbogbo wahala idamu aye wa gbogbo a pare a wa so pe
0: ami o
1: ba ti wonu osu tutun ninu ayo idunu igbega olanla lafiobe
0: ami
1: a si raje jeun
0: ami
1: esun
0: to esun beti willo mari beti willo mari beti willo mari beti willo mari eyi e wi yen aro aro mo beti willo mari anatan e korin ohun mi o si dada mo ti wa stressed but adupe folo
1: be yan ko ti sam ko de lofa
0: ne we royin the punch to wa waju mi laaro toni o ti soro soke won ni owo petrol ti gbe o ti nsunmo bi 1400 naira per liter bi dangote na si se n defend afikun owo epo emi o ko ye mi afikun yi na sa pa isala fi se awon olo wa nsaaji oro wa gan na awon ni won joko ti oro wa yi lori oro epo yi tan pa won o ni simi gbogun to n ja wa ni koko ogogun to nje po yi labenu ah edo mari ba wa gbese le gbogbo won ko to di pe won o ba wa laye je gbogbo awon ogun ti nbe ndi oro epo yi ti epo petrol o si ngbe nu oke lo 1400 naira it's all right ojo wi kokan de ni ogbon oni ro yen wa laaro toni won pe transmission ko se transmission won ni awon akude kokan wa o si mu ki won ge ina ti ape on lo seko abuja ti awon kokan se yin si ri na lo aya pe ko ti kan yen no awon oni na o dodo won eyin ta ba ti ri na send the call list o ko yin wa ka le send e si abuja e ti get e ben are tinubu won bere isimi olose meta ilẹ̀ Europe ni ẹsẹ̀ ti fẹ́ lọ lo ìsinmi wọn ṣáájú ètò ìpolongo tí ó bẹ̀rẹ̀ ní Rabati gan láìpẹ́ jọjọ. Ṣé ẹ mọ̀ pé ètò ìpolongo 2027 fún ìdìbò rẹ̀ ìsàràǹdè ó tiẹ̀ ti wọlé ni tó ti bẹ̀rẹ̀ náà nù no time to check àmọ́ ààrẹ kọ́kọ́ ní ẹyin èèyàn mi aráfẹ̀sìn mi ẹ jẹ́ kọ́kọ́ lọ sinmi kí n lọ gbáradì ààrẹ fẹ́ lọ tún ara mú. Oh my God, ẹ tí ì rí nkẹ̀kẹ̀. Ojo ewe kokan le logoji oni royin yen on lo wa bi are si gba ile Europe lo awon kan ni a wa ita re se ma lo Europe se kosibiti are ti le gba fe ni Nigeria ni e ma bo nbadan amo yi awon bi te ti le gba fe nbadan se babish ni osi leko ni abi labuja abi ni porta e ti eja lo north gan ka lo wo àwọn iṣẹ́ àràmàǹdà tọ́lọ́wọ́n ọba àmì fọwọ́ ara rẹ̀ dá káàkiri àwọn agbègbè lórílẹ̀‐èdè yìí síbẹ̀ ìdá yìí náà ṣe rò pé ó yẹ káàrẹ̀ sí àbí wọ́n ti lọ yúróòpù wọ́n ti pẹ́ nàìjíríà náà ààrẹ ti wà nílẹ̀ iná rẹ̀ ti ta sí àwa kan la sì ti kú nàìjíríà rárá the only place tí mo ti travel out lọ kò ju UK lọ ìyẹn ní kaduna that was the only place tí mo travel out lọ mọ́tò náà mo sì gbé lọ́gbà náà lọ tẹ bá fẹ lọ mo lè bá yín àrẹǹtì yẹn ló kéré jù ẹ lọ mi ò pé nígbà tẹ ti ń kùn wọn pé ẹ fẹ ní interest ni mo ṣe ń sọ ibi the only place tẹ̀mí ti travel out lọ́nu ni mo lọ sí taraba náà mo lọ taraba náà so ààrẹ nìkan àwọn náà ti pẹ́ lù subsidy ìkànmínú lọ́tún ló sì APC yà àtàkì èròǹgbà àtìkù ADC dì dìmáǹdì pé kí àkáǹtì fún 15.8 trillion naira ojú ewé kọkànlé lógójì oníròyìn yẹn wà wọn ni ẹ ṣàlàyé fún wa 15.8 trillion kan níbo 15.8 trillion ṣe jẹ ẹ lọ sí ojú ewé kọkànlé lógójì ibẹ nìròyìn yẹn wà 2027 àjọ elétò ìdìbò ilẹ̀ INEC wọn ti ṣe àjírò àti ìjírò àwọn àkọọ́lẹ̀ list àwọn tó ní ṣe pẹ̀lú post primary crisis tẹ́ńpé ó ṣẹlẹ̀ ní ẹgbẹ́ òsèlú APC kí wá ni ó ṣẹlẹ̀ gan nísàn án ẹ lọ sójú ewé kejì nu nínú ìwé ìròyìn ti the punch tó jáde láàárọ̀ yìí wọ́n ní INEC wọ́n ní at least àwọn governorship candidate wọn ó tún trigger fresh crisis àti fresh tensions across ẹgbẹ́ òsèlú APC ní gbogbo ilẹ̀kílẹ̀ kálukú wo wá ètò tó jẹ́ orúkọ kúnlé náà fi síbẹ̀ tí èso orúkọ ayọ̀ tó yẹ pé stephen ló wà nbẹ̀ tí wọ́n fi ti sáàmù sí kálukú sàbẹ̀rẹ̀ sí ní complain ọmọ nàìjíríà ní ibo là ń lọ léṣù sínlú o ta ló fẹ́ sí wá ní nàìjíríà ẹ jẹ́ ká mọ̀ bí a mi rè ooo. Ẹ lọ wo ìròyìn yẹn wọ́n ní kwara yóò bẹ nasarawa ẹ̀bọ̀yì adamawa àwọn crisis wọn ó ń threatening ifá ọlọ́run ẹgbẹ́ òsèlú APC. Ẹ lọ wo bẹ́ẹ̀. 2027 wọ́n ní opposition summit wọ́n ní wọ́n ti set agenda wọn báyìí láti yọ ààrẹ tinubu kúrò lórí ipò pé ààrẹ fẹ́ àbí wọ́n kọ́ o ààrẹ ó lọ sáà ni. Ṣé yóò ní yóò lọ náà ni mọ́ kẹ́yìn bọ̀ yìí àbí bó pẹ́ títí bó yá náà àlejò onisa imo lo on la oro tawon egbe alatako ti won so lasiko ta wa ye pe pe are olo na ni awon si ti setan lati ba won na tan bi owo they are ready to spend it finish like money ojo ewe kejo nke ti ri royan power sector eka ito agbara orilede nigeria ina mana mana ni e won ni lu si 1.36 trillion naira si revenue leakages kilo de ti on jiro kilo to n joro kilo ti won ti eso bo bana re ti owo wa n yo danu owo to wa tu yo to yoro danu ke so wo kekere habate 1.36 trillion naira only ninu revenue NERC awon na salaye so je we kokan de ni ogbon ti ro yen wa laaro ye won ni la ni odun mokanla pere iyan 870 won ni won seku pa ninu election violence pe ka ma jajajajajaja lasiko itu idibo awon ti de o won ti gbe ballot o won ti gbe box o won ti gbe paper o won ti ko kini o won ti ko kini o won sa ka pelu record to ti wa nle at bate bi 870 eyan lo ti ba la asigbo oro itu idibo lo ojowe kokan ni logoji na ni yen wa awon afurasi omo elegbe okokun oni pe won ni won ma sa hey won sa o ni ipele ogun kilo sele omo nigeria e lo soje we kerin kilo to de kini to sele bandit tu pa eyan mejo awon wo si lawon eyan mejejo ye awon agbe ni ipele sokoto ojo we kejo ni royin wa Nigerian Tribune eni shombe ede adebe banditry ni won fi se mi lowo nbe laaro yi lojo aje ojo monday won ni ipinle niger sokoto benue ati awon ipinle mi won ni kaluku won oni ani won ma bere si ni kunyumuyumu won kunyumuyumu yumyum lori oro idps awon ibudo ogun lende kilo sele kini tan kun si ojo iwe kedo ogbon iwe royin Nigerian Tribune eleyi to jade laaro tuni ni be gan leti riroyan won ni Nigeria won nkan about 300 million losses lori rail track vandalization eyin wo le nba dukia wa je eyin wo le so layin de base jobi ti so lerun olohun o ma mu yin o e le lo be o tori aba fowo iye biye ta fi si awon nkan ribiribi pe ko le wulo fa omo Nigeria teyin kan wa so layin de kanan jogbon te so rain di base jobi ti so ni asiko erun ta lo bo le ti je gan ilu wo na ti ko eyin wa gan fomo Nigeria ina si le yin yi te n ba dukia je olohun o mu be ni ko me ni to se ga olohun yo olohun o mu yin bola ho ba si mu yin were bayi ni e ma wo nkan ni mo so be were bayi ni olohun o se oro yin te pe ni se kini o ni bombe olohun e ma wo ran ni mo so be to le elon ba dukia wa je dukia ta jise jiya ka to se eyin wa wo susu eni kini kan se lede pako elon disrupt dukia wa e ma wo ran won ni $947 million ni remittance osu keje won ni pe o mu awon monthly target ti ebate bi $1 billion kai CBN kile n salaye fun wa gbogbo bi an ti n wo pe okay eleyi ohun kini kan o sa mu afojusun won pe okay very soon awon ma debit awon lo ibo le n lo gan nibo le n lo kile wa 1.1 billion but now won ti n try lati pe okay very soon a ma debe e ma wori e debe won ni APC campaign

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn ìtẹ̀síwájú náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀ 89.3 FM náà lẹ̀ wáyé olúọ̀lẹ̀ estate nílẹ̀ Ìbàdàn. Kó tó di pé màá gba ìpè a kúrò ní ìpínlẹ̀ Ṣómi ló bá tí ìwọ kọ̀ọ̀gan kúrò níbẹ̀ tán. Ọ̀rọ̀ power sector alàgbà ló san 1.36 trillion naira ni wọ́n ní lùsì sí revenue. Níbo ni revenue ti ń leak?
1: Àwọn náà la máa bí.
0: 1.36 trillion naira.
1: Àbí billion. Ẹ wò dá kó má lọ jẹ́ pọ́tọ̀ nìkan tán kọ́ ó lè má jẹ́ ti
0: ṣe tree ni. Ok, ẹ jẹ́ kọ́kọ́ ká. Wọ́n ní ẹ̀ka ètò iná mọ̀nàmọ́ná Nàìjíríà ó pàdánù orí ẹ̀ pa pẹ̀lú bí revenue owó ti ń pa wọlé bó ṣe bóyá dání o bóyá ọkọ ni o bóyá àwọn kinní tí wọ́n fi máa ń rẹ́gi ṣẹ́sí mọ́. Oyún ni a fèrè àmọ́ of about 1.36 trillion naira. In fact, ní 2025 gan lélẹ̀, bí power distribution company bá ṣe fail láti bílẹ̀ àwọn eyín tẹ̀ ń ra náà lẹ́fà. Wọ́n ní wọ́n fail láti bílẹ̀ eyín consumers fún electricity tó wọ̀ ti 694.8 billion naira. Tí wọ́n sì tún fail láti tún gba àwọn míì tí wọ́n tún ètò bílíọ̀nù.
1: Okay.
0: Ní another 669.5 billion.
1: Okay, àkójọpọ̀ àwọn owó yẹn ni wọ́n ló jẹ́ ẹbí ìgbà tí wọ́n pàdánù yẹn ni bóyá nípa àìsí owó tó yẹ kó wọlé pé bóyá nípa àìsí ohun tó tọ́ wọn bóyá
0: ìgbésẹ̀ wọn
1: ìyẹn ló ṣokùnfà yíyọ.
0: Ní 2025 wà lélẹ̀ àti àmọ́
1: 2026 so ó ṣẹ̀ṣẹ̀ yé mi báyìí torí pé tó bá jẹ́ pé wọ́n pa owó yẹn wọlé
0: wá
1: láwọn ọmọ bó ṣe yọjú a nídi ká bèrè lọ́wọ́ wọn pé àwọn náà ló máa padà ṣàlàyé àmọ́ pẹ̀lú eléyìí tí wọ́n sọ yìí sí ó ti wáyé wa báyìí toríwó yẹn pọ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn àwọn owó kan wà tó pé tán máa ṣe dárúkọ ẹ̀ létí èèyàn ó lè mú ẹ̀fọ́rí wá.
0: Ẹ mọ̀ jẹ́ mẹ́fọ̀rí wá ẹ calm down kí so owó yín owó Nàìjíríà. Hello.
2: Àìhá àwọn ọmọ Bọ́lúmi yìí.
0: Bàbá mi ẹ kó ojú bọ́ sà.
2: Original ọmọ Bọ́lúmi yìí.
0: Ẹ kọ́lọ́ mọ̀ sànú mi ni.
2: Àwọn náà ti ṣàánú ẹ̀. Mi kọ̀ ẹ̀kọ́ yà.
1: Yẹ sà Olúsanya.
2: Ẹ káàárọ̀
1: ẹ kú iṣẹ́ sà.
2: Ṣé mo gbà á mi sọ̀rọ̀ fẹ́yà mi?
1: Olúsanya
2: ẹ mọ̀ mi. Ẹ sọ̀rọ̀ kọ́lẹ́ ẹ̀kọ́ àti ọmọ Bọ́lúmi ẹ̀ ń dì bẹ́ẹ̀ bá ẹ sọ pé ìlẹ̀ jẹun olùṣèlú ṣé ká máa láwọn àwọn tó yẹ pé torí national cake náà fi dé bí òṣèlú yẹn.
1: Ohun tá à ń sọ nípa alẹ́
2: ìfọ̀ṣẹ́lú. Ẹ máa gbọ́ mi tẹ́ bá lọ wo iṣẹ́ awúlọ́wọ́ àti Nnamdi Azikiwe di a journalist láwọ́jọ́ wọn. Mo gbà sáwọn pé àwọn wípé máa bá ti ń gbéta wọn bá já pé ṣẹ́bí mi ti wà yìí tí máa rí òótọ́ máa sọ pọ́ tẹ̀m̀bẹ́pì. Ìlú yìí ga gidi gan àwọn kọ̀ọ̀kan ṣara wọn jọ wọ́n kàn sáà fẹ́ yí kẹ́dà lù ìpadà. Nàìjíríà ti a extraordinary ni. Ẹ ṣe ò bá dé ìlú òyìnbó ló máa sọ pé Nàìjíríà ti a extraordinary ni fẹ́. Ọjọ́ wọn bá ń gbọ́ gba àwọn kan tẹ̀ wá wọ́n lè ṣara wọn jọ pé national cake ìfẹ́ àjẹ àjẹmú fún ni. Àwọn tó dẹ̀ wà ní ipá ọ̀kọ́ ìjọ yìí wọn ọ̀nà bọ́lọ́ tó mú sọ̀kọ̀ sí ọdún ní ìṣeré. Ẹ má sọ pé torí pé ní olùṣẹ́ ẹ̀ ní já sí ẹ bá dẹ̀ bá já sí wọn á yíkàdà àyípadà. Àwọn ilé wa ń bẹ láti kàdà ẹ̀dá padà ni ẹ̀wọ̀ bí kàdà ó kálukú sí Nàìjíríà sẹ̀. 1 million tàbí yẹn kan mọ́ ní ìfẹ́
1: bá
2: nìkan mi láti ẹ̀ iṣẹ́ rí èmi fìlí pé arákùnrin tó ń ṣe sìmẹ́ǹtì yìí ó wà láwọn tó sabotí
1: ọ̀rọ̀ pa
2: gòtún ìṣeléṣẹ́ báwo ni ẹnẹ́pìtẹ́ báwo ni kúrẹ́ nù ní faraibọ̀ ṣe iṣẹ́ faraibọ̀ ṣìnkún láti upgrade ó very simple ó dàbí ẹni kan ṣe wá ní kanjọ kan tó jí òdà kóńbẹ kọfí ní ìsìn ẹ̀dẹ̀ ló máa ń sọ àwọn spafit wá nǹkan tí mo ṣiṣẹ́ bẹ̀ rí ni ó simple gidi gan àwọn kan wà fẹ́ sọ́nà ọ̀fẹ́ èròjà cement bò náà ti rí ju nàìjíríà ni àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ti rí nàìjíríà ni ó wà advantage ó ní advantage pé ó rí
1: mínísítọ̀
2: ìṣòkè tó kà ó dẹ̀ tó rí mápáwa náà fíṣíkà ó kéṣèṣe ló sọ fún wọn àwọn olùkọ́ wọn fìyẹ́ pé wọ́n máa ṣe àyà constante ní expatriate fìyẹ́ pé wọ́n búburú máa sọ fún wọn kò arákùnrin yìí ìsọfíìsì òfíṣẹ́ cement nàìjíríà ló ti rí mápáwa resources náà nàìjíríà tó jẹ́pọ̀ òní minister of power òní minister of petroleum yìnyín gbọ́rí àfa ọ́ṣọ́kù yẹ́kọ́ tiẹ̀ àtọ́ so gbogbo npc èpò tó kó wá kọ́sìtìrẹ̀ lépo tó kó wá láti agbóhùn tó kó wá láti òkè òkun èyí òkù lókà ló ṣe ń rí tó bá wàá ṣe wá rèpo ní ibi ìta ìyẹn ìkòyí wọ́n ń kíra padà ní ẹ máa bí túbọ̀.
0: Ẹ ṣeun sir Mr. Adélahàn Hello.
2: Hello, sir.
0: Ojuma Alayo, sir.
2: Of course, I mean, I'd love
0: you. Lati, you are a cabo, sir.
2: Sir, you are a first solo, too. My first half year, I need this lady, and you look tough in second half year, you're a major.
0: Okay.
2: About the shebe, and get it continued, sir.
0: Okay.
2: Sir, you got a low job, a shew shagai, job, Mutala Mohammed, Yara Dua. Even Buhari, some people are calling the subsidy. I'm not talking to you. So, job at the air, if you want, you want for. No, I don't know if you want to call it, or not you. I get our copy, I want to see. I don't wish I go back to job. Good Lord, Jonathan. At the Babas Nobu. You know, I want to know for you, or not you, cast your toss on you, and Yawulu, not yet, but if I can you.
0: Number one,
2: Jawari atiku te nso yi je mo pe won se joba fun 15 years pure water ma pure water ko ni 5 naira pure water ko ni 5 naira but ibo ari be lo tin se ni ata ba yan ni oke nkan ti baje jina to ba lo ma da subsidy pada olotu ewo to ba e je ka tese to ba lo to ba de wa da pada e je poruko ti e lo o mo mo poruko e family ti e je ṣugbọn mo le daruko eyan meta ba igolotu ni family mi ti mo mo ni ti family mi to jọ mo lu mi ti mo mo dada ti e fẹni ba ni whatsapp number ni ma fẹ le zi ti won fi owo subsidy ni atẹyin kan bi high ladder jibo meje fun 100 million each we did the last 3 months
0: e mo mo dada
2: ah e said the whatsapp number mi ti ma sare share e kan tin last mo se ra o se ra minister of the period o se ra fun baba kan bayi owo ni atẹyin ni
0: ah eni evidence kini sa
2: I send the WhatsApp number. You see number. You must follow share for me. December not here already. Come to Christmas. What is my destiny? Sherry, tapati so tall. Tapati le tapati so tall. See your money. Jamia dibu. You know that. So see the name. You see because you come there. Ada ate go first. You are. You just see Oda. See Timo. Call me Timo. That's what you need to go. Go
0: and
2: move. Hmm.
0: Sure,
2: sir. I send WhatsApp number. You see me.
0: Oda. Hey, oh my, Baba, my number. About one number one. Say bonk at your soul. One bitty bitty come. One qua one, the same true. One qua one come. One qua one come. One bitty bitty. It will not take one to fe someone in Tia. Cause if it had a good fish, I'll take one to why only so talk.
1: Yeah, you are taken to buy first on a caloku.
0: Only so
1: no myself. E gbo itan won so le kan pe isejoba ti o da yin tawon ti ra moto tawon ti kole
0: lawon fe
1: lawon fe awon kan wa to pe te ba bi won yi won so fun pe
0: isejoba to nbe lo bi
1: amo je ka so ron pa isejoba to ma pe gbogbo omo Nigeria won so kokon le kan mo like awon oro tan so mo de like mo se
0: gbe kale
1: gbe kale awon gba na wa so pe iru eni tan so atiku tan so won sejoba fun ọdún wọ́n wà lábẹ́ kíní kan fọ́dún pé pure water kọjá ₦5 kò kọjá ₦10 àwọn kan dẹ̀ ti kọ́kọ́ sọ pé kì í lóòótọ́ a mọ̀ pé ó lójú agbára ìwọ̀nba lágbára tí ẹni tó bá ti jẹ́ bí vice or deputy a ti mọ̀ pé ìwọ̀nba lágbára wọn kódà fígbà tí wọn ní agbára àfi tọ́mọ́ tó gbéjọba lé wọn lọ́wọ́ òun ni kìíní so a lè sọ pé abẹ́ ìṣèjọba ẹ̀ ló ti ṣẹlẹ̀ àmọ́ nǹkan tí mi ń sọ ni pé jẹ́ ká lọ wo àti máa ṣe bọ̀ àwọn ẹni irú àwọn nínú gbogbo wọn sìn nínú àwọn ta lè sọ pé bíábí àwọn bíi mẹ́rin tí orúkọ wọn rin ilẹ̀ nínú àwọn tó fẹ́ díje dupò ààrẹ ńsìn èmi sì mo ti wò pé òkè ẹ jẹ́ ká wo ìṣèjọba ẹni ta lẹ́ni tí kò ní ìwà àjẹbánu ẹ ta lẹ́ni tí kò ṣe kíní báyìí ẹ jẹ́ ká wo
0: tfcc
1: ò máa lékiri lẹ́yìn tó ṣe nǹkan báyìí pé èmi ò tiẹ̀ wá fi taratara ta lẹ́ni tí kò máa ẹ mọ̀ pé irú àwọn kan sọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ iná tó ń ṣe ségesège pé now ẹni tí ó ń kó nǹkan báyìí báyìí wọ tó ń kó kí wọ́n ti ń pè ẹ̀rọ amúnáwá wọlé ṣé irú èèyàn yẹn lẹ fẹ́ pè lóòótọ́ pé kó wá bá yín ṣe kíná lè dúró tó bá jẹ́mi àtẹ̀yìn ni ṣe ẹ máa pray pé kí irú ẹ̀dá ṣe máa ṣiṣẹ́ so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ máa wulẹ̀ jẹ́ ká máa tan ra wa jẹ èmi ò sọ pé bóyá oníkálukú ló ní ẹ̀tọ́ àti kíní láti tẹ̀lé ẹni tó bá fẹ́ tẹ̀lé àmọ́ nǹkan tèmi ń sọ ni pé ẹ jẹ́ ká lọ wo àti máa ṣe bọ̀ àwọn ẹni ara mistake tá à ń ṣe àwọn àṣìṣe tá à ń ṣe látẹ̀yìnwá ò ní ẹ pé kì í ṣe pé kọ́kọ́ sọ pé lágbájá da kadẹ̀ tẹ̀lé rárá.
0: INEC release the list àwọn governorship candidates and their credentials. Mo fi ìpèyẹ kan bá wa upload gbogbo ẹ̀ náà sórí
1: internet. Ó yẹ kó upload ẹ̀ sórí tó
0: kárí.
1: Nígbà tá a bá rí ìyẹn gangan ló yẹ ká fi mọ̀ pé kì í ṣe pé bóyá torí pé lágbájá da àbí torí pé ẹgbẹ́ òṣèlú wọn da la ṣe gbúdọ̀ tẹ̀lé. Tẹ́gbẹ́ òṣèlú wọn bá da tẹ́ni tó ń fà kalẹ̀ yẹn tó bá ti jẹ́ pẹ́ni tí ò ní pé ọmọ Nàìjíríà ni kò nílò ká tẹ̀lé. Ara àwọn àṣìṣe tá a ṣe ní kíní nìyẹn tọkàn ń pariwo lágbájá ni òun ni mẹ̀sáyà àti àti ìrètí ta lọ tẹ̀lé tá a tètè mọ̀ pé.
0: Hello, tẹ́lẹ̀ mọ̀ pé kíni. Hello, sir.
1: O ní nǹkan kan gidi tá a mọ̀ pé wọ̀n.
3: Hello.
0: À ń gbọ́ yín sá o.
3: Mr. Sam ń sọ̀rọ̀ láti Liberty.
0: Mr. Sam láti Liberty ẹ káwọ̀ sá.
3: Bẹ́ẹ̀ ni sá. Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun sá.
3: Ìlú ìyàgbé wa o.
0: Àmì.
3: Àní dáàmú lórúkọ Jésù.
0: Àmì Jésù.
3: Ẹ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn bàbá yẹn nàná àti atọ́kùn mọ́ kí yín o.
0: Ẹ ṣeun sá.
3: Ẹ kú iṣẹ́ ìlú o.
0: Ẹ ṣeun sá.
3: Iṣẹ́ rí tó wà ní ọ̀rọ̀ ìlú iṣẹ́ ìjọba tó wà lórí oyè bẹ́ẹ̀ ó yẹ kójú tì wọ́n gẹ́gẹ́ bí ayọ̀ nàná ṣe sọ ẹlẹ́ẹ̀pá 15.8 trillion ẹ̀yìn ẹ̀ gbọ́ 15.8 trillion ìbò lówó wà no we have to be found ẹ máa gbọ́ kẹ́nìkan wá máa wá bẹ́ẹ̀ ni ó ká sì tẹ̀síwájú ká máa wo olùjọba báyìí lọ ẹ rí pé ó kù díẹ̀ káàtó ṣe rí pé ó kù díẹ̀ káàtó ṣe rí tó ṣẹlẹ̀ ní ìsìn àwa tí ebi ń pa ọmọ nàìjíríà àwa tí ìyá ń jẹ ọmọ nàìjíríà àwa tá a ra nǹkan ọ̀wọ́ ọmọ nàìjíríà àwa èyí tá a lè rí bí bóyílé ká sùn ọmọ nàìjíríà àwa àtijọba ìlàjọ ní ọ̀rọ̀ ní january 2027 wọ́n á gbà wọ́n á sáré. Ẹ̀wà bá wọn.
0: Mr. Sam tọ. Àbí ṣé Mr. Sam náà.
1: Sam ni Mr. Sam ni.
0: Sam Adeleye.
1: Wọ́n ní wọ́n á gbà.
0: Ẹni sùn rẹ̀ já kàn
1: náà. Bàbá wọn ti fẹ́ máa
0: bínú. Wọ́n
1: ti fẹ́ máa bínú. Wọ́n ti fẹ́ máa
0: bínú. Téèyàn bá ro dídùn ìfọ̀n lóòótọ́.
1: Ara di
0: ju. Yóò rọra nípa yóò rọra kọjú eegun. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà. O lè jẹ́ kó tiwa ló ti
1: rọ. INEC kọ́ máa upload credentials àwọn tó fẹ́ díje àwọn olùdíje dípò.
4: Hello.
0: Yes sir.
1: Kán gbé sórí ayélujára kárí.
4: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sà.
4: Ọjà rẹ mo kí ayẹyẹ náà o.
0: Ẹ ṣeun
4: sà. Oṣù bíi atọ́kùn.
0: Ẹ ṣeun sà.
4: Ẹmi Ogun Nàìjíríà ògbé gbogbo wa o.
0: Àmì.
4: Nípa ti ìrìnàjò tí bàbá wa rìn. Tí a tọ́ka sí wípé gbogbo olùdí kí wọ́n fẹ́ lọ lò nílùú òyìnbó kò yẹ kó lórí bẹ́ẹ̀. Kódà bí ti ẹ fi bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì kí wọ́n fi káàkiri gbogbo ìlú nílùú ṣe rí. Wọn ò lè ṣe bẹ́ẹ̀ torí tí òjì pé wọ́n lè ṣe bẹ́ẹ̀ ni pé kì í ṣe pé wọ́n á sì wá wọ́n á sẹ́ra wọn ni wọ́n sì wá sẹ́ ara wọn àti gbogbo àwọn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So ìjọba tíjọba tí ọba ti rí tara àlù ṣe èyí sí ìjọba tí ọlọ́run fi lélẹ̀ ìjọba ìṣúlélẹ́yàn torí pé gbogbo bí a ṣe ń kígbe tá à ń ṣe wá tá à ń sẹ́yìn ọlọ́run á ó béèrè lọ́wọ́ wọn gbogbo eléyìí tá à ń sì

0: bọ̀ bá sásìkò gbogbo wa náà lákàdé ọlọ́jọ́ kan torí bá a ṣe ń rí nǹkan ìfún wọn yìí ńlọ yẹ kí wọn tẹ̀lé àwa ti ń kébé kì í báyìí fún wọn ó wá jọ kó wa ọkọ ọlọrun kí ọlọrun dákun ẹjọ bá mi kan náà ọlọrun àbá mi gbé jáde láìpẹ a mọ pé a kan ẹni ti aláìfẹ lágbára ọlọrun ọlá láhúlá wàlá kòhátá ìlà bìlà nílà
1: ẹ ṣeun sá.
2: Ìjọba ìṣùkọ́ níjọba tí ń bẹ lóde yìí.
1: Ẹ má tẹ̀ sọ pé ìjọba tí ò rí tara àlúrò ìyẹn ti
2: ṣe lọ ṣùgbọ́n pé ìjọba ìṣùkọ́ kò sí ẹni tí ó gorí àléfà bí ẹ̀yin àgbàlagbà náà lè sọ pé ewé kan kì í jábọ́ lára kí kọlọ̀ mọ́ mọ́ sí.
1: Lọ́lọ́ wa mọ̀ sí
2: bí ó mọ̀ sí a máa
1: bẹ́ẹ̀ ni.
2: Yes sir. Ẹ ṣeun sá.
3: Ẹni tí a tọ́ fún mi sì kí bàbá wa
1: yẹn. Ẹ ṣeun sá.
3: Aráàlú ọkàn máa ta ní yẹyẹ wọn ni pé ìwọ nípa. Máńsì ń gbòdì jẹ́ pé kì í ṣe ń dáràlú fi ọkàn sí nípa àyọ sọ́sìdì yẹn aráàlú ká. Ẹ̀rù ní ìsìn gbogbo àwọn aláàbọ̀ nígbà tí ó ti lọ sókè yóò ṣòro kí gbogbo nǹkan ó tó lè wálẹ̀. Ó ló ń kó bá wa. Ẹ wá wò ní ìsìn ẹgbẹ́ ẹgbẹ́ pé kéèrè kẹ́kẹ́ kò ní 2012 yẹn tí Jonathan yọ sọ tí ó lóun fẹ́ sọ́sìdì yẹn. Ẹ lè mọ̀ pé tó bá jẹ́ pé wọ́n gbà fúngbà yẹn ara ìbá ti jẹ́ tẹrúkọ ọmọ orílẹ̀-èdè yìí àbá tí wà nù tá a wà yìí. Ẹgbẹ́ ọ̀nà kí ló dé kí àwọn bàbá tó wà bẹ́ẹ̀ sì yíra rẹ̀ tó fi kóra jọ pẹ̀lú àwọn kan tí wọ́n fi níṣẹ́ fìdí yẹn ṣáàbù ni. Kí ló dé kí wọ́n fi sọ bẹ́ẹ̀. Nígbà wa dé ìmí dé sílẹ̀ tó tẹ̀ tí ìyè kú da sí ìdọ́wọ́ rẹ̀ ló ní sọ́fídì gan. Ìgbà tó ń débẹ̀ ni àbí kí ni èrò wọn wípé sọ́sìdì yẹn kò kí n jọ ń gbà náà. Ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣàlàyé ìyẹn. Ẹ dákun.
1: Àti pẹ̀lú ìṣèjọba àwọn náà lè sọ.
2: Torí mo yẹ sọ mo rántí lóòótọ́ January 1, 2015
1: ni. No, ti ààrẹ.
2: No, ti ààrẹ Jonathan
1: gbà yẹn tí wọ́n gbìyànjú.
2: 2015 ni àbí nǹkan. La jí láàárọ̀ kùtùkùtù. Mọ̀nà hi. Ṣé kálukú sì bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìròyìn ayọ̀ pé kálukú bẹ̀rẹ̀ sí ní fọ́ndà àgbẹ̀ pé kò jọ́ lákè bẹ̀rẹ̀ òjọ́ lóko. The funniest part ni pé mo wá wo price tán ń sọ yín sìn.
1: Tí ò ti ẹ̀ ṣe kìíní gbà
2: yẹn. As at then, ká sọ pé it was 100% increment náà ló bá. How many percent la fẹ́ pelé yìí nísìn?
1: In fact, kò yé mi o.
2: Because as àgbà táwọn dé, owó epo ti wọ ₦200.
1: Ṣé tẹ ẹni
2: tí ààrẹ
1: Bọ́lá ó ti kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ kò ju 3 something ni.
2: 2 or 3.
1: Ṣòwò ó dà bẹ́ẹ̀ nígbà tán dé.
2: Bí a 2 something ká sọ pé 2 something bọ̀ kó bí a bí 250 or 240 something bọ̀ ní ìsìn báyìí.
1: So ní ìlọ́po bí ọ̀nà mẹ́ta mẹ́rin.
2: 1-4.
1: Ní àtàbá tẹ̀ wá wò 1-4 yẹn o tọ́ lẹ sọ bí ìlọ́po lọ́nà ẹ̀yìn àti fẹ́ẹ̀ tó lọ́po lọ́nà márùn-ún nìyẹn.
2: Ẹ káàárọ̀ ẹkú ètò Mr. Sulaiman Sheriff lágbára ọlọ́yẹ̀ ní sọ́tàn àmì I hold you the presidential candidate you should always tell people the truth they should not deceive Nigerians simply because they want to win vote we are tired of series of promises without fulfilling it like a like a máa gbé epo wálẹ̀ provide stable electricity within 2 years in office deceit ìlànà ní lóòótọ́.
1: Ẹ̀tàn ni torí pé ṣẹ́rí ẹni tó bá ń bọ̀ sọ fún wa pé lóòótọ́ ṣẹ́rí ọ̀rọ̀ ó máa gbé kinní wálẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ yìí. Ẹ má gbàgbé pé nínú owó tí wọ́n ń rí nínú sọ́bsidì tí wọ́n yọ owó tí wọ́n ń rí tó ń fún àwọn ìjọba ìpínlẹ̀ òun ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ ìpínlẹ̀ kí wọ́n lè jáde sọ pé àwọn máa increase owó oṣù àwọn òṣìṣẹ́ inú ẹ̀ náà ti sọ. So ṣowó owó ṣé ìtàn ti ẹni tó wọ́n ti ń sọ 70 fún ẹ̀ wá sọ pé nítorí pa ti adá kínní padà a máa san 40,000 fún ẹ.
2: Ọ̀rọ̀ ńlá lè tún sọ.
1: So ṣe lọ́pọ̀lọpọ̀ ogbe tó ń bọ̀ tó ń ẹnìkan sọ yẹn tó ń rò bóyá kínní yẹn sọ fún mi pé ò ní já wálẹ̀ pé wàá kọ́ ò make sure pé tó bá dé àwọn nǹkan báyìí la máa ṣe láti jẹ́ kí
2: kínní. For decades, Nigerians have

lọ kóròyìn lóríṣiríṣi ó wá ní òun rí pé ní àsìkò yìí wípé àwọn èèyàn wọn ò ṣe ìdájọ́ ti ọwọ́ ara wọn mọ́ tó ṣe pé tẹ́lẹ̀ wọn ti dáná sun olè pé wọn ò ṣe yún mọ́ pé nǹkan wá ní kán mọ̀ ṣe nǹkan mọ̀ jójú ẹ̀sìn ìjọ ẹlẹ́yà ni wọn ènìyàn mọ̀ jó wípé kí wọn wá ṣe òun ó bí mí èmi náà wá rántí pé wọn dàbí pé mo rí fọ́nrán kan tó jọ bẹ́ẹ̀ lórí ẹ̀rọ ayélujára wọn ni wọn wàá mú ẹni tó bá gbé nǹkan in tó gbé bí ò bá wúwo jù yóò gbé lọ́wọ́ wọn ò wà bẹ̀rẹ̀ sí ni ó ní yá wọn mọ kọrin fún yóò mọ jó kí ló gbé yóò mọ lóhùn òun gbé kí ló gbé òun gbé tọ̀hún tó bá ṣe pé nǹkan tó jí gbé tó bá ṣe pé ó wúwo wọn ò gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ò ní mọ jójú ẹlẹ́yà yìí bó ṣe ẹran ló gbé wọn lè mú okun ẹran nǹkan so mọ̀ náà lọ́rùn kó mọ jó kí ló gbé òun jẹ ẹran gbé kí ló gbé òun jí kébù gbé kí ló gbé òun jí wáyà ká kí ló gbé òun jí fíríjì mo ṣàmọ̀ síbẹ̀. Àmọ́ àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ gbogbo eléyìí ṣe mọ̀ pé fọ́nrán òun pàápàá lórí ọ̀rọ̀ ayélujára yìí ibi tẹ́ni náà gan òròbó lèdè yóò dé bó sọ̀yọ̀ ló ti ṣe ní tó ṣe yìí wọ́n mọ wò ń kálàbà kò sí kódà àwọn tó wà lókè òkun wọn ò rìn fọ́nrán yìí nígbà bá wa dálẹ̀ tán pé ó dá mọ́ ọ lọ mọ́ dẹ̀ṣẹ̀ mọ́ irú ẹni bẹ́ẹ̀ sáàtì wọn rìn láwùjọ ṣé yóò rọrùn fún ojú wo gan ni wọn mọ fi wò ó pẹ̀lú oníjó ẹ̀sìn ijó ẹlẹ́yàtọ̀ ni ọmọ ijó yìí irú ẹni bẹ́ẹ̀ kí ni ẹrù bí pé àwọn olétò ààbò ni àwọn ọlọ́pàá kí lẹ rùbọ́n lè sọ sórí ọ̀rọ̀ yìí kí lẹ rùbọ́n lè ṣe sí i ṣe ọ̀nà míì táwọn aráàlú tún gbà ṣe é ṣe ó tọ̀nà sóbófin mu ìtótútẹ̀lé ni pé irú ẹni bẹ́ẹ̀ ṣé yóò tiẹ̀ fẹ́ rìn láwùjọ àbí ṣé yóò tiẹ̀ fẹ́ jáde sáwùjọ mọ́ rárá ṣé irú ẹni bẹ́ẹ̀ gan kò ní lọ ronú kó lọ sí tí ò dá àbí bó lẹ ṣe rò bí pé ó ṣe rí àwọn elétò ààbò ṣé ohun tó ń ṣe táwọn ti aráàlú ń ṣe tó bófin mu kí ni àtẹ̀yìnbọ̀ rẹ̀ kí ni yóò jà sí. Ẹlẹ́ẹ̀kejì ó ní pé ṣe mọ̀ pé ó ní ìwé kan tán ní orílẹ̀-èdè amẹ́ríkà ń bẹ lọ́wọ́ wọn lórí ààrẹ wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni ó ti ń di pé fàákàjá wà pé ẹ gbé ta ẹ mọ̀ gbé ta ẹ gbé ta ẹ mọ̀ gbé ta kí ló dé láwọn ẹgbẹ́ òṣèlú apm làwọn bá ní sẹ́ẹ̀rí ìwé ní tí à ń sọ ohun dọ́kúmẹ́ǹtì ìwé ohun alákójọpọ̀ ohun láti orílẹ̀-èdè amẹ́ríkà ohun tí wọ́n ti ṣèwádìí lé lórí ohun tí wọ́n ní ọmọ fi síta ẹ jẹ́ wọn fi síta àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà a fẹ́ rí ẹ jẹ́ wọn fi síta kí ló ń bọ̀ ẹ jẹ́ ẹ fi síta ẹ jẹ́ àárẹ̀ ààrẹ ni ẹ mọ̀ fi síta o tẹ́bà sì gbàgbé ìròyìn kan jáde láìpẹ́ tó ṣe pé àwọn orílẹ̀-èdè amẹ́ríkà gan àwọn fbi wọn àwọn tó ń ṣe tó ti kòkárí ọ̀tẹlẹ̀múyẹ́ tó mọ́ imú fílẹ̀ pé láti tọpinpin tó bá ṣe ní torí bákan àbí tó kù díẹ̀ káàtó làwọn ní báwọn bá fi lè fi kínní ìsìta ewu ń bẹ lóko ló ń gẹ ẹni fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sí fáwọn orílẹ̀-èdè nàìjíríà ni kí ló ń bọ̀ lókè tí lé ògbà a ní ẹ fi síta agbẹjọ́rò ààrẹ àtàrẹ fúnra ara rẹ̀ wọ́n ní ẹ mọ̀ fi síta àwọn ẹgbẹ́ òṣèlú apm àtàwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kankan ní ẹ fi síta ẹ gbọ́ ààrẹ ni ẹ mọ̀ fi síta àwọn orílẹ̀-èdè nàìjíríà àtàwọn ẹgbẹ́ òṣèlú kan wọ́n ní ẹ fi síta ṣé wọ́n bá fi síta báwọn ti orílẹ̀-èdè amẹ́ríkà ṣe sọ pé ewu ń bẹ lóko ló ń gẹ́ni ṣé èsè pé ewu ni ó jẹ́ àmọ́ àwọn tó ní ọ́n fi síta wọn ni irọ́ kò sí ní tó ń bọ̀ lókè tí lé ògbà ẹjọ́ ń fi síta ipò ẹni tí ó bá ṣàṣe olórí wa agbọ́dọ̀ mọ̀ àti bọ̀ wọn àbí agbọ́dọ̀ mọ̀ àtẹ̀yìnwá wọn ká lè mọ̀ àwọn tí ó jó lórí lórí wa pípẹ́ ẹjọ́ ń fi síta ṣùgbọ́n ọ̀rọ̀ iná náà sì ń fa fàákàjà sí ń lọ ẹ̀fíta ẹ̀wọ̀n fìta ẹ̀fí síta ẹ mọ̀ fi síta ẹ̀yin èèyàn wa níbi tẹ́ ti ń gbọ́ wa kí lẹ́yìn rò sí ọ̀rọ̀ yìí ṣé kán ara mọ̀ fìta bó ṣe ní mọ̀ fìta àfi kán fìta lẹ́yìn fẹ́. Ẹlẹ́ẹ̀kẹta ṣe mọ̀ pé ètò ìdìbò ti ń bọ̀ lọ́nà tètò ìdìbò bá sì ti ń bọ̀ lọ́nà oríṣiríṣi ni ó mọ̀ lọ lọ́kàn àwọn èèyàn ẹlòmíì gan yóò ṣàárẹ̀ ń patara kìí ṣàárẹ̀ bí ibà o ẹlòmíì yóò mọ̀ pé ìwọ ọlọ́run ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí ibo látùbà jábà yìí ṣé

Ẹ̀kásán, àsìkòṣẹ́ látàárọ̀, àkójọpọ̀ ìròyìn àgbáyé la mọ fún yín lọ́sàn-án tòní láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀gbẹ̀ 89.3 FM. Eléyìí ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá, olóyèdè lóníròyìn ṣáájú ẹgbọ́n òkùnkùn tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu kàmínú lórí àwọn ìkọlù tó ń wáyé nílẹ̀ South Africa sí ọ̀dàjọ́ tó ní sọ̀rọ̀ ilẹ̀ Adúláwọ̀ nígbà tí wọ́n ń pè fáwọn àjùmọ̀jọ́ ṣe iṣẹ́ papọ̀. Ẹgbẹ́ òṣèlú APM ní ẹ ti pè fún kí àjọ FBI kí ń ṣe àkójáde àwọn kan tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ ààrẹ Bola Ahmed Tinubu. Àlàáfíà tó ti ìgbáyégbádùn ni a pé ó padà sí olúlu ilẹ̀ Niger lẹ́yìn ọjọ́ kan tí àwọn ọmọ ológun ti pé wọ́n gbìyànjú àti wọ akọ̀tọ́ nílẹ̀ náà. Orílẹ̀-èdè Amẹ́ríkà àtilẹ̀ Iran ni a pé wọ́n ṣe ìkọlù síra wọn fún ìgbà àkọ́kọ́ láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn. Nínú ìròyìn eré ìdárayá Djokovic òní a pé ó bọ́ sínú ẹkún tó ti ìpayín kékeré lásìkò ìdíje kan eléyìí tí a pè ń ṣe níbi tó ti fi dẹrẹmi lásìkò yìí. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bola Tinubu òní a pé ó ti kàmínú lásìkò tá a wà yìí lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù eléyìí tí a pé wọ́n ní ṣe sáwọn ọmọ ilẹ̀ Adúláwọ̀ àti àwọn ọmọ orílẹ̀-èdè míì nílẹ̀ South Africa níwájú àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ Adúláwọ̀ nígbà tó ń lago ìkìlọ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ àti ìkọlù ọ̀wọ̀n yìí wọ́n ní a pé ó lè ṣe àkóbá sí àjọṣepọ̀ ìṣọ̀kan àti ìgbé ayé àlàáfíà tó ń bẹ láàrin àwọn orílẹ̀-èdè nílẹ̀ Adúláwọ̀. Ààrẹ Tinubu òun ló dìde tó sì sọ̀rọ̀ tó sì ń pè fún ìgbésẹ̀ alájùmọ̀jọṣepọ̀ látọ̀dọ̀ àwọn adarí nílẹ̀ Adúláwọ̀ nígbà tó ń rọ àjọ ìṣọ̀kan ilẹ̀ Adúláwọ̀ láti mú ọ̀rọ̀ náà kí wọ́n sì gbé lórí kí wọ́n ṣiṣẹ́ akin níbi ìpàgọ́ kan eléyìí tí a pè wọ́n ní wọ́n ó ṣe lóṣù kínní ọdún 2027. Adarí orílẹ̀-èdè Nàìjíríà ló kéde ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan eléyìí tí a fẹ́ síta látọ̀ ẹ ti ṣe igbákejì rẹ̀ Kashim Shettima níbi ìpàdé ẹlẹ́ẹ̀kọkànléníogún irú rẹ̀ tó jẹ́ ti àwọn àgbáríjọpọ̀ àwọn àjọ ìṣọ̀kan ilẹ̀ Adúláwọ̀ nílẹ̀ Luanda lórílẹ̀-èdè Angola. Wọ́n pe lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò káàkiri àwọn agbègbè yìí orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣe àtìlẹyìn fún ìpè kan eléyìí tí a pé wọ́n ní ń ṣe àkójọpọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ojúnà láti rí pé wọ́n gbójú agan ti ìgbésùnmọ̀mí àti làásìgbò láàrin ilẹ̀ Adúláwọ̀. Ààrẹ ló sọ̀rọ̀ tó sì jẹ́ akóde mímọ̀ pé dídènà àwọn ìgbésùnmọ̀mí wọ́n ní pé ó jẹ́ ohun tó ṣe kókó ṣe pàtàkì ju wípé ká máa gbìyànjú láti máa ṣàmójútó tàbí yanjú ẹ̀ kúrò nílẹ̀ kálukú. Iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote ti ṣàlàyé ìdí tó fi ṣe àfikún owó epo bẹntiró lásìkò yìí nígbà tí iléeṣẹ́ náà ṣàlàyé pé ìgbésẹ̀ náà ló ní ṣe pẹ̀lú iye owó epo rọ̀bì eléyìí tí wọ́n rà tẹ́lẹ̀ àti owó tí wọ́n ń lò láti gbé epo náà dé iléeṣẹ́ ẹbu ìfọpo eléyìí tí a ti ń fọ epo yìí jáde. Ìgbésẹ̀ àfikún tuntun náà bẹ̀rẹ̀ lọ́jọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ tó kọjá ní ọjọ́ 29 oṣù kẹjọ nígbà tí iléeṣẹ́ náà ṣe àfikún iye owó pẹ̀lú àfikún náírà 75 fún lítà kan. Èyí ló sì jẹ́ kó de àfikún kẹta tí iléeṣẹ́ náà kéde láàrin ọjọ́ 8 péré tó sì tún mú kí iye owó epo láwọn apá orílẹ̀-èdè yìí yàtọ̀ sí ara wọn. Eléyìí tó sì wà láàrin náírà 10.7 sí 7 fún lítà kan. Ní báyìí ní ìpínlẹ̀ Èkó àti Ògùn, náírà 10.7 ni wọ́n ra lítà epo bẹntiró nígbà tí wọ́n sì ń tà á ní 3.7 àti jù bẹ́ẹ̀ lọ láwọn apá àríwá orílẹ̀-èdè yìí àti àwọn agbègbè míì tó jìnnà sí iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote. Ọ̀kan lára àwọn olórí iléeṣẹ́ ẹbu ìfọpo Dangote tí kò dárúkọ ara rẹ̀ ló ṣàlàyé pé a kò lè lo iye tí wọ́n ra epo rọ̀bì lọ́jà àgbáyé lọ́wọ́lọ́wọ́ nìkan láti pinnu iye owó tí wọn yóò máa ta epo náà pẹ̀lú epo rọ̀bì tí iléeṣẹ́ náà ti rà tẹ́lẹ̀. Ó ní àkókò pípẹ́ ti wà láàrin ìgbà tí wọ́n ra epo rọ̀bì ọ̀hún
ati igba ti epo na de se ile ise ohun fun fifo ati lilo awon omo ile deye. Ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM oní àti ránṣẹ́ pé ìlà àwọn aláṣẹ nílẹ̀ Amẹ́ríkà láti ṣe àtújáde àwọn ìwádìí ọ̀rìn kìnìwé eléyìí tí àwọn àjọ tó ní sọ̀rọ̀ ìwádìí eléyìí tí ń gbé kalẹ̀ lórí àwọn ẹ̀sùn kan tó ní ṣe pẹ̀lú gbígbé egbògi olóró eléyìí tí wọ́n pè wọ́n ní oúnjẹ àràn ìrìn lórí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bola Ahmed Tinubu. Ẹgbẹ́ òṣèlú APM nínú àtẹ̀jáde látọwọ́ ẹni tí ṣe akọ̀wé fún ẹgbẹ́ náà Yusuf Abubakar lánàá ṣàlàyé wípé àwọn aláṣẹ ilẹ̀ Amẹ́ríkà ò ní pé ó ṣeéṣe kí wọ́n ṣe àtẹ̀jáde abala ìwádìí eléyìí tí wọ́n pe ó lè ṣe àfikún àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú gbogbo ìwádìí àti ẹ̀rímọ̀ jẹ́mìsó lórí bí wọ́n ti ṣe ṣe ìgbésẹ̀ náà. Àjọ ẹnìkan tí ṣe ajàfẹ́tọ̀ọ́ lórí ohun tó ní ṣe pẹ̀lú àkóyawọ́ àti ṣíṣe ohun tó tọ́ nílẹ̀ Amẹ́ríkà Aaron Greenspan ò ní pé ó ń pè fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àǹfààní sí àkọọ́lẹ̀ náà eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ egbògi olóró eléyìí tó sì ní àsopọ̀ pẹ̀lú ààrẹ Tinubu nípasẹ̀ ìgbésẹ̀ òfin kan eléyìí tó ti pè ní ilé ẹjọ́ àti tako àwọn ìjọba nílẹ̀ Amẹ́ríkà látàrí àwọn ẹjọ́ wọ̀nyí. Greenspan ló ń bèrè fún àkójáde àwùjọ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààrẹ Tinubu látọ̀jọ FBI pẹ̀lú àwọn nǹkan míì eléyìí tí wọ́n pe yóò wáyé láàrin ọdún 1992 sí ọdún 1993. Ṣáájú àjọ FBI yìí ṣàlàyé fún ilé ẹjọ́ wípé kíkó àwọn nǹkan wọ̀nyí jáde nípasẹ̀ ààrẹ Tinubu wọn ló ṣe é ṣe kó ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ewu lórí ẹlẹ́ni fúnra rẹ̀ àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú àwọn èèyàn míì tọ́rọ̀ ṣe ṣe kó kàn. Àlàáfíà tó ti ìgbáyégbádùn ni pé ó padà sílẹ̀ Niamey lánàá lẹ́yìn ọjọ́ kan tí ìjọba ológun ilẹ̀ Niger fòpin sí ìdẹ̀tẹ̀ tí àwọn ọmọ ogun kan ń gbìyànjú láti ṣe lórílẹ̀-èdè náà. Ìjà alágbára bẹ̀rẹ̀ ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta kí ọwọ́ tó ti ọ̀pọ̀ àwọn ọmọ ogun tó lọ́wọ́ sí ìgbésẹ̀ ọ̀hún tí ọ̀pọ̀ àwọn míín sì pàdánù ẹ̀mí wọn nígbà tí wọ́n gbìyànjú láti kọlu iléeṣẹ́ rẹ̀. Àwọn ọmọ ogun náà ni kò dúnú sí bí ìjọba ṣe ń kùnà láti bójútó ìjà àti ìkọlù àwọn ológun eléyìí tó ní ṣe láti dáàbòbò orílẹ̀-èdè náà rò. Èyí ni ìgbà kẹta tí ìjà ti bẹ́ sílẹ̀ ní olúlo ilẹ̀ Niamey lọ́dún tá a wà yìí, ṣùgbọ́n nínú àwọn ìṣẹ̀lẹ̀ méjì tó kọjá àwọn ajìjàgbara ni wọ́n kọlu ibùdó àwọn ọmọ ogun tó wà nínú pápákọ̀ òfurufú orílẹ̀-èdè náà. Olórí ilẹ̀ Niger Ọ̀gágun Abdulrahman Tiani òun ló gba agbára nípasẹ̀ ìdìtẹ̀ ológun lọ́dún mẹ́ta sẹ́yìn níbi tó ti ṣèlérí nígbà náà pé òun yóò pèsè ààbò tó dára fún orílẹ̀-èdè ọ̀hún.

Orílẹ̀-èdè Iran àti ilẹ̀ Amẹ́ríkà ti ń ṣe ìkọlù sí ara wọn lẹ́yìn tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà kọlu àwọn ohun èlò méjì ní erékùsù Tilara tó ń bẹ̀rẹ̀ ní àyíká Strait of Hormuz. Ìkọlù àkọ́kọ́ tí àwọn ọmọ ogun Amẹ́ríkà ṣe sí ilẹ̀ Iran láti òpin oṣù keje tí ó sì fa ikú èèyàn méjì àti ìfarapa fún àwọn méjì míì gẹ́gẹ́ bí ikọ̀ IRGC ṣe ṣàlàyé tí ẹgbẹ́ náà sì kéde pé Iran yóò gbẹ̀san ìkọlù ọ̀hún. Iléeṣẹ́ ọmọ ogun Amẹ́ríkà ṣàlàyé pé ìwọ̀nba ìgbésẹ̀ ni wọ́n ṣe lòdì láti gbé ohun àbúgbàmù sínú omi èyí tí wọ́n sọ pé ó jẹ́ ewu tó súnmọ́lẹ̀ ní ojú omi ti Strait of Hormuz náà. Iran ni àwọn ọmọ ogun rẹ̀ ti kọlu àwọn ibùdó ọmọ ogun Amẹ́ríkà nílẹ̀ Jordan gẹ́gẹ́ bí ìdáhùn sí ìkọlù ọ̀hún, ṣùgbọ́n tí àwọn ọmọ ogun Jordan mẹ́nuba pé àwọn ṣe àṣeyọrí láti dá àwọn ohun ìjà mẹ́jọ dúró ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ Ajé. Èèyàn kan ná bí ó ti gbẹ́mímì nígbà tí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún sì di ẹni tí wọ́n ń wá tí wọn kò lè ṣàlàyé bóyá wọ́n ti sọnù àbí bákan lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kún omi kan eléyìí tí wọ́n ní ó kọlu agbègbè Grand Canyon níbi tí wọ́n ti láǹfààní àti ṣàlàyé gẹ́gẹ́ bí àwọn alákòóso fọ́rọ̀ ètò iṣẹ́ lágbègbè náà bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà tó ní ṣe pẹ̀lú ẹ̀kún omi òní pé ó kọlu agbègbè ti Bright Angel Canyon àti Phantom Ranch ní nǹkan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé èyí tó sì ṣe àkóbá ńláńlá fún ọ̀pọ̀ àwọn odò àti agbègbè láyìíká náà. Àwọn alákòóso ibi tọ́rọ̀ náà kàn jẹ́ kó di mọ̀ fáwọn oníròyìn wípé àwọn èèyàn bíi ẹni ọdún 1950 kan òní pé wọ́n láǹfààní àti rí ní nǹkan wọ ìrọ̀lẹ́ àná nítòsí agbègbè odò kan eléyìí tí wọ́n pè ní Colorado. Èèyàn 62 òní pé wọ́n ti láǹfààní àti gbé kúrò lágbègbè ọ̀hún pẹ̀lú ọkọ̀ òfurufú nínú ètò iṣẹ́ ìdóòlà eléyìí tí àwọn aláṣẹ ilẹ̀ náà tí wọ́n ṣe. ní báyìí ìròyìn eré ìdárayá Novak Djokovic òní pé ó ti fèdérẹmì tó sì já ní ìpele àkọ́kọ́ nínú ìdíje ti US Open lẹ́yìn ti Mariano Navone tó borí rẹ̀ lọ́jọ́ Àìkú. Èyí sì ni ìgbà àkọ́kọ́ ti Djokovic tí ó kùnà láti kọjá ìpele àkọ́kọ́ nínú ìdíje láti bí 20 sẹ́yìn. Mariano Navone, ọmọ orílẹ̀-èdè Argentina tó wà ní ipò 48 lágbàáyé, òun ló borí Djokovic pẹ̀lú àbájáde 7-6, 5-7, 4-6, 6-2 àti 6-1, tí ìborí náà sì fòpin sí ìsapá Djokovic láti gba àmì ẹ̀yẹ 25. Ìborí Navone ló tún fòpin sí àṣeyọrí Djokovic fún ìgbà 78, àṣeyọrí yìí tó sì ti bẹ̀rẹ̀ láti ìgbà tí Paul Gustin tó ti borí rẹ̀ ìyàn nínú ìdíje Australian Open lọ́dún 2006. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ lọ, ẹ jẹ́ kí a bòjú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ fún pé Ààrẹ Bọ́lá Tinubu, òun ló ti kanminú tó sì ti ṣàlàyé lórí àwọn ọ̀rọ̀ kan eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn ìkọlù tó ń wáyé nílẹ̀ South Africa sí àwọn ọmọ ilẹ̀ Adúláwọ̀ àti àwọn ọmọ ilẹ̀ míì. Bí ó ṣe ń gbé ìkanminú rẹ̀ lọ sọ́dọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ Adúláwọ̀ nígbà tó ń lọ́gbọ̀ ìkìlọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí lè ṣe àkóbá fún ìṣọ̀kan àti ìgbé ayé àlàáfíà láàrin àwọn orílẹ̀-èdè tó kù. Bákan náà làwọn afọ̀yín pé ẹgbẹ́ òṣèlú APM òní wọ́n ti pe ilẹ̀ Amẹ́ríkà àti àwọn aláṣẹ rẹ̀ láti ṣe àkójáde àbọ̀ ìwádìí ọ̀rìn kìnìwín eléyìí tí FBI ṣe lórí ọ̀rọ̀ ẹ̀sùn àgbéògùn olóró èyí tó ní ṣe pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà làwọn afọ̀yín pé ìgbáyégbádùn àti àlàáfíà òun ló ti padà sílẹ̀ Niamey lánàá lẹ́yìn ọjọ́ kan tí àwọn ọmọ ológun nílẹ̀ ọ̀hún tí wọ́n láǹfààní àti kápá àwọn kan tí wọ́n gbìyànjú láti dami àlàáfíà rú nípa ṣíṣètò ìdìtẹ̀gbàjọba. Ilẹ̀ Iran àti ilẹ̀ Amẹ́ríkà ni ìròyìn fìdí rẹ̀

Wọ́n pe wọ́n ti ṣe ìkọlù síra ẹni lẹ́yìn tí àwọn ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n kọlu àwọn ìjà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní erékùsù Larak nítòsí orí omi ti Strait of Hormuz. Nínú ìròyìn eré ìdárayá láti mọ àfihàn pé Novak Djokovic òun ló fìdí rẹmi níbi ìdíje àkọ́kọ́ eléyìí tí wọ́n ní ní ṣe pẹ̀lú àwọn ìdíje ti US Open láti bí ogún ọdún. Eléyìí tí a pe wọn ní kópa rẹ̀ lọ́jọ́ Àìkú Sunday lẹ́yìn tí a pe jáwá ló fìdírẹmi sọ́wọ́ Mariano Navone níbi ìdíje àkọ́kọ́ eléyìí tí wọ́n gbà òun lọ́jọ́ Àìkú Sunday eléyìí tó kọjá yìí. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wà látọwọ́ Kúnlé Olówù. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpá ayélujára agbègbè pẹ̀lú àti Wales Radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú òpá ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Ẹ lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.walesradio893.com nígbà tẹ̀lé pé tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó WhatsApp yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè lómúròyìn náà wá sí ti gbọ̀n yín ẹ ṣe tí ẹ ń gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ Wales Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ máa yáṣẹ́ òun.

bẹ́ẹ̀ tí wọ́n wí pé àkókò ètò ìdìbò ti ń wọlé dé dẹ̀dẹ̀ẹ̀dẹ̀ tó jẹ́ pé kó wá àwọn olùdíje dupò òun ká lóko wọn àwọn ti ń gbìyànjú àti ṣàlàyé n táwọn ó ṣe táwọn bá dẹ́kọ̀ àwọn tí ó ṣèpolongo oníkálukú kálukú ti ń yan àwọn tí ó ṣàtó gbogbo ẹ̀ bí ó tí ó fi lọ bó ti yóò lọ ẹ̀yọ́ ẹ sì mọ̀ pé àkókò yìí gan náà tún wà lára tó fi jẹ́ wípé n tá a nílò ká sọ síta ẹ̀yọ́ kan lè mọ bí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn tó bá sì ti wà níbẹ̀ tẹ́lẹ̀ náà tá a fẹ́ kán tẹ̀ wájú àwọn ibi tí wọn ò tí ì fọwọ́ bà ká tún fi tó wọn létí pé ẹ̀ tí ì ṣe bí báyìí o ẹ̀ àwa sì ń sojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó sì di dandan kẹ́yìn tá a yàn án pò náà gẹ́gẹ́ bí adarí gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ṣe ìṣàkóso tí ó dipò agbára mú láti mọ darí wa ẹ̀yọ́ tẹ́yìn náà ó sì ṣe gbogbo ohun tá a ní gẹ́gẹ́ bí ìbéèrè gẹ́gẹ́ bí n ti ń dùn wá lẹ́dùn ọkàn ẹ̀yọ́ gẹ́gẹ́ bí n ti ń fàkọminú fún wa táwọn náà ó sì ṣe tí a yóò fi dìrọ̀rùn tí a yóò fi tùbà tí ó tùṣẹ́ fáwọn aráàlú tí ó jẹ́ bí ohun amáyédẹrùn tí ó mú àwọn ará ìlú àwọn ará agbègbè tí ó mú gbogbo nǹkan dẹrùn tí ó sì wà nírọ̀rùn fún wọn nǹkan tó ṣe pàtàkì ni fún ìjọba kọ̀ọ̀kan láti ṣe fáwọn tó wà lábẹ́ àkóso rẹ̀. ẹ mọ̀ pé ìlú ọba tó bá jẹ tìlú tùbà tìlú tùṣẹ́ ìtàn ò ní gbàgbé rẹ̀ èyí tó sì jẹ́ náà tìlú lọ nídàkejì ìtàn ò ní gbàgbé irú ọba bẹ́ẹ̀ o. ọba tó jẹ tìlú dáa tí gbogbo nǹkan tòrò tẹkùn ń ké bí ekutẹyẹ ń ké bí ẹyẹ tọmọ èèyàn ń fọhùn bí ọmọ ènìyàn ìtàn ò ní gbàgbé irú ọba bẹ́ẹ̀ láéláé èyí tó sì jẹ́ náà tìlú túká lásìkò rẹ̀ ìtàn ní gbàgbé irú ọba bẹ́ẹ̀ náà méjèèjì náà wọ́n è pàtàn irú ọmọ ẹni bẹ́ẹ̀ bá padà jáde ń jọ iwájú wọn ó pàtàn fún un ẹni bá sì nítànkítàn ńlẹ̀ ó di dandan kan pa fún o nítorí ẹ̀ láṣẹ wá ń sinra wá ń gbẹ́rẹ̀ pàkọ́ pé n tá a bá ṣe lónìí ìtàn ni ó dì bó bá dọ̀la ni tó bá jẹ́ á ṣe gẹ́gẹ́ bí ojúṣe ẹja ṣe ní tọ̀nà bó ti tọ́ àti bó ti yẹ ẹjá tọ́ ní ìlànà eléyìí tó tọ́ láti gbé ìgbésẹ̀ tó yẹ fáwọn tó yàn wá sípò. ẹyin aráalé ẹjẹ́ ń sáré sí ojú òpó ilẹ̀ láti jẹ́ ká mọ̀ bó o ní nǹkan ti rí lọ́dọ̀ yín kíni tó dàbí pé ẹ̀dùn ọkàn ti ń kọ yín lóminú ìbá àṣojú òpópónà yín ìbá àṣàfárá yín ìbá àṣàyíká ọ̀dọ̀ yín kíni tó wà lágbègbè ọ̀dọ̀ ti yín tó jẹ́ pé ẹ ti ń gbìyànjú láti ké sí àwọn èèkàn kùkù tó wà nílùú ìlú tọ́rọ̀ kàn tí wọ́n lè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ tó jẹ́ pé ẹ ti rí ìgbésẹ̀ ọ̀hún gbé lórí ẹ̀ ẹ ti ráwọn tẹ́ ẹ fẹ́ kàn sí ǹgá ẹ̀ mọ bẹ́ẹ̀ tí ẹ ti kàn sí ẹyin táwa wà fúnnú iṣẹ́ ẹ ti wà nù ẹ̀yin o ẹ kàn sí a káwa sì bá yín ṣe kí ni ò ká bá yín gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ni ò bá ní lẹ́jọ́ náà orí nọ́mbà eléyìí tó wọnú kùlù lọ́sàn-án tòní tẹ́ pè sí láti fi tó wa létí ní tó bá ń ṣẹlẹ̀ tẹ́yìn fẹ́ bá ìjọba sọ 0916-893-1000 tó fi mọ́ 0915-333-4893 ó làwọn nọ́mbà eléyìí tó wọnú kùlù lọ́sàn-án tòní fẹ̀yìn ara lé tẹ́ fi pè lẹ́ẹ̀tì jẹ́ ká mọ bí nǹkan ti ń lọ lágbègbè ọ̀dọ̀ tìyín kí ló ń ṣẹlẹ̀ láyìíká tìyín sójú òpópónà yín ni ẹ̀sìn afárá ni tó ní agbègbè kan láyìíká yín tó jẹ́ pé ẹ nílò kí àbò ìbáṣe alága ìjọba àbílẹ̀ yín lẹ́mọ̀ pé ó ṣe kinní ọ̀hún tí ò tí ì ṣe ẹ kàn sí agbègbè báyìí o ẹ̀yìn apá bíbí ló wà o ẹni báyìí lálága ìjọba àbílẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé mọ́ dáko alága ìjọba àbílẹ̀ yín bẹ́ẹ̀ yín bá ti sọ̀rọ̀ agbègbè tó wà àti bó ti jẹ́ àwọn ò gbé ìgbésẹ̀ lórí ẹ̀.

lórí bó ti ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́ torí nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ náà la ṣe wà inside Ọ̀yọ́ náà lẹ́sìn láǹfààní àti wọn gbọ́lọ́wọ́ ẹ̀yìn kọ́ pàápàá ẹjẹ́ máa ṣe lálàáfíà bọ̀ ká mọ̀ máwọn ìròyìn ọ̀hún lọ́kọ̀ọ̀kan ìjèjì báhùn ká mọ̀ fi àkókò ṣòfò ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú bí nǹkan ti ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́ nínú ọ̀sẹ̀ tá a parí yìí tá a ṣẹ̀ṣẹ̀ tó mọ́sẹ̀ míì lónìí ẹ̀jẹ̀ sáré fìtura wà létí kò tó di wípa tẹ̀ wájú nú ètò yìí àjọ olómìnira eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí inec wọ́n ṣe àfihàn tí wọ́n sì ṣe ìgbéjáde fọ́ọ̀mù eléyìí tó jẹ́rìí sí olùdíje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú adc ẹni tí í ṣe taofik adégbòyègà adékòkè gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ ọ̀hún ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni adékòkè taofik adégbòyègà òní inec lẹ̀ wọ́n lẹ orúkọ rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta pé òun gangan òun lolùdíje dupò gómìnà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú adc o tí wọ́n sì fi ìta tẹ́ ẹ̀ bá sì gbàgbé oríṣiríṣi ọ̀rọ̀ ni ti ń jà rìnrìn lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú adc inec wọ́n wá ṣàfihàn orúkọ àti ààtò àwọn tí ó díje dupò gómìnà gẹ́gẹ́ báwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan má ti fi ṣọwọ́ sí wọn ní ìlànà pẹ̀lú àlàkalẹ̀ àkókò eléyìí tí ó ní í ṣe pẹ̀lú bẹ́tò òdìbò bí ó ti lọ ẹ̀yìn òtí inec sì ti lẹ àwọn ìwé ọ̀hún pé àwọn ẹni báyìí lẹ fi ṣọwọ́ ẹni báyìí la dámọ̀ lára rẹ̀ òun náà ni orúkọ taofik adégòkè adégbòyègà olóyè adégbòyègà taofik adégòkè ló ti jáde ìta bọ̀m̀bọ̀ pé òun lolùdíje dupò gómìnà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú adc eléyìí tí àjọ ọ̀hún dámọ̀ àjọ náà wọ́n ní la wọ́n dámọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún bó ti fi orúkọ rẹ̀ bó ti fi ṣọwọ́ sáwọn pé ẹni báyìí òun la fi ilẹ̀ òun náà òun sì ni wọ́n dámọ̀ ní ìtọ̀nà àti ìlànà eléyìí tí àjọ ọ̀hún ti fi lélẹ̀ fẹ́gbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n sì tẹ̀lé láti fi ṣàwọn àtò eléyìí tó yẹ kó tó dépọ́n gbé olùdíje wọn kọ̀ọ̀kan lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún ètò ìdìbò tọdún 2027 tó jẹ́ tó ìdìbò gbogbogbò eléyìí tí ń bọ̀ lọ́nà. lórí ìròyìn tí mo kà yìí tẹ̀ bá gbàgbé ọ̀ràn ti pé oríṣiríṣi awuyewuye ló ti jáde lábẹ́ lóru tó ní í ṣe pẹ̀lú olùdíje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ẹgbẹ́ òṣèlú adc níbi tó kọ ẹlòmíì náà tún ti jáde pé èmi ẹ̀ olùdíje èmi kọ́ ó yọ́ lọ́n kọ́ ó mò ń gbìyànjú àti ṣàlàyé ni o ẹ̀yin ò pé àwọn ló ń lùdíje o àwọn làwọn ó ṣe gómìnà toríṣiríṣi kan ti ń lọ lórí ayélujára lórí afẹ́fẹ́ táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń bèèrè pé bó wa ni ta la wá fẹ́ mọ̀ gan gẹ́gẹ́ bí olùdíje ta la fẹ́ fọkàn sí nígbà ẹgbẹ́ kìíní jáde ẹpẹ́ ni báyìí ni ẹlòmíì mọ̀ tún rèé bó la ti wá fẹ́ ṣe èwo gan la wá fẹ́ mọ̀ gẹ́gẹ́ bí ojúlówó tí kìíní ọ̀hún tó ti ní bó ti lọ tí oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi awuyewuye oríṣiríṣi àríwísí tí ti ń jà rìnrìn ti ń lọ lójú òpó ayélujára káàkiri àti lórí afẹ́fẹ́ táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ń sọ èròǹgbà àwọn èrò ọkàn wọn pé ta lẹ fẹ́ mọ pin lẹ́mìí ó sì ṣe ṣe fẹ́ kí a mọ síye méjì ni ẹ ti kọ́kọ́ fìkíní tẹlòmíì tún jáde ó tún ní nínú ẹgbẹ́ ẹ̀yìn náà lòun náà ṣùgbọ́n o àjọ olómìnira tún rí sọ́rọ̀ ètò ìdìbò yan inec náà ti wá fi ìta báyìí pé ní ìlànà àti ìtọ̀nà eléyìí tó yẹ tó tọ̀ ọmọ ti ní kan tọ̀ ọ́ tí wọ́n àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún sì ṣètò báwọn ti ní kan ṣe é ẹni wọ́n fà á lẹ̀ tí wọ́n fọwọ́kọ rẹ̀ ṣọwọ́ sáwọn wọ́n sì lẹ́ẹ̀ta ta wá ná lẹ́ẹ̀ta o olóyè adékòkè taofik adégbòyègà nínú ẹgbẹ́ òṣèlú adc gẹ́gẹ́ bí olùdíje dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ti fi ìta ònù.

Nínú ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́, òun náà ṣètún leléyìí lórí bí ọwọ́ àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́, ó ti tẹ àwọn afurasí mẹ́rin tó jẹ́ pé iṣẹ́ ká máa jọ́kọ̀gbà ọkọ̀ akẹ́rù ká máa jagbà ọmọ jagbàjagbà ńlá wọn yàn láàyò ń tiwọn tó jẹ́ pé iṣẹ́ táwọn mú lọ́kọ̀ọ́kọ́dùn ọ̀nà káwọn máa jọ́kọ̀ tán fi ń kẹ́rù gbà. Ṣé wá rí ẹ̀ka àpàṣẹ ọlọ́pàá tìpínlẹ̀ Ọ̀yọ́ wá hàn yín? Wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn afurasí mẹ́rin tó jẹ́ pé sí adigunjalè ká máa jọ́kọ̀gbà ká máa jagbà ńlá wọn yàn láàyò gẹ́gẹ́ bí ẹ̀sùn tán fi kàn wọ́n pé wọ́n máa ń jọ́kọ̀gbà wọ́n bá ti wá já ọkọ̀ ọ̀hún gbà wọ́n ó wá lọ bòmíì. Wọ́n ní àwọn tán furasí ọ̀hún wọ́n díẹ̀ bí awakọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá DSP Àyánládé Ọláyínká ló fọ̀rọ̀ ọ̀hún léde nínú àtẹ̀jáde tó fi ìta léè tó bọ́ sí àwọn oníròyìn lọ́wọ́ nílùú Ìbàdàn. Níbẹ̀ ló ti ṣàlàyé ọ̀rọ̀ lórí bọ́wọ́ ti bá àwọn afurasí ọ̀hún nígbà tí àwọn kan tán fi tó àwọn létí pé àwọn kan báyìí iṣẹ́ tán yàn láàyò nú o báyìí kàsà báyìí kàwòdì o wọ́n ti máa ń sọ sẹ́rẹ̀ o wọ́n ti máa ń mìlú làkàlàkà tán mìlú lògbòlògbòrẹ́ o. Àyánládé bó ti wá fi léde ó fi ròyìn léde nípa iṣẹ́ kan tán pé wọ́n fẹ́ lọ ṣe ní ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2026. Èyí tó fà á ní kété báwọn iléeṣẹ́ ọlọ́pàá ti gbọ́ wọn pé wọ́n gbé ìgbésẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n sì tọ́ ní ìlànà tó yẹ wọ́n ṣàwọnṣẹ́ ìwádìí wọ́n ṣe àkójọpọ̀ ìgbésẹ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ eléyìí tí ó mú wọn ní ẹ̀rí tó dájú lọ́wọ́ kó tó de wípé wọ́n ó bọ́ bẹ̀ kúlú. Wọ́n ní bá ti yọ sí wọn sọ́kú bọ́ báyìí lọ́wọ́ bà wọ́n nígbà tí ọwọ́ bà wọn àti láwí yìí wọ́n ní wọ́n béèrè lórí gbogbo ẹ̀sùn tán ti fi kàn wọ́n pé wọ́n máa ń já ọkọ̀ ọlọ́kọ̀ gbà àwọn ọkọ̀ akẹ́rù ńláńlá ọ̀hún wọn náà pọ́n máa ń já gbà nígbà wọn wá bí wọ́n lè bẹ́ẹ̀ bá ti já gbà ń bò lẹ́ ń kó lọ wọ́n náà ń kó lọ ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí n tí wọ́n sọ. Ẹ wò ó wáyé o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ alūkkóró wọn fi léde pé ọwọ́ ti bà wọ́n o nínú iṣẹ́ táwọn sì ṣe ní àṣeyọrí. Kódà ìwádìí ó ń lọ lọ́wọ́ báyìí lórí àwọn afurasí eléyìí tọ́wọ́ bá gbogbo àwọn tí wọ́n sì ń ta kiní ọ̀hún tán rà á tán tà á fún àti gbogbo ibi tán wakọ̀ ń lọ ẹ̀yìn ò tán bá ti sọ sẹ́ láàbí wọn tán ibi wọ́n ń darí ẹ̀ gbà gbogbo tó ní í ṣe pẹ̀lú ẹ̀ wọ́n láwọn ó ti ṣe ìwádìí ọ̀rìn kìnìún táwọn ó sì rí pé àwọn fojú gbogbo àwọn tọ́rọ̀ kan ọ̀hún tí wọ́n bá ti jẹ̀sẹ́ bì tó jẹ́ pé wọ́n rí i pé ajẹrẹ ìwà àbàjẹ́ ọ̀hún sí mọ́ lórí àwọn ó rí dájú wípé àwọn fojú wọn kata òfin lọ́nà tó tọ́ àti tó yẹ.

bá gbà pé níṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ńgbà mo kọ́kọ́ máwọn ìròyìn ọ̀hún mo sọ̀rọ̀ nípa bí àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí bá ti fowókọ olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ADC síta. Ìròyìn eléyìí òun náà ní í ṣe pẹ̀lú ẹ̀ lórí bí fọ́nrán kan ti ń jà rìnrìn bó ti ṣàfihàn olùdíje dupò gómìnà ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú ADC tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Adégbèyìngà Taofeek Adégòkè bó ti sọ̀rọ̀ lórí bí wọn àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí bá ti lẹ́kọ̀ọ́ rẹ̀ máwọn ọkọ̀ míì tánlẹ̀ jáde fún ètò ìdìbò ọdún 2027 nínú fọ́nrán ọ̀hún tán kálẹ̀ lákòókò pàdé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn olórí ẹgbẹ́ òṣèlú ọ̀hún nílùú ìbàdàn tí í ṣe olú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni nínú ẹlẹ́ olú ìpínlẹ̀ Ọ̀yọ́ olùdíje dupò gómìnà yóò sọ̀rọ̀ lórí bí orúkọ rẹ̀ tó ń ti àwọn míì nínú ẹgbẹ́ wọn tó jẹ́ pé àwọn tó fẹ́ jáde dupò ilé aṣojú sòfin ni o àti ilé ìjókòó ilé aṣòfin ìpínlẹ̀ yìí ni o olóko wọn ò kọ́kọ́ sí lójú òpó àjọ INEC tẹ́lẹ̀ ó ní lójú ẹsẹ̀ tóun mọ̀ nípa àyàn báyìí lòun ti gbé ìgbésẹ̀ láti jẹ́ pé orúkọ àwọn hàn lójú ọ̀pọ̀ ọ̀hún ó ní pẹ̀lú ìdásí òun àti tolódùmọ̀rẹ̀ ọlọ́wọ́n yanjú ọ̀rọ̀ ọ̀hún tó sì jẹ́ wípé ẹni tí àwọn gbé ìgbésẹ̀ lé lórí ó sì padà bọ̀ sí ní táwọn fẹ́.

ọ̀rọ̀ ọ̀hún ti wá foríṣiríṣi nǹkan níbi táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń wò pé ṣé olùdíje dupò ni ó sọ fáwọn àjọ olómìnira tó ń sọ̀rọ̀ ètò ìdìbò pé báyìí kàsà báyìí kàwòdì ó kọ báyìí ní ẹlẹ̀ ètò báyìí ní ẹlẹ̀ ètò báyìí ní ẹlẹ̀ ni táwọn ọmọ nàìjíríà tí wọ́n sì ń fi oríṣiríṣi àríwísí ṣọwọ́ ṣùgbọ́n bíròyìn ọ̀hún ti lọ ọ̀nà lèmi ti gbé síta fún yín.

bákan náà nínú ìpínlẹ̀ ọ̀yọ́ inside ọ̀yọ́ ni ìròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú bí olùdíje dúpọ̀ ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ apm ẹni tí í ṣe gómìnà mákindé bó ti ṣe yan ẹlí ẹ̀bọ̀ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìbáraẹnisọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé díjítà olùdíje dúpọ̀ ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ apm tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ ṣèyí mákindé ló yan agbẹjọ́rò tó jẹ́ amòfin ìyá anthony eliebo gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìbáraẹnisọ̀rọ̀ lórí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé díjítà ìyànsípò rẹ̀ tán sì pọ̀ bẹ̀rẹ̀ sí múlẹ̀ pẹ̀lú bí wọ́n ti ń kéde àwọn ikọ̀ tí wọ́n jọ máa ń ṣètò lórí ìpolongo fún ìdíje dupò eléyìí tí gómìnà tó fẹ́ díje rẹ̀ gómìnà fẹ́ díje dupò ààrẹ àwọn ikọ̀ tí wọ́n jọ ṣètò polongo ọ̀hún bọ́n ti ń kéde ọkọ̀ wọn ẹyọ bẹ́ẹ̀ náà nìyàn sípò agbẹjọ́rò tó jẹ́ amòfin yìí lòun náà bẹ̀rẹ̀ sí múlẹ̀ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí tó ní í ṣe pẹ̀lú ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìbáraẹnisọ̀rọ̀ lórí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé díjítà bí wọn ti fìdí lọ́wọ́ rọ àwọn ọmọ nàìjíríà pé ẹ dúró gbágbágbá kẹ́sì wà lẹ́yìn àwọn ò ṣáájú ètò ìdìbò ọdún 2027 bí ìròyìn ọ̀hún ti gbé onímọ̀ gbé ìtúta fẹ̀yìn ara léèmù.

ẹ̀yin ara ilé kọjá bí tẹ́mi ó ti mọ̀ ṣe rere lórí àkọ́tun ìtòyìn ètò wa inside ọ̀yọ́ fún ti ọ̀sán tòní a tó máa pàdé níjọ́ mẹ́jọ lórí ètò yìí lórí bí nǹkan ti ń lọ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ tá a sì gbé àlejò wá lórí bó ti ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ àti láti jẹ́ kí wọ́n bá wa dá sí i bí gbogbo ẹ̀ ti ń lọ bí gbogbo ẹ̀ ti ń lọ ẹ sì mọ̀ pé tó dìbò ní ń bọ̀ yìí ti ń wọlé dé ó ti ń wọlé kàn wá ó ti ń wọlé dé dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ̀yọ̀ bí ti wá ń wọlé bọ̀ yìí ẹ jẹ́ káwa náà ká jẹ́ ojúlà lákàn fi sọ́rí ẹ̀yọ̀ ká máa wo gbogbo àyíká wa bárẹ̀ èèyàn tó rìn tó gbà fura ẹ já kíè sára ká bí wọ́n lè rí pé ẹ dákun o àròjù rí o níbo lẹ̀ ń lọ ta lẹ̀ ń wá o ẹ já kíè sára ẹ sì já mọ́ mójútáwọn ọmọ wa náà ká mójútáwọ èwe wa a ní sọmọ nù láṣẹ elédùmarè ó ṣe kókó ṣe pàtàkì ẹ̀yin ò bẹ́tọ̀ òdìbò sì ṣe ń bọ̀ ẹjá báwọn ọmọ wa tó jọkùnrin náà tán jọ̀dọ̀langba sọ̀rọ̀ kí wọ́n mọ́ lọ́wọ́ nínú páńṣe jàgídíjà gan ẹ̀yin ìwà pẹ̀lẹ́ ẹ̀já mú ní ká mú lọ́kòókúndùn ìwà sùúrù ìwà pẹ̀lẹ́ ṣé ẹ mọ̀ pé gbogbo èèyàn kọ́ ló jẹun yó lásìkò tá a wà yìí èèyàn kan rẹ èèyàn kan kó pariwo mọ èèyàn níwọ náà ti pariwo tiẹ bẹẹni ọhún bá ṣe wẹkẹ wọn pé o gbẹran rẹ ni o èèyàn tí wọn sọ nípa ya gbé tó gbé lẹ gbẹran rẹ ni wọn sọ ẹjá lóní sùúrù ká máa fi sùúrù àti pẹlẹpẹlẹ ká máa fi bára wa gbé nínú àlàáfíà nínú ìṣọkan ẹ mọ ìjà a máa fa wàhálà ká mọ domi àlàáfíà ìpínlẹ ọyọ láàmú ká jáwọ nínú àpọn tí ó yọ ká gbómi ńlá kaná ká yàgò fún jàgídíjà gan ìwà wàhálà ìwà tí ó bọ oko ẹbí jẹ tí ó bàlújẹ ẹjá yẹba fún ká yẹra fún ẹmọ ìjà di ọmọ tí wọn mọ ránṣẹ dé tòrútòrú ọmọ ọlọmọ là ránṣẹ dé tòrútòrú ẹjá yàgò fún bẹtọ òdìbò tí ń bọ ẹjá sojúṣe wà gẹgẹ bí aráàlú kó kálukú lọ gba káàdì ìdìbò rẹ ẹbí ó bá wù yín lọkàn tẹ fẹ dì fún ẹni tẹ mọ pé bó bá débẹ oní òṣèré oní ẹdì fún o ẹyọ ẹmọ ìjẹ ó wá di wípé bóyá ń gbà wọn bá sọ wọkú dúdú sí yín lẹẹ tó pẹ ni tó bá fún mi ní nǹkan ní dìbò fún ẹrù tọjọ ọla ẹrù ti ìpínlẹ yìí ẹrù tọjọ iwájú ìpínlẹ ọyọ ẹrù tọjọ iwájú orílẹèdè nàìjíríà ìpínlẹ yóò da o nàìjíríà náà ó sì dá óyé ọlọrun adégòkè lórúkọ tẹmí jẹ kán ní kànga gbọmọgbẹ wells radio 89.3 fm òun náà lẹ ti ń láǹfààní láti mọ gbọ wá ẹ mọ gbé pọ ń bẹ o ẹ mọ gbọ wá so ẹ kú kalẹ.

ìran agbe ló láró ìran àwọn àlùkò ló lóṣù ìran lẹ́tẹ̀lẹ́kẹ́ àwọn ni wọ́n ni ẹfun ẹ̀sìn ló ni aré sísá àgbò ló ni kíkan gbọ̀ngbọ̀ngbọ̀n ilẹ̀kùn sí ilẹ̀kùn sí ilẹ̀kùn tí wọ́n àbákan bàbá ńlá ta ní jẹ́ sírú ilẹ̀kùn bẹ́ẹ̀ ọlọ́run olódùmarè mo mọ̀ tún ti dé ìwọ lọba tó ń pa mí mọ ìwọ lọba tó ń sọ mí lọ tó ń sọ mí bọ ọba tó ju gbogbo àwọn tó ń pera wọn lọba ayé lọ ìwọ lọba tó fọ bá jẹ ìwọ lọba tó lè yọba kú ò nípò ọba tó dá wa lẹyọ ọtọọtọ pẹlú èdè tí ọjọra wọn ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ òun náà ni ó máa wà ń gbà tí ọba tó ní síran bẹbẹ mọ ọba ọkan ṣoṣo ni ọba táwọn mùsùlùmí ń pè ní àláà táwọn onígbàgbọ́ ń pè ní jìhófà mímọ́ òun làwọn ẹlẹ́sìn kan àbáláyé làwọn ń pe lọ́lọ́dúnmarè ọba tá a kìkìkì dá a lè kì tán ọba ọgbọ́n ni tí ń finú mi sọ pé ọba àmọ́dí tí ń fi máa ń mọ̀ mí ọba ọ̀rọ̀ ni tó wáá jẹ́ kọ́rọ̀ sísọ yìí tó jí ó rọ̀ mí lọ́rùn bíi kà sí nǹkan torí ẹ lèmi fi máa sọ pé lẹ́yìn ìrìwọ ọlọ́run àyàfiwọ ọlọ́run náà àyàfi tí ọba tọ́lọ́run tí ó tún máa tọ́lọ́run lẹ́yìn ló tún kù lẹ́yìn ìgbà tí mo ti fi ìbà fọlọ́dúnmarè tán ẹjẹ́ ń bẹ̀rẹ̀ kíkì mi látòrí olùdásílẹ̀ iléeṣẹ́ wa ní àyín ìkànnì west radio 89.3 fm ẹn tí olódùmarè gba owó wọn dá ìkànnì sílẹ̀ ìyẹn mọ̀ máa wà nínú olúwa mọ̀ máa wà lì ní àbádẹ́mọ́sí àdúrà kan lèmi kú máa ń ṣe fún ìyá yìí màá ní agara èédó ń ṣe ọlọ́run agara ò ní dáyà yìí ó dé kárí ọ̀gá wa ní kànnì tó jẹ́ pé àwọn ni wọ́n wà lọ́wọ́ wájú náà ń lé ọwọ́ wájú báyìí ìyẹn ọ̀gá wa ayọ̀ emmanuel ojo nìyẹn ọ̀gá ìkò ní burú fún yín kò sì ní bàjẹ́ fún yín lágbára olódùmarè dé kárí àwọn ọ̀gá wa tó ń mójútó gbogbo ètò tó ń jáde nílé iṣẹ́ wa ń bí dé kárí gbogbo àwọn lọ́gàá lọ́gàá nígbàánu àṣẹ kọ̀ọ̀kan tó ń kálukú yín dìmú tẹ́ ti ń sadarí ilé alórí pẹ̀lú ògo olódùmarè ẹ̀ ní sí nǹkan ṣe o dé kárí àwọn amojú ẹ̀rọ mi fún sísá àta wàyí ìyẹn sam ọmọ adélèrè òun ló wà lápá abẹ dé kárí àwọn tí wọ́n ń fojú sí náà lápá bí gbogbo wọn pátápátá náà láàjọ dámọ́ námọ́rí ṣiṣẹ́ ọpọlọ fún tọ̀sán yìí dé kárí àwọn ẹ̀sùn aláàbò wa tó jẹ́ pé àwọn ni wọ́n di ẹnu òlóró mú bẹ́ẹ̀ fún wa tán ní nǹkan kò ní í ṣe kó wa wá nínú ọ́fíìsì tá a wà tán lè rò ní rìn wá lápá bí èmi a máa sọ ń pọ́lọ́dúnmarè lọ́bọ oníṣọ́ àtààbò yóò máa sọ àwa tẹ̀ ń sọ yóò máa sọ ẹ̀yìn tẹ̀ ń sọ wà náà lórúkọ gbogbo àwọn èèyàn pátápátá náà lèmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín tẹ́ ẹ máa ń gbádùn dáadáa ambassador ọlátúbọ̀sùn muhyideen àdìsá ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tí a pè ní ètò àkàgbádùn.

0: ẹkún mọ̀ pé mi nìkan kọ́ mo wà lórí lórí ẹ̀rọ agbagbe èmi tọmọ mi náà lájọ wà ń bẹ̀ ìwọ náà káwọn ará alẹ́ kan lè mọ̀ pé o tún wá sórí ètò fún tọ̀sẹ̀ kó o sì dákọ̀ rẹ o.
1: ẹ káàsán gbogbo ẹ̀yin ará alẹ́ orúkọ mi ni Adeniji Fatia Asabiade.
0: àǹtí Asabiade àwọn náà ń kí gbogbo wa ń. lẹ́yìn ìgbà táwa mọ̀ ti dákọ̀ ara wa táwa sì ti kí gbogbo àwọn ọ̀gá lọ́gàá ẹ jẹ́ kí àwọn olólùfẹ́ ètò yìí. ní ẹ jẹ́ kí á kẹ́yìn náà tó lẹ́yìn náà lẹ wà ń bẹ̀ lápá ọ̀dọ̀ yín ń bẹ̀ ọ́n táwa náà fi wà láàyè táwa ìta fi ń fọkọ sí i torí bí ò sẹ́yìn kò sáwa náà. mo kí gbogbo ẹ̀yin bàbá lájé mo sì kí gbogbo ẹ̀yin bàbá lọ́jà àtẹ̀yìn ìyá lọ́jà mo kí gbogbo ẹ̀yin òǹṣòwò pátápátá mo sì kí gbogbo ẹ̀yin òǹrajà náà pátápátá. tẹ̀ ń gbádùn ètò tí a pè ní ètò àkàgbádùn. àtàjèrè báyìí àràjèrè báyìí lọ́lọ́dúnmarè ó mọ̀ bá ń ṣe fún yín. ẹ ní tàtà sọ́ọ̀tì lágbára olódùmarè gbèsè lájọ ọjà kò ní jẹ kó wa gbogbo ẹyọ oníṣòwò yìí lágbára olódùmarè o. mo kí gbogbo ẹyin oníṣẹ ọwọ pátápátá náà yálà iṣẹ tẹyin yàn láàyò jẹyin kọ tẹ ẹ fojú sí dáadáa tẹ ẹ sì jọgá ń díẹ lórí gbogbo sí ọwọ tí kò wá yín ń ṣe ni o. olódùmarè ó bá ń rán làánú sí yín iṣẹ tó lódùmarè ti parí tán yányán ni wọn mọ gbé yàdọ yín lágbára olódùmarè ìyẹn kó máa jẹ tẹyin oníṣẹ ọwọ náà. mo kí gbogbo ẹ̀yìn tó jẹ́ pé iṣẹ́ ti ń ó jẹ mọ́ ọ́fíìsì tẹ́ẹ̀sì ń sọ́n pé ètò ẹ kò ṣeé mọ̀ gbọ́ ni fẹ́yìn náà. àgbéga lẹ́nu iṣẹ́ báyìí olódùmarè ó bá ń ṣe fẹ́yìn náà. mo kí yín nínú ilé epo yìí tẹ́ ti yín òkè lálaalá àṣetì é dé bá ọjọ́ àṣetì ò ní dé bá yín o. ẹ̀yin tí ṣe ẹtí yín náà jẹ mọ́lé tó jẹ́ pé ètò yìí ẹ máa ń jẹ̀gbáládùn rẹ̀ dáadáa ni ní gbogbo ajé ọjọ́ ajé táwọn eléèbó ń pè lọ́jọ́ mọ́ndé. aburú òní wọlé tẹ̀yìn náà wá lágbára olódùmarè. mo kí gbogbo ẹ̀yin ọlọ́kadà tẹ́ ẹ jó lólùfẹ́ wa mo kí gbogbo ẹ̀yin onímárúwá náà tẹ́ ẹ lè mọ́ gbọ́ wa mo kí gbogbo ẹ̀yin onímíkírà náà tó jẹ́ pé tiwa lẹ̀ ń ṣe mo kí gbogbo ẹ̀yin onímọ́tò ògbòrò pátápátá pẹ̀lú ògo olódùmarè ẹ̀ ní kọlu èèyàn èèyàn náà sì ní kọlu ẹ̀yìn náà lágbára olódùmarè ayọ̀ tẹ́ ẹ fi lé sí náà lẹ́ padà bálé o. ọ̀rọ̀ ti jáde lápá bí àṣẹ ti ra mú èmi a máa sọ ń pa àtà wà nù kulu igan atọ́lẹ́rìí ẹ̀rí ti fọhùn lápá bí yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ gbogbo tá a fi ṣàdúà lé lórí. olódùmarè ó wọlá afẹ́fẹ́ tá a fi ń sọ̀rọ̀ báyìí tá a lè sọ pé iye èèyàn báyìí ní gbọ́ wa lákòókò yìí yóò rí bẹ́ẹ̀ o.

nígbàtí kọ̀lọ̀kọ̀lọ̀ bẹ̀rẹ̀ sí torúkọ, orúkọ ara rẹ̀ ni ó tò ṣáájú, ó sì to ti àwọn yòókù tẹ̀lé gẹ́gẹ́ bí ètò inú ìwé yìí. Òwúrọ̀ ọjọ́ kejì tí wọ́n ṣe ìgbìmọ̀ yìí ni pípajẹ́ kan kọ̀lọ̀kọ̀lọ̀, ṣùgbọ́n kọ̀lọ̀kọ̀lọ̀ kò lọ sí ọ̀dọ̀ kìnìún, ó di ọ̀sán kọ̀lọ̀kọ̀lọ̀ kò lọ. Ilẹ̀ tún sú bákan náà nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì, kìnìún ránṣẹ́ pé rìn, ẹkùn àti ìkòkò. Ó wí fún wọn pé bí kọ̀lọ̀kọ̀lọ̀ ti wá láti ọjọ́ tí pípajẹ́ kan, tí ó sì jẹ́ pé orúkọ rẹ̀ ni ó ṣáájú. Eléyìí ya àwọn ẹranko mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí lẹ́nu. Wọ́n ránṣẹ́ sí kọ̀lọ̀kọ̀lọ̀ lẹ́sẹ̀ kan náà. Láìpẹ́ ó dé, gbogbo wọn sì bí léèrè ohun tí ó jẹ́ kí ó ṣe irú àfojúdi bẹ́ẹ̀. Wọ́n fẹ́yìn má ìtì sọ lẹ́nu tán. Nígbàtí kọ̀lọ̀kọ̀lọ̀ ti tó ẹjọ́ kalẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní ó ní kẹ́ ẹ gbó, kẹ́ ẹ tọ́, ẹ ó ṣe bàbá àwọn ẹranko di alẹ́. Ẹ kò ní ríjà ọdẹ o, ẹ kò ní ríjà pàkúté. Bí ó ku díẹ̀ kí ẹ bọ́ sínú okùn dídẹ, Ọlọ́run yóò yọyìn. Ṣé bí kò bá ṣe ìfẹ́ yín àti ìgbẹ́kẹ̀lé yín láàrin àwọn ẹranko ìyókù ní ọjọ́ tí ẹ tilẹ̀ dárúkọ mi ni àjọ pé kí n ṣe ètò náà? Ó yà mí lẹ́nu. Àdúrà mi sí ni pé kí Ọlọ́run má jẹ́ kí iná fẹ́ tí ẹni sí mi kù, kí ó máa jò gẹ́rẹ́gẹ́. Tó bẹ́ẹ̀ tí bí mo bá tiẹ̀ lọ tán, tí ẹ bá mi tọ́jú àwọn ará ilé mi, mo fẹ́ kí ẹ mọ̀ pé n kò jẹ́ ṣe àfojúdi sí yín rárá. Ọ̀ràn ló bá bẹ́ẹ̀rin, ṣé ẹ rí igi àgàwọ̀ ńlá kan lọ́hùn-ún ni, ó tọ́ka sí ibẹ̀, níbẹ̀ ni ilé mi wà. Ṣé ẹ sì tún rí igi ìrókò ńlá kan tí ó wà lẹ́bẹ̀ẹ́ ẹ̀bá ibi àgàwọ̀ náà, ó tọ́ka sí ibẹ̀, ìdí rẹ̀ ni àwọn ẹranko mìíràn mẹ́rin mìíràn tó wà bí yín o, kìnìún kan, erin kan, ẹkùn kan àti ìkòkò kan. Àwọn ni kò jẹ́ kí n wá láti àná. Ṣé ni wọ́n dààmú wa àwọn ẹranko tí ó wà ní agbègbè ibẹ̀? Bí kò bá sì ṣe pé ẹ bá gbìyànjú kí ẹ fẹ́ ojú wọn kù, bóyá ni ẹrankẹ́ran yóò fi lè tọ ọba wá fún pípajẹ o. Ọ̀ràn yìí ya gbogbo àwọn ẹranko wọ̀nyí lẹ́nu, nítorí wọn kò ní èrò pé ẹranko mìíràn tún wà nínú igbó yìí bí àwọn. Kìnìún dáhùn pé ìjẹ́ òótọ́ ni kìnìún mìíràn tún wà nínú igbó yìí. Kọ̀lọ̀kọ̀lọ́ ní kábíyèsí, òótọ́ ni kìnìún míì tún wà báyìí. Ìjẹ́ ó dán lójú, kọ̀lọ̀kọ̀lọ́ ní ó dáhùn lójú gbangba. Ohun tí mo rí níbẹ̀ sáá ni pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹranko náà tóbi tó yín, síbẹ̀ wọn kò lágbára bí yín o, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń lé mi tí wọn kò sì ń lè bá mi. Kò sí àní-àní pé bí ẹ bá bá wọn jà ẹ ó borí wọn, bí ẹ bá sì ti borí wọn tí ẹ pa wọ́n kí ẹran máa wọlé tọ ọba lákọlákọ ni o. Ọ̀nà tí kọ̀lọ̀kọ̀lọ̀ gbà fi sọ̀rọ̀ yìí àti ohùn tí ó fi sọ́, kò jẹ́ kí ẹnìkankan nínú àwọn ẹranko yìí fura pé irọ́ ni ń pa. Gbogbo wọn múra wọn tẹ̀lé, wọn ní kí ó fi ibi tí àwọn ẹranko náà wà hàn wọn. Ó ń kó gbogbo wọn, ó di etí kànga kan tí ó kún fún omi tí ó sì jìn gidigidi. Nígbà tí wọ́n dé ibẹ̀, kọ̀lọ̀kọ̀lọ̀ tọ́ka sí inú kànga náà, ó wí pé kí wọ́n wo inú omi náà, wọn yóò rí àwọn ẹranko tí òun sọ. Nígbàtí àwọn ẹranko mẹ́rin yìí wọn yìí wo inú kànga, wọ́n rí òjìjì ara wọn nínú omi. Wọ́n fẹ́yín, òjìjì wọn náà fẹ́yín pẹ̀lú. Wọ́n gbọ́n ìrù bákan náà, níkẹyìn wọ́n pa ìrò pé kí àwọn tọ òjìjì ara wọn lọ o. Bẹ́ẹ̀ ni wọ́n fò sínú kànga, gbogbo wọn sì kú bátẹ́kun bátẹ́kun. Òpin ìtàn náà nìyí.
kini won fe ku iku omi o di eru aseju le ori o ni ki eran ko ma wole to nwa mo bi yin won se be wole to baba re ri mo ti so itan alaseju kini o ku itan alaseju keji eyin na ni yi nigba kan nigba ti baba okunrin kan ku o fi ogun pon sile fun okunrin yi fi gbogbo owo na ra awon nkan elege gbogbo ti won le fo awon bi sago ife mumu nkan orisirisi igu orisirisi digi onirunru awo jeun ati awo ati awon nkan bebe lo lo fi owo na ra ni owura ojo kan o to gbogbo awon elo yi won yi le ori ara won nigba ti o si to won tan titi inu re dun o si bere si so oro yi o ni 100 pound ti mo ni yi owo kekere ko o se ni mo fi ra awon nkan won yi daju daju bi mo ba ta won won jere 100 pound miran si owo mi yo di 100 pound o da mi loju pe 100 pound ki se omode owo nigba ti mo ba si tun mu eyi ti mo tun fi ra oja njere di irinwo be bi mo ba si tun ni irinwo pound eniyan ko pe di olowo be ni bi mo ba fi eyin se owo n ko ni sai jere irinwo miran be owo mi yo di 1000 sugbon bi mo ba lo ni 1000 pound mo bo si aye nu ki gbogbo eniyan ma ko kiki mi niyan sibe na 1000 pound ko ni duro be o bi mo ba to fi o na se owo won si tun jere wa o ti le da mi loju gan pe ere nla ni yo ti be jade nitori owo mi le ti pa be di 100 lakoko ti mo ba ni 100 gbogbo ilu ni yo mo mi oro koro ti ma si so ninu ilu abege sugbon bi mo ti le ni eyi n ko ni duro won o tun sowo titi 100 yo fi di 1000 ti 1000 yo di 1000 bebe ti won o fi di eni ti ni 1000 pon 1000 bi mo ba ti ni 1000 pon tan 1000 yen kuku ni ma wa nkan mi duro won o ti di olowo ki gbogbo eniyan si ma kan sara si mi sugbon sibe se owo ni a fi nwa owo ri ko to ki n joko be o ye ki n se owo die si bi mo ba fi eyin ra oja ti mo to ta owo mi yo ma sumo 1000 lona 1000 lona 1000 lona 1000 akoko na wa yi ni won wa simi won o ni sise mo won o si fe iyawo kan sugbon omo ta ni n ba fe nilu yi o afi omo oba nigba ti mo ba si gbe niyawo ti o ba de ile mi won ma gberaga si se iyawo mi ni se owo mi ni mo fi fe bi o ti le je omo oba ni sibe nko n ko dele baba re toro nje ri igba miran bi o ba wa ounje fun mi n ko ni je o si da mi loju pe inu re ko ni dun yo ranse si iya re won yo wa lati be mi nigba ti won ba kunle ni waju mi ti won nbe mi n ko ni se bi ani pe mo ri won o oran na yo dun iyawo mi yo si di mi lese mu yo wi pe jowo wo mi loju oko mi seyin na ni mo sa nbe e sa mo pe mo feran yin n ko ni je se be mo ojo ti o ro ni ana ni ko je ki igi jona daada o na lo si je ki o nje pe be loni mo si nbe yin pupo e ma so iwo ti ya mi to wa lori ikunle yi emi na ko ni je se be mo bi o ba di ki ebi pa yin won ti kara mi wa igi nibi kibi ti mo ti le ri
daju daju anu re yo semi sugbon sibe won fe lati fi ola mi han won fe lati fi ola mi han won si ta nipa bayi okunrin yi ti gbagbe ara re nibi ti o ti soro won yi.

gẹ́gẹ́ bí wo ṣe máa ń sọ lórí ètò pé a ti ń wọkọ̀ ìwé a ti ń wà á gúnlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo sì ti sọ lórí ètò náà pé àwọn kan náà tún ti darapọ̀ mọ́ wa lórí ètò tán ní àwọn ò tún fi kún ẹ̀bùn tí àwọn ò fún wa lórí ìwé lẹ́nu tó bá ṣe dáadáa lórí ìbéèrè bíi mẹ́ta tí a mú jáde nínú ìwé yìí ẹni tó bá ṣe dáadáa lórí ìbéèrè ẹ̀bùn tó lówúra dáadáa yóò jáde láti bẹ̀ ẹ̀bùn eléyìí kò ní pé mọ́sàn ń pò rọ́wọ́ mi léyìí tó ń bu gúgúrú fẹ́gún ẹ̀bùn tó jọjú dáadáa ni yóò jáde lórí ìwé náà.

Adeola láti ẹ̀rọ Adeola láti ẹ̀yìn Mọ̀gà. Láti Mọ̀gà. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ lẹ́sìn òwe. Òwe láti wà. Ìkẹta. Bẹ́ẹ̀. A tún lójo.

Ẹ kú ọ̀lẹ́ o. Hello, ẹ kú ọ̀lẹ́. Ẹ kú ètò. Ọ̀rọ̀ lẹ́sẹ̀ òwe. Alàgbà òfẹ́ wo ìzìkẹ̀ láti omi àdìó. Ìzìkẹ̀ láti omi àdìó. Ẹ̀dùn kẹ́ tí mo jẹ́ sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ́nà sí ìgbẹ́ ọ

0: क्या क्या उतारा मोमो में? Emi ati ya so gbogbo bi awon na ni won ori ti won ni jejo ijejo gan le mi jo ti hello
1: Gbogbo àwọn tí wọ́n pè wá wọlé fún tọ̀sẹ̀ yìí. Ẹgbẹ́ wa Ibrahim láti Ìjẹ̀bú gbó òǹkà keje ni wọ́n mú. Wọ́n ní ajé ní bá ojú ọ̀rẹ́ jẹ́. Ajé ní ń ba ojú ọ̀rẹ́ jẹ́. Owó nìyẹn, ajé ní ń ba ojú ọ̀rẹ́ jẹ́. Ìyá wa Táìbá àwọn náà gbà á. Bàbá wa Fájọ bí òǹkà kẹjọ ni wọ́n mú. Wọ́n ní àjẹgbé ni gúnjẹ bọ bàbá ọ̀gbà
2: o.
1: Fátímọ̀ Yusuf láti Omíyalé ń tòsí àdúgbò mi. Òǹkà kẹrin làwọn mú. Asenikẹ́ni kú ní forúkọ ẹni sọ ajá.
2: Ẹni
1: tó bá fẹ́ jẹ́ kéèyàn kú láyè orúkọ rẹ ó lè lọ fi sọ ajá rẹ̀. Fátímọ̀ Yusuf náà gbà á. Ìyá wa Adeleke.
3: Ọ̀làjúdé la wá gbàgbé àṣà ìdílé wa.
1: Wọ́n ní àjèjì owó kan ò gbẹ́rù dórí. Àjèjì owó kan ò gbẹ́rù dórí. Ìyá wa náà ṣe dáadáa. Àwọn náà gbà wọ́n ṣe dáadáa.
3: Ọ̀làjúdé la wá gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jà.
1: Ìyá ògúnjọ bí àwọn náà pè wọlé òǹkà karùn-ún ni wọ́n mú. Wọ́n ní aríyàwó kọ̀yálé. Wọ́n ní ìyáálé ni kó lọ kún fún sùúrù dáadáa o. Ìyá ẹ̀ náà ṣe dáadáa. Ìyá wa Adeleke òǹkà kínní ni wọ́n mú. Wọ́n ní a kì í sore tán ká tún ló sọ tí ìyá ẹ̀ náà ṣe dáadáa. Ìyá wa Adéọlá òǹkà kẹta ni wọ́n mú. Wọ́n ní a kì í lọ́ba ká tún lójo. Àwọn náà gbà á. Ìyá mi Abilékọ Dásọ́lá òǹkà kẹsàn-án ni wọ́n ní àjọrò ní ń jẹ́ ìjírò. Ìyá wa ìnáà ṣe dáadáa. Àwọn márùn-ún tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi rèé. Àtẹ̀jíṣẹ́ lásán ni o. Ìyá wa Adeleke àtẹ̀jíṣẹ́. Ìyá Ògúnjọbí láti Àwọ́tán àtẹ̀jíṣẹ́. Ìyá wa Adeleke kejì náà àtẹ̀jíṣẹ́. Adéọlá àtẹ̀jíṣẹ́. Abilékọ àtẹ̀jíṣẹ́ lásán ni. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí rèé. 08075 2074 64 ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Yálà àtẹ̀jíṣẹ́ ni ẹ fi sọ́wọ́ sí mi. Abẹ́yìntì ẹ̀ tí ẹ̀ fẹ́ gbé polówó ọjà fún wa lórí ìkànnì. Abẹ́yìntì ẹ̀ fẹ́ pè wá sí àkíyèsí lórí ètò tá à ń ṣe. Abẹ́yìntì ẹ̀ fẹ́ mọ̀ fún wa ní ẹ̀bùn lórí ètò yìí náà ni. Abẹ́yìntì ẹ̀ fẹ́ gbé polówó ọjà tí ń gangan wá sórí ètò yìí gangan. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè mí sí náà nu 08075 2074 64. Pẹ̀lú ògo olódùmarè ẹ̀ ní gbọ́ kú sí mi, èmi náà sì ní ránṣẹ́ ọ̀fọ̀ sẹ́nìkọ̀ọ̀kan
3: yìí.
1: Àǹtí àṣà bí àdé ẹ dágbére pa tó ń lọ fún tọ̀sẹ̀ nígbà tí ó bá fi di lọ́sẹ̀ tó ń bọ̀. Pẹ̀lú ògo olódùmarè pé ká pàdé láyọ̀ ẹ dárúkọ yín kẹ̀sì dágbére lórí ètò bá ti ń lọ fún tọ̀sẹ̀.
4: Orúkọ mi ni Adéníjì Fatia Àṣàbíàdé Ẹkúkalẹ̀.
1: Àǹtí àṣàbí ló ń dágbére fún tọ̀sẹ̀ yìí. Ẹ mọ̀ kú ò ń bẹ o. Àwọn ètò tó tún jẹ́ onígbàládùn ẹ tún máa gbádùn rẹ̀ náà lórí ìkànnì. Èmi fẹ́ dìde báyìí náà. Orúkọ ọmọ báyìí náà ni Ìjánu ọmọ. Ambassador Olatunbo Sumuyidin Adisa yin ni
2: Olaju Shala nse
1: eh ni gboku sibi o emi na si ni ranse ofo seni kokan iri atayo lati fi ma pade ngba ti o ba fi di ijo mejo e ma ko nbe o ire
2: Olaju Shala.

akọrọlẹ o akọjọpọ ìròyìn lérèfé ló ń dẹsẹ ti gbọ yín láti ìkànnì kànga gbọmọgbẹ wells radio 89.3 FM oyé ọlọrun adégòkè lóníròyìn yín ààrẹ bọlá tinubu ti pè fún àjọṣepọ iṣẹ nípasẹ àwọn ìjọba àjọ aláàbò àwọn olórí ẹsìn ìbílẹ tó fi mọ àwọn agbègbè àti àwọn ẹkàn kòkò tọrọ kan nílùú láti gbógun ti ètò ààbò eléyìí tó mẹ́ẹ̀ ní àárín gbọ̀ngàn apá àríwá àwa ṣe ìkìlọ̀ wípé àwọn ikọ̀ aláàbò tó jẹ́ ọmọ ológun nìkan wọn ò lè dá ṣiṣẹ́ ọ̀hún láti ṣàrígbámọ́ àlàáfíà ọlọ́jọ́ pípẹ́ ààrẹ ti ẹni tó jẹ́ akọ̀wé ìjọba lọ ṣojú ẹni tí í ṣe George Akume ó sọ̀rọ̀ níbi ìpàdé àpérò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò láàrin gbùngbùn apá àríwá tó jẹ́ tọdún 2026 eléyìí tó wáyé nílùú Makurdi ìpínlẹ̀ Benue lónìí níbẹ̀ ni wọ́n ti ń rọ àwọn olórí ẹ̀sìn ìbílẹ̀ àti àwọn olórí ìbílẹ̀ láti sọ̀rọ̀ àwọn di ọ̀kan tó ń tì ìkìlọ̀ ní kíákíá láti bá fìmọ̀ ṣọ̀kan kí wọ́n sì lè fọkàn tán wọn gẹ́gẹ́ bí ohun eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìlàjà láàrin àwọn agbègbè. Igbákejì ààrẹ Kazeem Shettima ló ti kéde wípé orílẹ̀-èdè Nàìjíríà ní fààyè gba ṣíṣe àwọn ọmọ orílẹ̀-èdè yìí bí ọ̀tíyẹ àti bí ṣe wọ́n bí ọ̀títọ́ ní orílẹ̀-èdè South Africa. Ó ṣe ìkìlọ̀ lòdì sí ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn àjèjì àti ìkọlù àwọn adúláwọ̀ eléyìí ti ń wáyé ní orílẹ̀-èdè South Africa bó ti ń gbéra kúrò nílùú Luanda ní Angola tó ń padà bọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà nírẹ̀yìn tó lọ sójú ààrẹ Bọ́lá Tinubu níbi àpérò àwọn olórí olórí ìlú ẹni ti àwọn tó jẹ́ olórí ìjọba ilẹ̀ adúláwọ̀ nínú àjọ ìṣọ̀kan tilẹ̀ adúláwọ̀ AU. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC ó ní wọ́n ti ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lòdì sí ètò ìgbanisíṣẹ́ ayédèrú eléyìí tí ń káàkiri lórí afẹ́fẹ́. Wọ́n wí pé àjọ ọ̀hún ò tíì bẹ̀rẹ̀ sí ṣètò ìgbanisíṣẹ́ fún àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n máa ń lò fún àkókò péréte fún ètò ìdìbò ọdún 2027 tí ń bọ̀ lọ́nà. Nínú àtẹ̀jáde oníròyìn eléyìí tán wá fi léde lónìí àjọ olómìnira tó ń rí sọ̀rọ̀ ètò ìdìbò INEC wọ́n rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti kọ̀tì ẹ̀kọ́ sí ìròyìn bẹ́ẹ̀ kí wọ́n sì yẹ̀bá fún ojú òpó bẹ́ẹ̀ pẹ̀lú àtẹnumọ́ wípé àwọn ó kéde ìlànà eléyìí tó yẹ lójú òpó àwọn tó bá yẹ fún ìgbani wọlé ṣiṣẹ́ fẹ́tò ìdìbò ọdún 2027. Iléeṣẹ́ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ epo rọ̀bì orílẹ̀-èdè Nàìjíríà NNPCL náà ti fi kún owó epo bẹntiró wọn láti ₦1,340,000. Wọ́n sọ di ₦1,300,305 owó náírà ní gálà kan dòndò ní àwọn apá abìkan nílùú Àbújá. Gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìwádìí eléyìí ti àwọn ikọ̀ tó jẹ́ ti agbóhùnsáfẹ́fẹ́ àti oníròyìn tán fi léde lónìí àwọn ilé epo NNPCL lọ́nà kúrúdò Jikwoyi ni àti àwọn apá abìkan ní Olúlẹ̀wà. Ó ní wọ́n ti gbé owó epo wọn sókè tí wọ́n sì sọ di ₦1,000 ó lé ní ₦300,000 owó náírà ní gálà kan dòndò. Ọgágun ìlú Senegal Brahim Diop ni wọ́n ti búra fún lónìí gẹ́gẹ́ bí ààrẹ àjọ ECOWAS ìyún àjọ tó ń rí sí ọrọ̀ ajé àwọn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. Diop ló gbapò ọ̀hún lọ́wọ́ ẹni tí í ṣe Dr. Omar Touré ti ìlú Gambia tó jẹ́ ààrẹ àjọ náà fún ọdún mẹ́rin lẹ́yìn tó gbapò ọ̀hún lọ́dún 2022. Ayẹyẹ ìfakòlélọ́wọ́ ló wáyé ní olú iléeṣẹ́ àjọ ECOWAS eléyìí tó wà nílùú Àbújá pẹ̀lú àwọn ètò gbogbo tó tún ní ṣe pẹ̀lú ìfúnni níwèé ẹ̀rí tó ń tí àwọn ẹ̀bùn yù. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ òní ẹ darapọ̀ mọ́ wa tó bá ti dìní aago mẹ́jọ alẹ́ lórí ìròyìn ilẹ̀ wa. Oyé ọlọ́run adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọlọ́run yóò bùkún fún yín ẹ kú kalẹ̀.

0: àwọn aládàpọ̀.
1: Amala
0: o. Wọ́n ti lọ ilé ó nà wórí. Kọ̀ọ̀kan dédé dé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan nà ṣe kán gbámọ́làdé kọ́ balance tì. Sọ wá rí àmọ̀là póríṣiríṣi o. Àwọn àmọ̀là kan wà dúdú ni ó rí kéékèèké báyìí ni wọ́n mọ̀. Àwọn èèyàn tó bá ti jẹ́ báyìí láàrin ìṣẹ́jú mélòó wo. Èyí ó tún bá wọ pé ebi dé. Sọ láwọn funfun kan wà wọ́n máa ń jẹ́ lọ́nà ẹ̀gbá lọ. Ìmọ̀ bọ́yọ́ ọmọ rú ẹ̀. Sọ rírú èèyàn tó bá mú tó papọ̀ tó sì kíní kejì kẹta. Tó bá rábùlà tó dáa.
1: Ẹ
0: tó rí àbùlà tó dáa. Sọ rí àmọ̀là tó wò yẹn ìjọ mọ̀ pé ogun ni. Ṣé ọ mà bí?
2: Ọmọ bàbá Adélérè ni.
0: Kẹ́ ẹ ṣàkíyèsí pójú wọn ti ń dán báyìí.
2: A kí gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa tá fẹ́ fẹ́ kàn
0: yín ìfẹ́
2: dé.
0: O já yin Ọlọ́run nú ayé ìyàwó wọn.
2: Ní sùúrù ìkànnì Wells Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́. Tó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue lórí Yọ̀lẹ̀ Estate nínú Ìbàdàn náà lẹ ti ń kí wa náà láti ń kí n pe àkó àtàárọ̀ a kú ṣé ò ní. Àfọ̀pẹ́ fọ́lọ́run mi ní obìnrin orin inú ìwé orin o.
0: Ẹ
2: kú ọlọ́mú àmú ọjọ́ kọkànlélọ́gbọ̀n. Ọjọ́ tó kẹ́yìn inú oṣù kẹjọ ọdún 2026 ògo ni fọ́lọ́run lókè ọ̀run.
0: Hallelujah.
2: Ayin òbú ànàbí ìsáláwa lérò àsálà. Adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ mo bọ́ ṣe ń sọ. Àfọ̀pẹ́ fọ́lọ́run Akin lórúkọ olùdásílẹ̀ àwọn lọ́gà lọ́gà lẹ́ka kọ̀ọ̀kan mojú ẹ̀rọ fún sàtàwà yìí. Sam ọmọ bàbá Adélérè orúkọ ọmọ ń dùn mọ́ mi sá ọmọ bàbá Adélérè. Ẹ jọ́ọ̀jì náà gbẹ̀yìn inú kulu àyìn náà ń fojú sí bọ́n ti ń gbé sókè tí wọ́n ń gbé lẹ̀ dúdú Yemí mi nù lẹ́ àgùntà ṣọ́lò. Akin ètò yín ètò wa ẹ̀bí aláyọ̀ náà ní bá fẹ́fẹ́ ṣọ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n yìí ní ṣaláìmọ̀dá kọ mi. Ókọ̀ mi náà ni mo dúpẹ́ ọlásán ní Golden Voice on Radio. Ẹ lè pè mí ní incoming senator. Ẹ̀mí náà mò ń jẹ́bẹ́ méjì ìjàsà.
0: Ọjọ́ tètè mo wá rí wa.
2: Fi fún kíni.
0: Àwa tá tí ọ lẹ́yìn leléyìí.
2: Ní kíni.
0: Àwa tá kó gbogbo àwọn ọmọ hàn bẹ́ẹ̀. Tí wọ́n dìbò fún ọ leléyìí.
2: Ní ìfọ́mọ hàn bẹ́ẹ̀. Ọlọ́run nìkan la ti ní lẹ́yìn.
0: Ọlọ́run ni ó ti ọ. Ẹ tó bá dọjọ́ àwọn ọmọ ẹ̀mí tí wọ́n ní wọ́n ọ̀fẹ́ gangan àwọn gangan ní jẹ oríta.
2: Dakọ̀ orúkọ dakọ̀ rẹ. Ọlọ́run láti ni lẹ́yìn kojú má ti ni.
0: Yóò dọjọ́ ṣe ẹ̀ kọ́ ọmọ ṣe tọ́ yẹ kó o ṣe kọ́ wa dọjọ́ kọ́ wa sọ pé ọlọ́run kọ́ wa pọ̀ ọlọ́run pé tọ́ ọlọ́run mo fẹ́ rí ọ.
2: Ìwọ ló mọ̀.
0: Àdúrà ẹ ṣe mí.
2: Ìwọ ló mọ̀.
0: Ọ̀jẹ̀ bọ́ dámọ̀ràn. Ẹ wọ ẹ̀yìn ara lé àwa tó kì í a kì í pé ẹ kú ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta. A kú bójú ọjọ́ ti ṣe rí. Báwo lọ̀dọ̀ yín lágbára Ọlọ́run ọ̀sẹ̀ yìí ó pè wá. Ọ̀sàmí ẹ̀ wìtìwìtì ni. Nítorí ìjọba àkókò ẹ wò ó Sunday ọmọdéjọ bí lorúkọ tèmi ẹ wò ó. Àwọn kan máa ń pè mí wá ní ọ̀gbẹ́ni dàgbà di àgbà máa náà ni lórí afẹ́fẹ́ senior man àbí.
2: Ìlọ́dẹ tó ló ṣe sọ fún mi pàápàá máa ní èmi kan ti mọ̀ tẹ́lẹ̀.
0: O rí irun fún ni. Àgbàdé irun fún ni.
2: O rè.
0: O ní gbogbo ẹ̀ká yìí.
2: Ṣé wá kí gbogbo wa o ẹ ṣeun ṣeun gbogbo ẹ̀ olólùfẹ́ ètò yìí kí n kí n lédè ìlú mi ẹ ṣeun ṣeun àwọn tèmi ẹ ṣeun ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wọn.
0: Iná yin yin yin ní ọ̀nà òkè ògùn lọ́hùn.
2: O ṣeun o ṣeun.
0: Iná kan omi kan gbogbo mi ẹ̀rọ tó dà yà yà yà yà yà wá tún kí yín ní gbogbo aṣọ ilẹ̀ ń bẹ̀ o.
2: Fọ́ọ̀bù àní ẹ̀yin tẹ́ ṣe ń gbọ́ kàn nìyí Wells Radio 89.3 FM náà lẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́. Tó kálẹ̀ sí òpópónà Láàfin Avenue lólùyọ̀lẹ̀ ẹ̀sìn nílùú Ìbàdàn ẹbí aláyọ̀ sí lè tò tí ń bá fẹ́ ṣọ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Peter àti Nbomi ọgbọ́n mu ti ń ṣọkàn ẹ̀mí àtàrà láǹfààní ta ti ń kẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tí mò ń ṣẹlẹ̀ nínú ìdílé tó ṣe pé béèyàn bá fọgbọ́n ṣe wẹ́rẹ́ ní sí olúwa ni gbogbo ẹ̀ náà ni ó níyanjú ṣùgbọ́n torí ìjọba àkókò bàbá àdébó àti ìyá àdébó wọn ti wà ní kalẹ̀.
0: Mo bí sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan o mọ̀rọ̀ yẹn ọyẹ dànù ó rí Sam Adélérè ó ṣàkíyèsí pójú yẹn dán.
2: Ìdásọ̀rọ̀
0: lọ́rọ̀ sórí ọkùnrin tó bá ti dúró dáadáa tójú ẹ̀ ń dán tó yọ táwọn èèyàn pé ẹ káàbọ̀ ìyàwó ẹ̀ lọ yẹ àyìn.
2: Ẹ á mọ̀
0: yín. Ọ ṣàkíyèsí.
2: A yìn lẹ́yìn sìn.
0: N ò yẹ ká yìn lẹ́yìn sìn. Ṣùgbọ́n tọ́kùn yìí bá yọ tí gbogbo n bọ̀ wá níyàwó rẹ̀ wà yìí a mọ̀ fàsìkò yìí
2: kí ni
0: àwọn Mr. Madélérè ẹ wo ẹ ṣe kú tọ́jú
2: wa. Wọ́n sọ bẹ́ẹ̀ ọkùnrin mi ì yín wọ́.
0: Ọkùnrin
2: wo ni ì yín wọ́. Ẹ gbọ́ ẹ jẹ́ sílẹ̀

0: ko ti e ko ti ese ko ti en to yode mo ni isin laye
1: so ri bi ti oro re de duro yi mo wo ye kakaka mo sakesi pe e de kan be ni di oro yi tori pe gba ti mo fe mo ri eni iri omo to chile re jade ti mo deri wa mo mi e lara re ti mo deri pe idile to da lo ti jade awon kan ti mo ri gba yen ko fara han mo lo aye re bayi eni kan lo de nku e to e ba ti di pe omo ta bi ni lere to ba ti di pe wu wa ti oye ko wu oye ka wa di pe ta ni tele ta ni marin
0: eyan
1: ko
0: le gbe mi mo ra mo
1: nipa ti mo fe ti mo fe ti ba gbo nje fun e lati le yin to ba ri mi o ni jenje ye wa sa ri pe mo je kankan ninu e
0: ife le o da mi lori ru gba na
1: on ka keji ti mo ma nipa yen ni pe to wo ba wa lowo re wa pe ah daddy wa o egba owo ye fi kun towo yin nke ba ro po kai de fi se o mo se be nipa na ti mo de ri sura yen lara mo mi e na iru mi ma ndun o wa di nisin mo wa ri pe iwa re ti yato mo wa ri e pe o wa ndoji o lo toju owo pamo simi kan awon to nba rin yen awon lo nku e so wa jewo fun mi nibo lo ti keko yen
0: awon wo
1: nibo lo ti ko
0: awon wo
1: do iwa to wu pa yen o wu mo o to wa ya mi lenu ju ti mo fi ma ba fa oro yi ni pe iwo to je pe nipa ti mo sese fi o ti ba ba o wi bayi awa joko sibi kan lo mo sokun o wa ti di eni to je pe ti ba ti wa bo wi ni so sokun mo o wa na ro mo mi iwo no muraja ta lo nba rin eni to nba rin yen mo gbodo mo
0: ta lo nba rin
1: gbogbo awon ore re yen ma le won ko leyin re ma le won ku o e wo be kai mo
0: oba kan seso to wa ni kini bayi o ti lo ilu Ebo
1: o sibi kankan to lo ninu yara odo mi lo bo yen wa sorry bo se se tele yen afi ko pada be ko to le gbadun mi
0: olorun ma je n pada olorun ma je n gagun pada seyin
1: a o pada sinu
0: ko
1: ma pada o le gbadun mi
0: ni olorun ma je
1: he abe wa gbo kan ni
0: baba de bo se won pe bo se ma fo bo lo mi tele tele emi mo kuku e lo to ku ni ile re mo ti wa won de ko mi won ko mi daada mo de wo pe ah to teyan ba mu gbogbo nkan o to fi teriba foko se o buru ṣùgbọ́n kan tẹ́ ń tẹrí ba fún tó ń gan tí ò pọ́n yàn lè.
1: kí ló dé tó o mọ ìwà mọ́mí rẹ sẹ́.
0: ìwà mọ́mí wo.
1: ìwà mọ́mí rẹ tí mo mọ̀.
0: èèyàn dáadáa ń bàbá tèmi.
1: so tí mo sọ ní ìsinmi pé tó o bá fẹ́ gbádùn mi nù lè wà padà sínú wa
0: yẹn. ọlọ́run má jẹ ọlọ́run ní jẹrógun àpadà sẹ́yìn.
1: abẹ́ wa gbọ́ mi ni. tí n bá ba wí tẹ́lẹ̀ bá o máa lọ jókòó síbi kan tó máa sunkún.
0: àlọ́ ọlọ́run jẹ́ rí rẹ̀ mọ́.
1: èmi ni màá tún wá lọ bá pé dìde nlẹ̀ dìde ẹ̀ má bínú o wá di pé tí n bá ti sọ̀rọ̀ nísìnyí tí n bá ti bá wí kò sọkán mọ́ yóò tún wá múra jà tí n bá ti wò náà máa bú mi. ọ̀rọ̀ rẹ ti ń mú fura dání.
0: bàbá àdèbò
1: mo gbọ́dọ̀ pé ọ̀rẹ́ mi mr baji mo gbọ́dọ̀ fọ̀rọ̀ yẹn lọ
0: pé
1: ìkankan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn.
0: bàbá àdèbò ṣẹ́rí gbogbo nǹkan ń sọ yẹn mo sì kan tó kàn pẹ̀lú ẹ̀ gbọ́ pé èmi màá tún wá yọ̀dẹ̀ bíi tàti ẹ̀yìn wá yẹn ọlọ́run má jẹ ríru ẹ̀ ọlọ́run má jẹ ní
1: ìṣẹ́ mi ló má sọ.
0: ọlọ́run má jẹ mi ò lówó tí mo fẹ́ kó fún yín tó bá ṣe rí
1: ẹ̀sìn ṣe fọlọ́kọ̀ fọlọ́kọ̀
0: èmi ò lówó tí mo fẹ́ kó lẹ̀.
1: sọ̀rọ̀ owó tó o máa ń kó fún mi tẹ́lẹ̀ yẹn o gbọ́dọ̀ máa kó fún mi ni o.
0: ta ni koko.
1: tó o máa kó fún mi.
0: koko ni.
1: ìkòkò ní gbẹ̀yìn kọ́kọ́ akíní o.
0: kó tiẹ̀ mọ́ gbà kankan ẹ fọ́ kòkò mọ́lẹ̀.
1: ẹ̀lọ́ mi sábàjì ẹ̀lọ́ fọ́n ma pé mo sọ fún ẹ pé tí n bá halẹ̀ mọ́ báyìí ó máa lọ sùn sí orí bẹ́ẹ̀ tó máa sunkún ìyá àdébò sunkún mọ̀ ó wá di pé tí n bá ti halẹ̀ mọ́ báyìí òun náà dìde ni a máa bú mi lọ bú mi bọ̀ ókè àwọn ọ̀rẹ́ ókè kí ló wá rò pé mo lè ṣe kí ló mo lè ṣe ṣe mo mọ ọrẹ kan mo mọ ìyẹn ó kàn rí bí asálúbà ṣé ká jọ lọ bá ká lọ pariwo lé lórí ilé ọkọ ẹ. ok ó dà kápàdé ní club lálẹ́.
0: ó tì í mọ́lẹ̀ ẹ̀ tì í mọ nǹkan kan.
1: ó tì í mọ́lẹ̀ ta
0: ni.
1: kó o tó lè gbádùn mi nulẹ̀.
0: èmi ò ní nǹkan kan tí mo fẹ́ yí padà èyí tí mo fẹ́ yí padà náà mo ti yí padà ṣèbí gàngàn sún ni mí tẹ́lẹ̀ mo sì ti yí padà orí mi ti pé.
1: wọ́n á gbọ́ jẹ fún ẹ lé yín nìsín òǹjókòó ọ̀ǹjẹ́ tẹ bá ti wá ní ìnáwó lé yín o ò gbé wá mọ́.
0: Hello.
2: Ekurole sa o, oruko yan ti je tin pe wa. If I thought that I said it, but I put you on my way. He shot at you.
1: Oh, no, many.
2: Near hypertension. Ah, it's a additional day. And by my mob on my ship, you're born in. Hey, call it my look, commanding to win the cocoa wherever. Ah, months of winter, but the grandmother could carry with Joko Jeff Muni. My good tennis on my feet, dear Bule. Hey.
0: Baba wa ko ti e so gbo kankan mo obo to ku nkin ni ba o ti lo ilu Ebo
1: afi ko yi pada
0: yi pada si kini
2: hello baba Adego
1: e ku ole sir yes sir daddy
2: baba Adego e da la sile e da da la me o e ri mo ko ni baba ya yin ya win ko si du o ana ma lo baba ji to ni o yin mo
3: Ejo oruko yin sir. I'm going to go to the house.

0: 说，哎呀，爸爸就说我叫爸爸的，你看这什么？
1: 又起来了，大陆。
0: 那是爸爸的功劳，孙子。爸爸的功劳，孙子。
2: 我那边办一两块呀，我们一两块。
1: 哎，是二两米，二两米，六六七。
2: Hello。Hello。
3: Hello。Hello。Yes sir。
1: Yes sir。
3: 爸爸的功劳。
2: Yes sir。
3: 在外界跟某种人嘛，我也嘛陪我，我有路线嘛陪我，就回来帮我说。我往快活的往路，因为我这边
2: 人，我
3: 这
2: 边人，我领导管哈
3: 里问题。哎，厉害！厉害！要不然从不拍照是弄哪里呢？
2: 啊，
3: 我今天有吧，但我没有记录下来，可能被我公司里那种问。反正我那以前我说了婚姻呢，我往快活的。
2: 哎，
3: 我
2: 马龙福把门上边披露。
1: ẹ ṣe jàre Mr. Tony mi.
2: Má bẹ́ẹ̀ fà á.
1: Ẹ wo tẹ́lẹ̀ báyìí àfi bí ẹrú. Ẹrú gan gbádùn.
2: So àfikún ọmọ arábàbà padà níwájú mi.
1: Kani.
2: Ọmọ arábàbà.
1: Ọlọ́run nìkan ni mo arábàbà fún.
2: Ọmọ arábàbà wájú mi
1: ni. Mi ò lè rábàbà péyàn. Ọlọ́run nìkan ni. Hello, o ti gbé ti dé. 0916893 1000. 0915333 4893. Hello.
4: Hello, I'm a caller.
1: A caller, sir. Olu konya ti ati npe wa.
4: O kolo yin o ni daru ebi kokun. O gba gba lo gogo bi nko ni o.
2: Bẹ́ẹ̀ni,
4: sir. Ebi nko wa logan ni o kalu ko le ba yo ti e ko bi se bi won aye re o.
2: Bẹ́ẹ̀ni, sir.
4: A de yelu se gogo ko mi mo to la daye gan le lo.
1: Yes, sir.
2: E shin daddy.
4: In come ti ni do.
1: Yes, sir.
4: Tani do nbra yo. Elo lowo wa da bayi ni.
1: Ah, o wa tin lo we.
4: So ti wa 20 million.
1: Ah, oku die.
4: Ọlọrun o ba ti ri.
1: Ah, mi sa.
4: Eri se gbe wa ni role yi baba Adebo.
2: Yes sir.
4: Eyin ni a ba wi leyi o. Tori Olaja to ba ri ni ti yo gbele to ba ri ni ti ngbo nkan kan ti wa nbe o.
2: Bẹni.
4: Oni ya Adebo tele to ba ti ba wi omo nkari jo ni ti ma nkunkun. Gbogbo owo to ti ni an ni ma nko
2: fun. Lo ma nko fun mi.
4: Eh, iwo ni o wa yera re o bayi ko mo to de o. Kọ ya bẹ ya Adebo ni otori ti e ba se ko ti se nbi kan abi o ti nbe abori lulu kan legbe ogiri ni tori obirin o le ma kowo fọkunrin bẹ ko ma fi bi abori lulu kinu obirin o dun o ti se njo te ya Adebo lorun ni o kọ ya ronu ti wada ko se daada si pada o ko ma je to gbogbo ti nko fun o awon ga lo lo nko fun ta
2: e ni bi eni pe ti ma hale mo o ye ko yi pada
4: yela re wo ko yi pada o ti kọ o ti gbọn ni ọwọ rẹ ló kù sí o ẹ pé ètò kò ní bàjẹ fún ọpọlọ lónìí.
1: Ẹ ṣeun bàbá wa.
2: Ẹ ṣe gan sa.
1: O mọ fowó tí ẹ pamọ́ ni. Bẹ́ẹ̀ bèrè 1000 náà bàbá Adebo báyìí yóò nù yín lọ́rọ̀ débi pé ẹ̀rọ bẹ́ẹ̀ ṣiṣẹ́ rí láyé yín.
2: Má bẹ́ẹ̀ fà á.
1: Owó tèmi dẹ̀ ni máa kó lẹ̀ ni.
2: Àfi kò yí padà.
1: Hello.
5: Hello.
2: Yes sir.
5: Ọ̀gbẹ́ni Adé Olúfayọ̀dé náà ni o.
2: Yes sir.
5: Bàbá Adebo.
2: Yes sir.
5: Ìyàwó gọ́fúnà gan, ó ti ń wo gọ́fúnà lójú lọ́wọ́ ta wà. Ìyàwó àwọn gọ́fúnà gan, ọ́n wo gọ́fúnà gan lójú. Ká máa tí wàá sọ kìíní. A ní kó pé ṣánlẹ̀. Bí ṣánlẹ̀ kò gbá gidi, kò gbá gbára rárá. Ọlọ́run á ṣàánú wa o.
2: Àmì, ẹ ṣe gọ́sà.
5: Ìhàlẹ̀yẹn lè, ó lè di nǹkan mí o. O lè lù sẹ kó lè bọ sọwọ ẹlòmí o.
2: Mo ń wò pé tí n bá dẹrùbà tí mo há mọ.
5: Tí n bá pàdé ẹ ń gbòòrò ó ti lọ nìyẹn
2: o. Ẹyà mọ́ gbélé yín ẹ mọ́ ni o. Ẹyà mọ́ gbé bẹ́ẹ̀.
1: Màá jẹ́ èèyàn kó bá mi láyé jẹ́. Bá lówó báyìí bí gbogbo owó oṣù tán báyìí máa fẹsẹ̀ mi kúnlẹ̀ ni màá ní dádì ìwẹ̀ gbowó yìí. Tí bá wá nílò 1000. Kò sọ̀rọ̀ tí mi
2: ọgbọ́dọ̀ máa fẹsẹ̀ kúnlẹ̀.
1: Níbo.
2: Pé bàbá Adebo olówó orí mi o, gbogbo owó tó wà lọ́wọ́ mi ni o, kò sì máa kó lé mi lọ́wọ́.
1: Mo ti gàn sẹ́yìn wọn ò gàn mọ́.
2: Lọ́rẹ́ mi ni aláṣẹ gbogbo nulẹ̀ yìí. Èmi l'aláṣẹ gbogbo nulẹ̀. Pọ́npọ́n ti bẹ láyìíká èmi l'aláṣẹ rẹ̀.
1: Ìwọ ló mọ̀ sọ pé lọ́wọ́ ọlọ́run l'aláṣẹ. Ọlọ́run l'aláṣẹ. Ní tó bọ̀ débi tó bá dé
2: ni. Àìjà wo ló ní.
1: Ní tó bọ̀ débi tó bá dé sí wọn pé létà ń kọ́ lọ ohun tí ò jẹ́ lè ti parí ẹ̀.
2: Bọ́ọ̀ bá dẹ̀ sọ́ra.
1: Kè gbọ́rọ̀ obìnrin rárá, ó máa ń wo obìnrin bẹ́ẹ̀ tí ò lọ́pọlọ.
2: Màá fẹ́ obìnrin mi ni ọ.
1: Wò ó ké èmi gan ò lè dúró.
2: Màá fẹ́ obìnrin mi ni ọ.
1: Èmi gan ò lè dúró, ẹni tó bá mọ yìí wúrà là ń
2: ta. O tó lè ṣe ni pé kó fẹsẹ̀ rẹ méjèèjì.

0: ọ̀rọ̀ yìí ó jọ bí eré
1: ni
0: ó sì jọ bí àwàdà.
1: Èdè ṣàwàdà.
0: Jẹ́ n kọ́kọ́ bí ẹyin ọkùnrin kí ló tẹ́ pé o ẹ mọ́ lè ń kàwé owó ná.
1: Kì í ṣe pọ́kùnrin lè ń kàwé owó. Jẹ́ ká sọ báyìí. Kì í ṣe gbogbo ọkùnrin.
0: Ẹyin tẹ mọ́ lè ń.
1: Àwọn ọkùnrin kan.
0: Ṣé wọ ṣe o lè ń kàwé owó tiẹ̀ láìkí oúnjẹ o láìkí àmàlà o lè mọ́ lè ń kàwé owó.
1: Èmi ò tiẹ̀ lè ń kàwé. Yàwó bá bèrè lọ yàwó mi ò
0: fẹ́. Ẹ wọ pé yàfẹ́ bá lè wà.
1: Ṣùgbọ́n àwọn ọkùnrin kan wà tí nǹkan yìí jábùdà wọn. Tó jábùdà wọn. Tó yẹ pé wọn kì í fẹ́ kí nǹkan kékeré kọjá bọ́nú owó wọn. Wọn è fẹ́. Ó pè wọn kán lọ ná owó yẹn nínàkúnà níta junú lé lọ.
0: Adá ń ta wọ́n dá lénu.
1: Bí àwọn bá béèrè ajajumọ. Bọ́mọ gan bá béèrè gan, a ní kò sí.
0: A ní ò sí o.
1: Wọ́n jẹ́ kára àtàwọn béèrè. Jẹ́ kára tó béèrè. Àwọn ni wọ́n fẹ́ mọ́ ṣe bàbá gbajúmọ̀ níta.
0: Adáǹtà wọn dá lé lọ́n pẹ̀lú wọn.
1: Irú àwọn nǹkan wọ̀nyí dẹ̀dẹ̀, ó jẹ́ àkóbá fún òun gangan fúnra rẹ̀. Ok, ìyàwó rẹ̀ ń kówó lẹ̀ ìwọ̀n ń gbà. Àbí owó tiẹ̀ ò lè bọ́ lẹ̀. Ok, nígbà tó bá táàrin kan, tó bá dé stage kan. Obìnrin yẹn náà padà gbọ́n mọ́ ọ lọ́wọ́.
0: Yóò gbọ́n o. Yóò gbọ́n
1: o. Padà gbọ́n. O ṣe bẹ́ẹ̀ fún lédè. O ṣe bẹ́ẹ̀ fún lọ́la. Òun náà ní àwọn kan tí wọ́n mọ fọ̀rọ̀ lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí ó sì fọ̀rọ̀ lọ yàn, òun náà wò pé
0: bàbá. O ṣáà lóbi.
1: Bàbá yìí tí mò ń sáà ṣe tí mò ń ṣe dáadáa fún tí ọmọ yìí. Gẹ́gẹ́ bí náà yí padà sí. Ẹlòmíì lè má sọ fóbi. Ṣùgbọ́n òun náà kàn wò pé ẹ wá.
0: Yóò kàn ro pé ta ti ẹ ń ṣe tá à ń wùwà dáadáa sí tó sì ń wùwà balabala sí ààyè.
1: Gẹ́gẹ́ bí náà pàkẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan.
0: Irú ọkùnrin bá o ti pàdánù obìnrin
1: lẹ́nu. Ṣùgbọ́n tírú obìnrin bẹ́ẹ̀ bá fi yí padà, ó ṣòro láti dá padà o. Ṣó orú àwọn ọkùnrin tá a bá ń ṣerú rẹ̀, ẹ dákun ẹ jẹ́ ká yí padà. Gbogbo ohun tá a bá ní tìyàwó wa àtọmọ wa ní.
0: Tẹnu
1: Àtitọ́mọ́ wá
0: ní. Tó dàbí pé gbẹ̀rù ló fi sọ.
1: Ìyàwó wa àtitọ́mọ́ wá ní. Akọ gbọ́dọ̀ tó lé wa ṣe ká tó túta sí.
0: Ilé ẹni tiẹ̀ làkọ́kọ́ jẹ́ mu báyìí. Bó ṣe wà ní líìkì náà ló wà ń gbà ń ja àwọn obìnrin kan náà wà tó ṣe pé táwọn náà ṣe rú ẹ̀. Ṣẹ́ri tí ń sọ ni pé ọ̀rọ̀ lọ́ngàn sọ pé rere fún rere. Ẹni bá ń ṣe dáadáa sí yín tí ń ṣe dáadáa sí yín yálà ọkọ ni àbí ìyàwó ẹ mọ́ fi bìṣù. Ṣé mọ̀ pé ńgbẹ̀yìn bá ń kówó yín pamọ́ tó ṣe pé tọrọ tó yọ kò lè jábọ́lẹ̀. Ṣùgbọ́n tẹni kejì yìí ẹ̀yin náà ni falàfolò lẹ́ ń lò ó bí omi òjò. Tó bá dijọ́ kan irú ẹni bẹ́ẹ̀ gan lè mọ̀ rẹ̀ ni sọ̀rọ̀ fún ṣé o mọ̀ bẹ́ẹ̀.
1: Ṣùgbọ́n
0: yóò kàn bára rẹ̀ sọ̀rọ̀ ni.
1: Yóò pé àrónú rẹ̀ àtọ̀dọ̀fínú rẹ̀ bí ẹ wá ẹni tá kúkú ṣe fún ìyá ọmọ yìí.
0: Kò mọ yìí.
1: A lè wá yí padà.
0: Ṣé irú ẹni bẹ́ẹ̀ bó bá fi lè yí padà báyìí kò sí tẹ̀sí sí o.
1: Kò sí.
0: Ẹ kàn mọ̀ kẹ́ ẹja àlá tó ní dọ̀la ó ti pinnu lọ́kàn rẹ̀ pé àní lá òun ò ní ṣe mọ́. Ẹ jọ̀ọ́ ẹ dákun àwa tá a bá ń ṣe bẹ́ẹ̀ ẹja wa náà ó mọ gbà. Ẹ má jà á mọ múwá nìkan àti pé kò sí bí wọ́n kọ́ sí. Yìnyín wà mọ̀ nù àwọn ẹlẹ́sìn mi ò kò sí bí wọ́n kọ́ sí. Ipe bọ́kùnrin bóyí ayaba ti gbowó oṣù kókó lọ́kọ rẹ̀ lọ́wọ́ kò sí bí wọ́n kọ́ sí. Kódà bẹ́ẹ̀ lọ bí àmọ̀ràn tó mọ́ ń fáwọn èèyàn kan tó ṣègbéyàwó táwọn èèyàn bá bèrè pèsè àmọ́dowó pọ̀ wọ́n ní ẹ̀wò ẹ̀ gbọ́. Ẹ mọ́ dowó pọ̀ o àwọn ò lè sọ fún yín kẹ́ ẹ dowó pọ̀ nígbà bá dowó pọ̀ tán ní ìsìn tíjà bá bẹ́lẹ̀ ẹ ní olùṣọ́àgùtàn ló ní ẹ mọ́ dowó pọ̀ àbí bóò ní ọ̀nà kúṣe máré kanṣẹ́lọ ní àbúrò.
1: Mo ti ẹ̀fẹ́ kọ́ ọ bá mi yà lóbi kan. Àwọn obìnrin kan wà tí mo fẹ́ kọ́ ọ bá mi gbà wọ́n níyànjú. Torí mo rántí láàrin kan bẹ̀ yẹn ìjà pa ọ̀gbẹ́ nìkan àti ìyàwó ẹ̀ papọ̀ lẹ́yìn ọmọ méjì. Wọ́n wá jà síta. Ìdílé àkọ́kọ́ ìdílé kejì àwọn náà bẹ̀rẹ̀ sí forí gbára wọn. Ọkọ ń pariwo pé òun lòún dá bùkátà gbé. Ìyàwó náà dẹ̀ ṣiṣẹ́ ọjọ́ ẹni tí ṣéǹjì díẹ̀díẹ̀ wà lọ́wọ́ tiẹ̀ náà. Ìyàwó wa ń tọ́jú owó tiẹ̀ ó lọ ra lé ẹyin ra lẹ̀ ń bá lé lọ ọkọ kìíní kọ kejì. Ọkọ wa ní kò sọ́pọ́ọ̀tì òun nínú ilé. Ìpè kò tiẹ̀ mọ sọ́pọ́ọ̀tì òun náà kó sọ́pọ́ọ̀tì òun náà káwọn ọjọ́ mọ́.
0: se mo se ko mo fowo wewo
1: iyawo wa pede kan pe nipa to mo pe o to yawo fe awon obirin kan wa ti won se ru wa be e ba ngba won ni moran
0: so mo pe nitori e ngba koko so mo se ni eyin obirin te ba nse
1: e ba mi lajile daada
0: se ri oro loko laya irin ajo anjo rin ni ke se ni ajo enikan enikan ke se pe enikan ni o mo derugbe looto ojuse oko ni lati mojutele re sugbon oluran lowo na ni olohun pe wa fun won beyin na ba npawo ko si nto ni kayin na mo mo fi die die le nbe e mo kan gberu wiwe ike gbe ilu won laya gbi ngbe ba gbe ilu won laya awon o wa darugbo
1: eyin o ti edun
0: eyin o wa yonge
1: o kan gbo pe iya wa bi ogoji odun baba da wa ni baba ti lo egba ti eru ba ti po
0: di so si ran lowo edakun ejajo mo se mora won lo to amo pe awon kan awon baba wa kan won ti seyin tori te ba bere o gbo kule kule ni o sugbon ko sese tan le seyin edakun ejajo mo fa wewo ka fe wewo na lowo fi mo eto gbeyawo obo oluwa lo si fi lele pelu ase ni o ti ni oluran lowo o na la je funra wa eni o ba taba edakun ejajo satunse e seun ni gbogbo obi te ti ngbo wa ti afefe kan ni yi nfe de te ti ngbo wa gbogbo mo fasiko yi dupe lowo oludasile ikanni yi awon loga loga leka kankan atamoju ero fun satawa yi sambo baba delere gbogbo awon tan nsise ni west radio ta jo nsise na mo dupe lowo won mo so pe seun e cheun bi oju ene mo dupe lowo olorun oba oba to fun mi lohun to si je mo gbohun mi ketekete oni ogun omode eyin agba na le powe
1: eyin agba pe ogun omode
0: ogun omode o le sise fun o le sere fun ogun odun ki wa se tiku ke se tarun fun itesiwaju ni antesiwaju loruko lorun oba boya wa wo pe mo gbohun mo dupe olasan ni golden voice on radio ni ikani was radio ati itesiwaju ni ke seku ke se tarun gbogbo eyin ololufe mi mo dupe mo more mo so pe olorun oba atunri wa ire na ni o ja si lagboro Olorun wi pe latose to nbo le bere si mo gbo ohun ololufe mi kan na temi tope akin ko li e na le mo gbo lori eto ye seun ni gbogbo bite ti ngbo wa mo dupe olasan ni golden voice on radio incoming senator loni ire atayo na la fi mo pade ikani yi iwaju lope bi ti nre si iwaju na ni o mo lo
1: o ti ko ye ki won ti e da e lo ra
0: baba adebo mi alamala
1: daddy wa agba kan won ti so pe awon ma ji ogbe o da bi pe awon ni o seju si
0: olorin yoyoyo
1: awon ni o seju si o
0: mo oju wo na se
1: won ti ni ko mo tan mi ko mo so baba adebo lojiji ko kan ko gberu ko mo sa lo
0: oju ni gogo don se si mi mu na se si mi ire na la mo fi pade lagbara Olorun
1: ko si bo ti wu kori na yo ba so pe ogun omode ni ko le sere fun ogun odun gbogbo to sele yi na fun itesiwaju na ni fun aseyori ni gbogbo bi to kaluku ba wa anu Olorun ko ni fi wa sile
0: amen
1: Olorun o du ti enikan kan
0: amen
1: gbogbo o da na lagbara abi
0: to a se yi se lo ni lagbara Olorun e tun mo pade wa ni kan ni world radio 89.3 fm kan ni kanga gbomagbe ta tin bo mi ogbo mu tin soko emi atara lanfani e tun mo gbohun baba debo ati iya debo ri lo deden lori ebi alayo o dupe lasan ni golden voice on radio loruko temi incoming senator baba lamala boni
1: to sa mo lo le wa
0: ayira so mo pe samun ti de
1: e ga mo lo le wa to eya ara le wa mo fe ise lo na nu agbara olowo a pade lose to nbo oruko mi na ni sunday omodejo bi odigba kan odojo mejo

0: ọdún apẹ́ bá a bá sì dọ́gbọ̀n oṣù a kò láyọ̀ ìgbà tọ́gbọ̀n ọdún tá a bá ti dá ọ̀hún tó bá ti pé dọ́gbọ̀n oṣù ilé ìtaadá tó bá ti kò ẹni tẹ́mi rẹ̀ bá ti wá rákòókò ọ̀hún tó sì wà láyé wà láàyè ìdàkòókò ọ̀hún de dandan ó fọ̀pẹ́ fọlódù ọmọ rẹ̀.
1: ọwọ́ bèbí yorùbá lónìí káàkiri ní kọjá.
0: onípọ́jọ́ tá a bá dá ni kì í pé oṣù tá a bá dá ni kì í kó.
1: jó
0: èyí tá a bá ti dá ó di dandan kó pè.
1: yorùbá
0: ó bá ti wá pé.
1: bá lónìí ká.
0: ó jẹ́ kọjọ́ ọ̀hún pé tó sún ọ̀hún kò láyọ̀.
1: sọ ìgbà
0: lójú náà wá pé tẹ̀sẹ̀ pé.
1: lọ́jẹ́
0: tí kankan ò pẹ̀ dẹ́nu wa.
1: yorùbá
0: ó tọ́ pẹ́ o.
1: bá lónìí ká.
0: ó jọ pẹ́ lọ.
1: fìrí wa ìró àti bùnbà kọkùnrin wa gbàdá ká sọ dúró lára wa yorùbá lọ́gùn.
0: ṣé ẹ mọ̀ pé lé ayé ta.

0: wà yí ọjọ́ kan ẹsẹ̀ mẹ́fà ni. ẹnìkan mi ọ̀hún bí àṣà ẹ̀yàn mi kan ọ̀hún nù ó pé òkú ń sunkún òkú.
1: Yorùbá
0: ló túmọ̀ sí wípé kò sẹ́ni tí ò ní lọ. Gbogbo wa la jẹ kún gbèsè. Gbogbo wa la dágbádá kú. Lọ́jọ́ kan lọ́jọ́ kan.
1: Ọmọ
0: là á lọ. Àwáyé ikú kan ò sí ilé ayé yìí ẹ mọ̀ jà fẹ̀kọ́ taná lójú fúnra wa ẹ mọ̀ jà pé pupa ká mọ̀ pé funfun ń dúdú fúnra wa ẹja rìn sàn. Kò sẹ́ni tí ò ní lọ gbogbo wa la jẹ kún gbèsè. Ṣùgbọ́n ohun tó ṣe kókó àti pàtàkì náà ni pé kí ni wọ́n sọ lẹ́yìn èmi àtẹ̀ngbà bá lọ tán.
1: Ọmọ yóò
0: ni wọ́n ṣe pò ṣe lùsẹ̀mí ayé rẹ̀ ṣé wọ́n sọ nípa ti ẹni ti dáadáa ni. Àbí ní dàkejì. Ìṣàlẹ̀ tò ní bó ti gbànú o. Mo fẹ́ sin wa ń gbẹ́rẹ́ ìpàkọ́ ká pe àárọ̀ àtọ̀dọ̀fin inú wa. Ẹja ṣeré.
1: Ọmọ
0: yóò lè bá a da. Ohun tá a bá ṣe lónìí yóò dìtàn bó bá dọ̀la o. Ẹ sì mọ̀ pé. Àgbàlagbà pé bọ́mọdé ò bá tàn yóò bárọ̀ bá. Àrọ̀ bá sì ré bàbá àtàn ni. Ohun tí ìran kan ṣe tó wò ó pò òun ṣé òun mú jẹ. Àrọ̀ ọmọdọ́mọ rẹ̀ wọ́n ẹ̀ máa pa wọ́n ń tàn pé báyìí báyìí làwọn bàbá ńlá bàbá rẹ̀ ti lò lákòókò ògbà tiwọn. Ẹ̀sìn èrè kò lè dá. Ẹ̀jẹ̀ ń rí tàn rere pàtẹ ẹ̀ bá kú ò ń bẹ̀ tán bẹ́ẹ̀ bá lọ tán. Ẹ̀yìn gbà tí èèyàn bá papòdà tí èèyàn bá yíṣẹ̀ tí èèyàn fi lé ayé ilẹ̀ tó lọ rè sinmi. Àwọn tó bá wá ṣẹ̀yẹ ẹ̀kẹyìn fún èèyàn kán sì máa sọ̀rọ̀ yàn ní ti dáadáa pé onínúure lọ. Èèyàn pàtàkì ẹni tó jẹ́ pé kèé fẹ́ kí èèyàn sunkún. Aláàánú ẹ̀dá ìríjú olódùmọ̀rẹ̀ àwọn èèyàn sì máa kan sára sínú ń tọ̀ ohun tó dáanu o. Ṣùgbọ́n kí èèyàn wá papòdà kó wá di pé wọ́n wá ń bẹnu àtẹ́lu táwọn èèyàn tún wá ń dúpẹ́ pé a mọ̀ dúpẹ́ ó ti lọ rò pé wọn ò ní lọ ni a sáà dúpẹ́. Àìyàn òun kù díẹ̀ káàtó. Ẹja yẹ̀ wá ọwọ́ wa wò. Ká wò ṣe wa. Pèsè tí mo bẹ̀rẹ̀ sí hù níwà yìí. Ṣé tí mo fẹ́ fi ilẹ̀ bí n bá lọ tán rèé. Kò sẹ́ni ó mọjọ́ tó dá o. Ṣé mọ̀ pé kò sẹ́ni tó mọjọ́ tí ọjà ó yá. Kò sẹ́ni jọ́ tó mọjọ́ tó ta ọjà ó tà jù. Bẹ́ẹ̀ náà ni ò sẹ́ni tó mọjọ́ tí kálùkù wó lọ o. Bó bá ti yá ó ti yá nù o. Kò sí dọ́kọ̀ sọ adájọ́ kan tí ó dájọ́ rẹ̀ pé dúró ẹ dì láàṣẹ wá nǹkan fìdílé ẹ mọ́ ti ṣe bẹ́ẹ̀. Ẹ sì mọ̀ pé wọ́n pé bí kú bá gbowó bó bá gbobì ni ṣe bá àbá fún. Bó bá sì jẹran ẹran tó ní gbá lẹ́yìn gbágbágbá ló fẹ́ gbà ni ṣe bá àbá gbà àbá fà kalẹ̀ fún. Ṣùgbọ́n kò ní gbowó kò ní gbobi o. Bákòókò ni kálukú bá ti tó bí ìgbà téèyàn bá wà nú ọkọ̀ ni ó di dandan kó ní kálukú ó sọ̀ kalẹ̀. Ṣùgbọ́n ilé ayé tó wá tó ṣe bó ti yẹ ò ṣe tó tọ́ nílànà tó yẹ ọ̀tọ̀ tó rìn bó ti yọ rìn. Èèyàn kò sí wa lọ́wọ́ wọn ní bó bá kọjú sí ọ̀tá bó bá kọ̀yìn sí ọ̀tá bó bá wá kò wọ nìkan kò tẹ́rù ara rẹ̀ pa. Èmi ti pè yín sákèsí mo sì yín gbẹ́rẹ́ pàkọ́ tàlẹ́ òní nù. Tó ẹ káàbọ̀ sórí àkọ́tù ètò yín ètò wa tiwa làṣà ìkànnì kànga gbọ́mọgbẹ́ Welsh Radio 89.3 FM. Òun náà lẹ ti ń láǹfààní àti mọ gbọ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé bá aago mẹ́sàn-án àbọ̀ bá ti ré kogónú kòlóhàn ẹni gbogbo ọjọ́ ajé tiwa làṣà. Òun náà yóò mọ gbìnàyá tí ó mọ bá fẹ́fẹ́ sọ̀rẹ́ a tó ti dẹ́nu o. Àwa náà kọ́ o olódùmọ̀rẹ́ ni o. Ẹ̀yin o ẹ mọ̀ wò pé ọmọ èké wò wá ni wọ́n ń sọ̀rọ̀ bí àgbàlagbà yẹ. Ọ̀la yín náà la fi ń mí ẹ̀bí ò sẹ́yìn kò sá wa. Ẹ̀yin o ọ̀lẹ́ ẹ̀yin àgbààgbà òun náà la fi ń mí o mú kinyín tóyúnnú àṣẹ́bí arúgbó tómi dán jòjòló gbogbo yín pátápátá mo kí n olólódì ẹnìkankan o mo kí orí adé mo kọ́rùn lẹ̀kẹ̀ àwọn ológun mo ṣe káàrò ó lé gbogbo yín pátápátápátá mo kí níbi tí ẹ bá ti ń gbọ́ mi láṣẹ̀lẹ̀ tòní mo kí yín nu léyìí o ẹ̀kú ìjókòó ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan o ká tún jọ gbádùn ètò tiwa làṣà láṣẹ̀lẹ̀ tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò yìí o lati mo kora wa ni toro mo asa ati ise le yoruba ta si mo nsira wa ngbere kakọ ta mo npera wa pada wale pe asa wa ise wa o gbodo baje ko si gbodo parun tori ko baje laye olupon be si re ko baje laye aresa e ti wa se to wa jori emi ati awa fe ko parun ko mo gbodo parun ko si gbodo baje o e ko mo ba baje na la se npera wa pada wale e pada wale tete pada wale
1: ori ba sadaru elewi
0: e mo gba won agba agba pe ebeyan ba nsoro ka bo nse o nbo sabo nbo egun kan e ti won le omode kuro ndie o tikini ohun odidena o fe ki nkan ohun parunu sugbon te eyan ba nse te eyan gba won omode laaye se mo po mu kekere adan pada bo wa dagba lagba bo ba dola en yo te eyan ba nse te eyan si foju awon omode mo pe bayi lati se bayi lati tonu ran wa bayi lati se nu dile wa ko ni parun lai lai to lo omode adan ohun ti o pada dagba lagba lola bo na ba ti bi ti e bi o ti fi to ti o si fi lole funu pe bayi lati se o
1: e mo se ba fo lodun mare oba ti be ki bebe o
0: e mo ja so asa wa nu ka mo so se wa nu e ja gbe laruge na ni na ni na ni ohun abanila na ni o saju ohun gbogbo oruko temi o yi pada o oye olorun ade koke loko ti mo je ka lele kan sinu leyi
1: to mari gbogbo ma darun o lodun mare
0: eyi ya se nara ko mo wa fun gba akoko e mo gbagbe lanfani ati lo gbojo gewo wa lojo ko Facebook wa Wells Radio 893 FM fan page be ni o Wells Radio 893 FM fan page e pe kale e pin kako e mo buwo lo e mo baba ni fe re e ti wa la san gbina ya lowo lowo e ye lo wo nbe ke darapo mo wa ke wo be mo tin se ninu kulun ahin

0: tiwa won ti wa nbe un mo tin lowo won e won le ha won ti nfi kini so wo si wa loni ran loni runru e se won te wa nbe nitori woju yin o ni fo e ti te se fi gbowo ni di lase ledu mori ni papa e mo ja ka mo fa koko sofo enyo ati sori sirisi nkan lori eto yi toro ma asa ati ise wa ba ati menu ba n toro ma asa igbeyawo lati soro nipa ba ati n sara loge ile yoruba ati soro nipa eto osinku ati soro nipa ayeye odun ibile ati soro nipa ounje ibile be lasi ti mo awon ayeye ibile n lo lesese lokooke ejeji awon se abinibi ta ni ile yoruba awon se abalaye awon ounje abalaye to je pe o ti n lo sare ti n re koja o ti n rojo erodo to je pe pupo nu awon omo igbalodo ti e fe mo ma ti so lori eto yi loni ran loni ruru baun lati menuba a menuba titi a so nipa ewo a so nipa owe ile yoruba ati pa lo apamo ati pata pagbe loni ran loni ruru o lati menuba lori eto yi sugbon bo wa gan la lo lale yi
1: mi o momo lolodi eni gonko ba
0: e mo pe mi a mo so kini kan ma mo pe yoruba lo lasa awa lalede awa lanise be la tun ni isese baba ni a soro ka fa ko mo okun oro yo yoruba gbaye won gbeye bo baba ni a pon ede ka fi ewa ede ka fi panyan le ka fi se ni lojo abi ka tun fi ti abuku eni agbekale re adan moran moran ese wa soro nipa ka se fari ni ka sara loge ni yoruba gba fe
1: opole
0: en ka wa tun mu ni ba ni pe a n pate ariya en yo yoruba o gbeyin nibe bo ba so be ni n gba won ba muru ohun ti won wo buba tan lo pele tan ta waya gele e mo awon gele to je pe won ya ya ya bayi bo si sokun ni to ge fila ohun iba se gobe iba sabe ti aja lara to wu won ati dansi kini o abi ke nbe ni o bo ba fon sara bayi pelu awon nkan eso asara loge orisirisi iba se leke yun iba se segi atawon alumoni orisirisi yoruba a ma sara loge pupo pupo wa ma se fari koda bo ba sobirin bo ba bu ebu lubulu boju bo buti iro to dirun ohun lodi mole tin dankolodia to ko awon girisi pa iso okunrin ni to fa ori ohun tin dankola to bu ade agbonra ti kini ohun dankolodia awon obin go mo tun wo lekan abe meji pe bele yi o ba si jale eni e a si joko eni bi o ba tun wa joko eni a jale eni be na lo be na yoruba gbo fari pupo baba wa ni a mo menuba awon ounje loni ran loni ruru ato gbeyin ka wa tun soro nipa kari ni ka sapanle ka soyaye eni yoruba tun gba ya gbeye bo nbe bee si ni yoruba sapanle eni to ba jomo luabi ti eso ni wa panle e iwa re leje nti yoruba mu lokokodun to si se pataki to ni kimi sugbon be nko la n lo lale toni o ibi a n lo lale toni gangan lálẹ́ òní ìgbàgbọ́ yoruba nípa olódùmarè ńlá mẹ́nuba.
1: níṣẹ́ ẹ bá dákun má gbàgbé orí sùn wà torí ọmọ tó bá sọ ilé inú wo ó ṣàpòyà nǹkan.
0: èèyàn mi kan bí mi pé ó yọ lọ́hùn kí o gbọ́ àwọn èèyàn pé àwọn yoruba ò ní gbàgbọ́ ń pa olódùmarè mo ní èyí ti ṣe kí ló dé tẹ́ ẹ fi rò bẹ́ẹ̀. ó ní tó ń gbọ́nà mo ní ó dá kò burú á gbé wá sórí ètò yá sì náà bẹ́ á yànnà náà. yoruba nígbàgbọ́ púpọ̀ púpọ̀ nípa olódù ọmọ rẹ̀.
1: ẹ jẹ́ agbára.
0: ẹni là ń yín.
1: a ò wá lárugọ.
0: ó dá ẹwà nǹkan fìdílé.
1: ẹ gbogbo ọmọ òjò tún wá o gbogbo ọmọ òǹdáyé.
0: àwọn yoruba a máa pàṣẹwọ́ wọn a máa pòwe pàṣámọ oríṣiríṣi tó rọ̀ mọ́ bọ́ ti nígbàgbọ́ nínú olódù tó máa re. ṣé ẹ mọ̀ pé nílé ayé tá a wà yìí ẹ̀sìn pọ̀ lọ́sálálú ni bẹ́ẹ̀ lóníranran àṣà náà sì pọ̀ lọ́sálálú ẹ̀yà náà pọ̀ lọ lóríṣiríṣi lóníranran lọ́dùmọ̀rẹ́ dá wá sílé ayé mo ti dá kúkúrú bẹ́ẹ̀ ló dá gíga mo ti dẹ́ni sọ yoruba ló délé lédè mi lọ ránran ló ní sírísírísí bá àwọn èdè kó wà wá yàtọ̀ síra wa. Bẹ́ẹ̀ bá lẹ̀ tí rí kankan bẹ́ẹ̀ bá kú ńlẹ̀ yín bẹ́ẹ̀ tún relẹ̀ bòmí ẹ̀ tún rónírúurú àṣà onírúurú èdè onírúurú ìmúra. Bẹ́ẹ̀ bá tún wá pò lórílẹ̀-èdè yìí tẹ́ ẹ tún tẹkọ̀ létí lu orílẹ̀-èdè mi báńbá náà ló ṣe wà. Bẹ́ẹ̀ lẹ̀sìn wá sì yàtọ̀ ẹ̀sìn olóríkálùkù yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n ẹjẹ́ ń jẹ́ kékeré nìkan yẹ̀yìn láṣálẹ̀ tòní. Wípé ìgbàgbọ́ ènìyàn ló dìrọ̀ mọ́rú ẹ̀sìn ènìyàn. Ṣé ẹ mọ̀ pé bí èèyàn bá ń sin ẹ̀sìn kan tí ò bá ní gbàgbọ́ nínú ẹ̀sìn náà, irú ẹni bí ó sì mọ fòfòkìfòkì láti ibì kan síbòmíì, torí wípé kò ní gbàgbọ́ nínú ẹ̀sìn tó ń ṣe ni o. Oníkálùkù ló ní ọ̀nà tó fi ń bá adẹ́dá rẹ̀ olódùmarè rẹ̀ sọ̀rọ̀. Ẹ̀sìn ìyálemọ́ papọ̀ mọ́ ti tọmọ, bẹ́ẹ̀ sin bàbá àti tìyálemọ́ papọ̀ sí tira wọn. Ṣùgbọ́n ìyún ò túmọ̀ sí wípé wọn ò jọ sin olódùmarè o. Ẹni òye yín, ní tí mò ń gbìyànjú àti sọ ni pé oníkálùkù ló ní ọ̀nà tó ń gbà sin olódùmarè tiẹ̀. Ìyún ò wá túmọ̀ sí wípé ká máa pin lẹ́pin, ká máa sí lélẹ́yà, ká máa tì hàn sẹ́gbẹ̀ẹ́ níwọ̀n gbàgbà tó ti jẹ́ pé ọba tó dá gbogbo wa náà ni kó wa wá ń sìn ọ̀tọ̀ọ̀tọ̀ la kàn ń gbà á sìn. Èèyàn ẹlẹ́ran ara sì ní gbogbo wa. Ẹnìkan pé kò sẹ́ni ó lè gbìjà olódùmarè. Ó nìkan náà ló lè gbìjà ara rẹ o.
1: Àti bàbá tó bí ìlọ́mọ kó bí ìkọ́jì.
0: Yorùbá gbàgbọ́ pé olódùmarè ń bẹ lókè ọ̀run wọn pé ọ̀ta fàsókè yìí ló borí bọ́ba yóò parí ọtọ̀run wọ̀ ọ́. Ẹyin ṣé ò bá sí pé Yorùbá gbàgbọ́ pé ọba ọ̀run a máa wo òyàn. Báwo ni wọ́n ti wí pé bọ́ba yóò bá rí ìyẹn ìyún kábíyèsí tán dáde fún ilé ayé? Báwo ni wọ́n ti wá pa pé tọ̀run ń wo òyàn? Ìyún túmọ̀ sí wípé wọ́n nígbàgbọ́ pé Elédùmarè kan ẹnìkan ń bẹ lóde ọ̀run tó fi sálú ọ̀run ṣe bùgbé. Ó sì jẹ́ olódùn tó mààrè tó ń darí gbogbo wa. Ó sì jẹ́ pé òun nìkan náà ló mọ bá a ti wáyé, òun ló mọ̀ ṣẹ̀dá oníkálùkù, òun ló mọ ìgbésí ayé wa, ló mọ̀ sẹ̀mí wa. Òun náà ló mọ bá a ti wáyé, bá a ti rí, bá a ti dà. Òun náà ló ṣe mọ̀gbà tí kò wá àwọ̀ òfilẹ̀ ṣàṣọ́bùrà. Ṣé ẹ wá rí àṣà àti ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀? Ẹlẹ́sìn míì ó wà. Ẹlẹ́sìn àbáláyé ń bẹ. Ẹlẹ́sìn àbáláyé ẹlẹ́sìn ìbílẹ̀ wọ́n ń bẹ o. Ẹlẹ́sìn ìgbàgbọ́ ó wà. Ẹlẹ́sìn mùsùlùmí ó wà. Báńbáń ló ní ràn-ràn lẹ́sìn tó wà nílé ayé yìí o. Kì í ṣẹ̀sìn mẹ́ta péré ni ń bẹ nílé ayé o. Kò ní ràn-ràn lẹ́sìn tó wà. Ibi èèyàn bá rìn délé yẹn ó ti mọ̀ dé pé báyìí o. Ẹ̀sìn pọ̀ lọ ṣalalu ni. Ṣùgbọ́n kálukú ló mọ bó ti ń sin olódùmarè rẹ̀. Ṣé ẹ rí nílẹ̀ Yorùbá? Ẹ̀sìn ìbílẹ̀ wa ó ń lẹ̀sìn ìṣẹ̀ṣẹ́ o. Toráwọn Yorùbá gbàgbọ́ pé àwọn òrìṣà làwọn rí ju olódùmarè táwọn lè máa bá fọhùn, táwọn lè máa bá sọ̀rọ̀ láti máa ran sí olódùmarè. Bẹ́ẹ̀ náà ló sì ṣe rí inú ẹ̀sìn àwọn ẹlẹ́sìn mùsùlùmí. Wọ́n gbàgbọ́ wípé ànábì òun náà ni ìrìjú olódùmarè tó jẹ́ wípé àwọn ó ti paṣẹ rẹ̀ máa bólódùmarè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà lẹ̀sìn ìgbàgbọ́ náà. Ẹ̀sìn ìgbàgbọ́ náà fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nípa Jésù Kristì tó jẹ́ ọmọ kan ṣoṣo olódùmarè. Tí wọ́n gbàgbọ́ wípé òun lo olódùmarè rán wá sí ilé ayé, tí wọ́n sì tún gbàgbọ́ pé òun náà tún ni mẹ́ta lọ́kan bàbá ọmọ àti ẹ̀mí mímọ́.
1: Ìpàdé
0: tó ní kálukú ló ní gbàgbọ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, Yorùbá gbàgbọ́ pé olódùmarè ń bẹ lọ́run.
1: Yorùbá o.
0: Wọ́n a máa pé atẹ́rẹ̀rẹ̀ kárí ayé. Olódù ọmọ àrè. Àwọn míì á tún pè ní ẹlẹ́dàá wa. Òun mọ̀ pé òun ló dá wa, òun ló rọ wá, òun ló mọ̀ wá.
1: Àbọ̀ ọmọ lọ́dọ̀ kan dẹ́rẹ́rẹ́ ọmọ lọ́dọ̀ kan ọ̀nà rárá. Ọmọ odò tó san fẹ́rẹ́ kẹta.
0: Àwọn míì á pé olú ọ̀run olódùmarè tó ń bẹ ní ọ̀run ẹni tó fi ọ̀run ṣe bùgbé. Lóríṣiríṣi ló ní ràn-ràn lórí kí olódùmarè tó pọ̀ lọ jáǹtì rẹ́rẹ́. Àlẹ́ ìkátán tá a bá ní àkátán. Tá a bá ní àbẹ̀rẹ̀ láti há tá a ní àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé. Bá a ní bí tá a ní bàbàlagbà, bàbá àgbàlagbà arúgbó ọjọ́.
1: Àmọ́ lọ́dẹ̀ ìkúnlẹ̀ Adé làwẹ̀.

0: tó ń bẹ̀, wọ́n kí wá.
1: Yorùbá gbàgbọ́ pé Olódùmarè ń bẹ̀. Wọ́n sì gbàgbọ́ wípé gbogbo òwúre táwọn bá ti wúre rẹ̀ ń tọ Olódùmarè lọ o. Ìbá àṣẹ pé wọ́n wúre rẹ̀ nípa ẹni táwọn gbàgbọ́ pé ó nìrí ju Olódùmarè lọ́dọ̀ títí wọn. Òun ní kálukú ló ní irin tí gbàgbọ́ rẹ̀ rọ̀ mọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, ṣé ẹ mọ̀ pé ọmọ ẹ̀dá ni gbogbo wa, ènìyàn adáyìrun ni gbogbo wa? Bá a ti wá jẹ́ èèyàn adáyìrun yìí, ẹ̀yà nílò láti mọ gbìjà Olódùmarè toró tó gbìjà ara rẹ̀. Torí pò nìkan lọba tó mọnú ènìyàn, ó mọ kọ̀kọ́ kọlùkò níbi tí èèyàn wà tó ti ṣe nǹkan bòńkẹ́lẹ́ ní kọ̀kọ́ òun ló mọ̀. Nítorí ẹ̀ làwọn Yorùbá fi ń pè ní ọba rínú ròde. Inú rẹ tí wọ́n rò pé wọ nìkan lórí tó ẹlòmíì ò bọ orí, wọ́n dà ìyàwó ilé rẹ gan orí àbọ́kọ ilé rẹ. Ṣèbó Olódùmarè rí ìdí rèé táwọn Yorùbá fi pè ní ọba rínú ròde olùmọ̀ràn ọkàn. Toró mọ tó wà lókan àyà kó wa wa, kó o tó wí ó ti mọ̀, kó o tó gbèsè ó ti mọ tó o fẹ́ ṣe nínú àyà rẹ̀.
0: Gbogbo owó ibi tásí kọ́ wọ bàkọ́ kájọ rẹ̀ tàn ọlọmọlá.
1: Lálẹ́ yìí mo wá fẹ́ fi rọ̀ wá, mo fi ń pẹ̀tù sí wa lọ́kàn, mo fi ń ṣìpẹ̀. Ẹ má jà fìgbà kankan jà ká mọ́ bára wa jà ká èèyàn mọ́ gbìjà Olódùmarè. Toró tó gbìjà ara rẹ̀, ló bá wọ apé kílẹ̀ mọ́, ló bá wọ apé kílẹ̀ sú, tó bá sì wọ apé kọ̀sán dòru, ló bá wọ apé kéèyàn jí, tó bá sì wọ apé kéèyàn mọ̀ jí mọ́. Ta ló fẹ́ mú sí kò sí?
0: Ọmọ ikú ọmọ àrùn ọmọ òpó ikú ti pọ̀.
1: Ṣé ẹ rí bí oníkàlùkù ti lẹ́sìn rẹ̀ tó lásà rẹ̀ hun? Ẹja ṣépọ̀ nínú àlàáfíà. Àtẹ̀mí ìṣọ̀kan. Ẹja bára wa gbé nínú àlàáfíà àti ìṣọ̀kan. Bẹ́lẹ́sìn ìgbàgbọ́ bá rẹ́lẹ́sìn mùsùlùmí, ẹja kíra wa káyọ̀ mọ́ra wa. Bẹ́lẹ́sìn ìbílẹ̀ náà bá ṣe pàdé yín lọ́nà, ẹ kí wọn.
0: Àjíṣe.
1: Ẹ má jà wá mọ tàbùkù ara wa, ká mọ ṣàlùfànṣá ọ̀rọ̀ síra wa. Olódùmarè gò nífẹ̀ẹ́ sírú ẹ. Ṣèbó Olódùmarè ló dá gbogbo wa. Bó bá wá jẹ́ wípé ó yànyàn kan pọ̀pọ̀ sìn, ó wò ó pé àwọn eléyìí ò tọ́ láti gborí ọ̀fẹ́ mi ni. Ẹyin ìbá ti ronú ọláńlá rẹ̀ kó ti káwọn kan lẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún dá wa papọ̀ náà ni pé ó yá gbogbo yín mo dá láwòrán ara mi. Ẹja ló pọ̀ nínú ìfẹ́ àti ìṣọ̀kan lé ayé yìí.
0: Ọmọ Ìbàdàn ó Ìbàdàn mi èsì ọ̀gá nílé olúyọ̀ ọlé ọmọ àjọ òrosùn.
1: Bá a bá rẹ́ni tó nílò ìrànlọ́wọ́ tó nílò àánú, ó sì wà níkápá wa pa lè ṣe é. Ẹja ṣe é. Ẹ má jà wo torí pé àìsín rẹ̀ ò bá tèmi mu. Ìwá rẹ̀ ò bá tèmi mu.
0: Ìbàdàn kí n bá ní sọ rẹ̀, àìrọ́ ni lọ sójú òkun ìjà kúrò níjà gbogbo Ìbàdàn. Àwọn ọlọmọ agbọ́sọ̀n sọ́sọ̀ mọ̀ ń sá.
1: Àwọn àgbàlagbà pé kàkà kó mo olóore jìn sí kòtò mọ̀nàmọ́ná ó tan náà mọ́lẹ̀. Béèyàn bá ń sore bó ń ṣe tó ń ṣe tó rí ore ọ̀hún gbà padà. Olódùmarè ò gbàgbé. Ó lè mọ̀ jẹ́ pé wọ́n gan ló padà kẹ́sàn ore ọ̀hún. Ó jáwọn ọmọ rẹ̀ àbára ọmọdọ́mọ èèyàn ni ó padà jorí ọ̀fẹ́ ohun tí ó ṣe jàǹfààní ẹ̀.
0: Bàbá lóòótọ́ ìlú àjà yìí bí ìfikúnlé lóògùn mọ́lá lọ.
1: Yóò bá mọ̀ pé Olódùmarè wà lókè ọ̀run tó jẹ́ adẹ́dá ṣẹ̀dá wa. Ó sì ń wo sí ọwọ́ ọkọ wa wà pé bó lẹ ti ṣe ilé ayé. Ó sì jẹ́ wípé òun náà lá kì í sí lákòókò ìgbà tá a bá nílò rẹ̀ pé ìwọ ló dá wa tún wá bá wa ṣe kinní yìí.
0: Ọwọ́ gẹ̀mí.
1: Tí ó sì tún gbọ́ wa gẹ́gẹ́ bí bàbá tí í gbọ́mọ.
0: Ebi àgbàlá ogun.
1: Ṣùgbọ́n ọ̀nà tí kálukú wa ń gbà á pé ló yàtọ̀.
0: Alájọ oko bàbá ẹlòmí.
1: Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò túmọ̀ sí wípé a ò ní gbàgbọ́ nílẹ̀ Yorùbá pé Olódùmarè wà. Yorùbá gbàgbọ́ nípa ẹni tó ń jẹ́ Olódùmarè pé ó fi òde ọ̀run ṣe bùgbé.
0: Ẹ̀kọ́.
1: Bẹ́ẹ̀ ló sì ń jọba lórí ayé.
0: Ó
1: wa ń darí ayé.
0: Ẹ̀kọ́ akẹ́kẹ̀ lọ́gbọ́n. Ẹ̀kọ́ ara.
1: dára tó sì wú ni foníkálukú dá. Torí bó bá wà pé kẹ́nìkan kúrú, tó bá wà pé kéèyàn míì ga, tó bá wà pé kéèyàn míì nà gbọ̀nà sàn, tó bá sì wà pé kéèyàn míì rí rùmúrùmú, tó bá wà sẹlòmíì lọ́pẹ̀lẹ́ngẹ́, tó bá tún wà sẹlòmíì lẹ́ni ó mọ́ra, tó bá tún wà sẹlòmíì lẹ́ni ó dúdú. Ṣé bó ti wá ń dára ohun tó lẹ́nìkan tí ó mú sí i ni kò sí? Àbí tó lẹ́ni tí ó bí léèrè pé etí ṣe ó ṣe á délé báyìí kò sí? Àwọn kan àwọn oníṣẹ́ ìwádìí kan wọ́n wá láti túdí àwọn iṣẹ́ àràmọ̀ǹdà wọn ṣe ìyanu mi. Wípé ó dáa fẹ́ mọ bí báyìí afẹ́ mọ bẹ́lẹ̀ ti jẹ́. Ṣùgbọ́n àwọn iṣẹ́ ìwádìí kan wà tó jẹ́ pé pàbó ló já sí. Bó tiẹ̀ jẹ́ pé àwọn iṣẹ́ ìwádìí kan wọ́n ráwọn nǹkan tán lè fi ṣàlàyé ẹ̀ nínú èdè Gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n àwọn kan sì tún wà tó jẹ́ pé kò ṣe bó ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ tó. Ẹ̀yin gọ́mọ wò ó pé àwa mọ̀rí jìnìsì Olódùmarè. Ẹ wo bómi òkun ṣe lọ ṣalalu. Ọ̀sà náà lọ ṣalalu ni. Ẹ wá wo sánmọ̀ ẹ̀ wo bó ṣe tẹ́rẹ̀rẹ̀ kárí ayé. Síbẹ̀síbẹ̀ bó ti wà lókè ọ̀run kò mọ̀ jálé wa lórí rí. Ẹ wo lẹ̀ náà. Ẹ wo lẹ̀ bó ti lọ ṣalalu bí ọlọ́ọ̀lọ́hun. Ẹ wo yẹ̀pẹ̀ ẹ wo yanrìn ilẹ̀. Ẹ tún wá já wò ó pẹ̀lú inú odò inú omi. Àwọn ẹ̀mí kan wà nísàlẹ̀ omi tán ṣẹ̀mí.
0: Ọ̀dà ọmọ ẹlẹ́ni.
1: Káwọn sì ń mí tán ṣẹ̀mí inú omi.
0: Ní àtẹ́kọ̀ọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ́.
1: Àwọn kan fojú ọ̀run ṣe bùgbé o tí wọ́n ń fò káàkiri lójú ọ̀run tó jẹ́ pé Bọ́lódùmarè ti dá wọn nu. Síbẹ̀síbẹ̀ àwọn náà ń jẹ wọ́n mú ti wọn. Àwọn kan wà tán sì ń fàyà wọnú igbó táwọn náà ń jẹ tán mú o. Bọ́lódùmarè dẹ́ranko. Ẹ ó dáwọn ewéko ewébẹ̀. Káwọn náà ń ṣẹ̀mí. Ṣé ẹ mọ̀ káwọn ewéko náà ní bọ́ ti ń wọ oúnjẹ fúnra wọn? Ẹni bá lọ ṣiṣẹ́ ìwádìí nípa tó rọ̀ mọ́ báwọn nǹkan ọ̀gbìn àwọn koríko nǹkan bọ́ ti ń jẹ èèyàn ó mọ̀ páwọn náà wá bọ́ ti ń jẹ fúnra wọn. Ó láwọn nǹkan kan táwọn náà ó tí ó gbé tí ó di pé kíní ọ̀hún rà mọ́ wọn lábẹ́ tí ó fi di pé àwọn náà rí tiwọn náà jẹ. Bẹ́ẹ̀ sì làwọn ẹja ń bẹ́nu odò tó ń jẹ ẹja sanra.
0: Ìjẹ̀sọ̀rí di ìsáná ẹlẹ́rọ ọwá tí mú náà ròkó lé.
1: Bẹ́ẹ̀ lolódùmarè wá mú ọmọ ẹ̀dá ènìyàn ó sì fi wá so lórí ìkó wa wọn pé àwa ni ká jẹ́ orí lórí wọn. Olódùmarè fi wá sorí lórí ẹranko inú igbó lórí èyí tí ń fò lójú ọ̀run lórí gbogbo ewéko ewébẹ̀. Onípàwọ̀ ọmọ ẹ̀dá ènìyàn ni ká máa ṣẹ̀mí ká sì máa lò wọ́n bó ti wù wá. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. Pẹ̀lú Bọ́lódùmarè ṣe fi ọlá ìkẹ́ àti ọ̀wọ̀ àti iyì àtàánú tó ṣe fi kẹwà tó. Ayọ̀pọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀dá ènìyàn. A máa ń yọyọ ayọ̀pọ̀rọ̀ ń gbà mí. Torí rí ẹlòmíì inú wa tó bá ní ká wò ó. Èmi àti ẹ wà láǹfààní àti wà láyé láyé yìí wà láyé a wà láàyè lásàlẹ̀ tòní o. Sọ orí èmi tèmi àti ẹ rọra mí tá a jọ mọ yìí rẹ̀. Àwọn tó nílò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé owó náà fi mí wọ́n mọ yìí rẹ̀. Ó jẹ́ pé ní ìṣẹ́jú oníye tí wọ́n ń san tí wọ́n sì ń gbàládùúrà ìpé Kọ́lódùmarè yú àwọn kó inú pò yìí káwọn náà bẹ̀rẹ̀ sí ní mí dáwọn dá mí fúnra àwọn padà. Tí mo sì nígbàgbọ́ pé bẹ́ẹ̀ ni Olódùmarè ó ṣe Olódùmarè ó yọ wọ́n kúrò inú àìsàn. Ó mọ yí rẹ.
0: Ọ̀jàjà làwọn.
1: Ẹlòmíì pé mo ti lọ látàárọ̀ n ò rí nǹkan kan mú wálé Olódùmarè sẹ́mi wá lójú ó tọ́ sí ó ṣe yìí dá o. Olórin kan kọrin ó ní bẹ́rù bá mọ̀nú rò yóò mọ̀ pẹ́ dùn. E ti ṣe bó bá jẹ́ òrònú jinlẹ̀ ni tó lárò jinlẹ̀. Ìwọ náà wò ó. Ṣé láti gba àwọn tèbi ọ̀sìn ilé ayé? Ó fi dépò tó dé ní wákàtí ọ̀wọ̀ yìí. Ó fi wà bó ti wà ń. Tó rò páwọn ọ̀tá ò gbìyànjú ni. Olódùmarè ni òjò ṣe. Tó rò pé kò sógun nú ayé ni. Ogún ń bẹnú ayé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú gbogbo làálàá kókó jàǹjàǹ. Pẹ̀lú lílọ bíbọ̀ rẹ. Pẹ̀lú gbogbo ìlàkàkà rẹ. Pẹ̀lú wàhálà fìtínà ìdààmú ti ń bẹ́ ń lé ayé. Ò ń lọ gẹ́lẹ́ o sì ń yọ kúlú. Olodumare bi ti fọ lọwọ lọ ni fọ lọwọ bọ. O wa ronu pe ko sowo ori nkan je lo si wa spanu o wa npe gan. O nsoro alufansa so Olodumare. So wa to si o lenu bi.

0: àwọn ọlọmọ ní.
1: Ẹ jẹ́ rò ó. Mo pé bẹ́rù bá mọ̀nú rò yóò mọ̀ pẹ́dù o. Ẹni tó wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n.
0: Ọmọ
1: mo ń tán pè lómìnira.
0: Níyàn fúnfún lẹ̀lẹ̀.
1: Ẹ̀wọ̀n ó dàbí ìgbà téèyàn bá ń sin nǹkan ọ̀sìn téèyàn dé mọ́nú ibì kan. Ní gẹ́lẹ́ tẹ́ ẹ bá ti jàjà túlẹ̀. Tí ó ráyè rìn lọ́rin bọ̀ tó gba tẹ́gùn. Ẹ rí pé àwọ̀ rẹ̀ gan ó tún yàtọ̀ síbi ìgbà tẹ́ ẹ dé mọ́lẹ̀ un. Ẹ torí afẹ́fẹ́ ìtura ó débà lákòókò ìgbà náà. Èmi àti ẹ mọ̀ lórí ọ̀fẹ́ láti rìn láti lọ láti bọ̀. O sì tún ń rò ó sì tún ń pẹ̀ gan o tún ń gbẹ̀bí fọlọ́dúnmọ́rẹ̀.
0: Ẹdọ́rùn má dé o.
1: Ṣèbọ́pẹ́ ló yẹ ọmọ dú.
0: Ọmọ
1: rẹ̀. Ṣèbálọ́pẹ́ ló ń jo olódùmọ́rẹ̀ ní. Bó o kú gbóúnjẹ fún kò ní gbà á. Bó o gbẹ́ràn fún kò ní jẹ́. O lè gbẹ́mú ogùrọ̀.
0: Yẹjẹ́.
1: Ó ru pasapasa bí ọ̀sẹ̀ lórí kò sẹ́ni ó bọ̀ mú ìwọ ló padà gbé nǹkan ẹ.
0: Ọmọ.
1: Bó wọ̀ ó máa jẹun kó o fi ẹyin sí bí méjì àbí mẹ́rin kó o kó o sí polódùmọ́rẹ̀ ẹ̀yìn lẹni mẹ́ta tèmi nìkan.
0: Láàdì.
1: Kò sẹ́ni ó fọwọ́ bá.
0: Ẹ ò gògò mọ̀gá.
1: Ọpẹ́ yìí náà ni gẹ́gẹ́ báwọn onímọ̀ ti sọ.
0: Àtibẹ̀.
1: Àwọn onímọ̀ pé ọpẹ́ náà lẹ́yìn ó gbé fún olódùmọ́rẹ̀ náà sì ni ti ń jẹ.
0: Ìyàwó kí.
1: Ọpẹ́ yìí ò sì lémi àti ẹni nǹkan kan o. Ṣèbẹ́nu tó fún wa lọ́fẹ̀ẹ́ tá a fi ń fọhùn náà látún fi máa yìn. Kódà ẹni tó lódùmọ́rẹ̀ ò tún fún lóhùn gan tó ń sọ pẹ́ pẹ̀lú inú ọkàn rẹ. Káàfin yọ ẹnìkankan.
0: Ìbá àtàjọ ó dé.
1: A fi mọ rírì oore olódùmọ́rẹ̀ àti ibi sí ọwọ́ rẹ̀ ti tóbi tó ni. Olódùmọ́rẹ̀ ń bẹ o. Ọlọ́run ń bẹ.
0: Yóò
1: bá sì nígbàgbọ́ pé olódùmọ́rẹ̀ wà. Wọ́n nígbàgbọ́ pé iṣẹ́ olódùmọ́rẹ̀ pọ̀. Iṣẹ́ rẹ̀ tóbi. Yóò bá gbàgbọ́ pé àwa mọ̀ rídi ni pé ẹni tí wọ́n wá tí wọn ò rídi rẹ̀ ni. Àwọn kan rìnrìn àjò wọn ṣiṣẹ́ ìwádìí wọn làwọn fẹ́ mọ bí ó lúgọ sí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò rí.
0: Ẹyọ
1: pẹ̀kan olódùmọ́rẹ̀ ń jọ kíní àná níbo ló wà. Olórin kan kọrin ó ní pé ẹni àjọ sànádà. Ẹ̀wọ̀n ti kú. Wọ́n ti lọ. Ẹni tá a tún wá àjọ sùn ní kọ́. Ó lè dòólọ̀ láká tó mọ̀ ríra mọ́. Ẹ̀mí àti ẹ lè mọ́ sẹ̀sẹ̀ kankan pàtó. Kódà a lè rò pa mọ̀ wá wù. O lè rò lọ́kàn rẹ̀ pé o mọ̀rọ̀ sọ. O lè rò pé mo mà gbé kalẹ̀ ọ̀rọ̀. O lè rò pé mo níwà rẹ̀ lẹ̀ mò ń ṣe bọ́ ti ní iṣẹ́ mò ń pọ̀yàn lé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń kọ́. Mo bá wo olódùmọ̀rẹ̀ mo bá pọ́ yá kò sí baba ńlẹ̀ ẹni tí ò mọ̀ sí ó yá náà nù. Àdákẹ́dájọ́ sì tún ni Yorùbá gbàgbọ́ pé olódùmọ̀rẹ̀ jẹ́. Orí kò ní fọ́hùn. Kò ní sọ nǹkan kan tó wà lọ́kàn rẹ̀. Kò ní pariwo nílé ẹjọ́ kankan. Kò ní bọ́ fa wàhálà kankan àbí máa bọ́ fàásọ̀tún máa bọ́ fàásọ̀tún mọ̀ pé nítorí olódùmọ̀rẹ̀ sọ rẹ̀ ńgò gbà ń gò gbà. Ẹ̀bí ó ti dákẹ́ tí ó mọ wọ̀ọ́ rẹ̀ tí ó fi dájọ́ tó wà nù rẹ̀. Yorùbá tún gbàgbọ́ pé ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo lẹ̀kílẹ̀ lọ́lọ́dúnmọ́rẹ̀. Nípa bí wọ́n ti bọ̀wọ̀ tí wọ́n ti bẹ̀rù bí wọ́n ti ń pọ̀sùbà fún olódùmọ̀rẹ̀ wọ́n gbàgbọ́ pé ẹ̀rù jẹ̀jẹ̀ ní kábíyèsí ọ̀hún. Ọba tó ju ọba lọ. Yorùbá gbàgbọ́ pé olódùmọ̀rẹ̀ lọba ti ń fọ bá jẹ. Torí pé bọ́lódùmọ̀rẹ̀ ò bá fàṣẹ sí i pé orí ọba yìí ó dàdé ọba òun ò lè dé o. Bí wọ́n bá fẹ́ dé fún un láàárọ̀ bọ́lódùmọ̀rẹ̀ ò bá fàṣẹ sí i pé yóò dé kó tó di àárọ̀ ọjọ́ kejì tí wọ́n dàdé òun fún ó lè wàjà. Bọ́lódùmọ̀rẹ̀ bá sì sọ wípé ọjọ́ kan péré lọ́bọ òun ó lò lórí ìtẹ́ bọ́ bá ti dádé òun fún kò ní kọjọ ọjọ́ kan òun o. Bọ́lódùmọ̀rẹ̀ bá wá pé ó lò pẹ́ ó di dandan kó lò pẹ́ o. Ẹnìkan pé wọn a máa dọ́gbọ́n sí i. Ṣé ẹ mọ̀ pé àwọn àgbààgbà wọn a máa sọ wípé. Bí èèyàn bá já ewé bí èèyàn bá jágbò tó bá ṣiṣẹ́ fún òyàn olódùmọ̀rẹ̀ fàámi sí ó fàṣẹ sí ni o. Torí pé bọ́lódùmọ̀rẹ̀ ò bá fàṣẹ sí i. Ó ṣeé ṣe kéwì ọ̀hún sunko. Kò jẹ́ pé kò tiẹ̀ ní jẹ́ rárá rárá.
0: Ọmọ Yorùbá.
1: Ẹni bá mọ̀ tó bá nímọ̀ tó nímọ̀ jí nile nipo Olodumare. Ba sa won ni sese. Ba sa won lesin igbagbo. Ba sa won lesin musulumi. Bo ba se kankan be ba ti ki won pe se won ape fopa fo Olodumare.
0: Omo
1: e to ran mo pe Olodumare lo ni gbogbo ope ohun. Ori nta won se ohun to sise ohun won mo pe to Olodumare o ba pe yo sise ko ni sise. Je fun yin lapere. Boya boya mo kan ran kan sa dede gbe ise re de boya nsa isan ranpe kan e wa gbedi gbadigba lododo awon nitoju to je pe won ni gbagbo ninu Olodumare o si toju re won wo san ibi e ba tin ki won pe se mo dupe ara omo yi ti ya o oni won ti mo so fun yin pe Olodumare lo ni gbogbo ope o e ba gbagbe eje ran yin leti eyan ba lo le iwosan lopo ogba oni nkan kan to mo nko lede gesi aye ntumo re yoba fun yin wa mo ko pe awon mo ntoju eyan lo to o sugbon Olodumare lo ba ti wo nisan
0: ami ayo
1: mo ni gbagbo pe nje yin e nde bi mo tin sohun
0: ami
1: won toju eyan lo to mo Olodumare nikan lo ba ti wo nisan se mo pe awon se yanu kan mo sele koda ninu ile iwosan ti o si kojo oye dokita
0: aye lo lo
1: je pe yo di ha eni ti dokita ti pe bo ti wa yi o ko se se mo elomi awon ase ti fun pe o su meji pere loku fun o
0: sugbon
1: nigba to Olodumare ba ni la ko ri be
0: oyin o
1: be si owo mi yo lara eni yi won si je ka ma fi o dupe ka ma fi o yin mi kan si fi o ri si owo mi bo ti tobi to Olodumare a si fun ton dara re Olodumare mo fi kankan nu wa dara bu o ara re ni o mo fi wa da o Olodumare ba wa fi ru eni be dara re o o su meji ti dokita ile iwosan ti fun pe ni o lo ti e jade laye ni o ba kojo osu meji ni o koja meta ni o koja merin o di marun mefa o si lo titi ti o darugbo ti o dogbo ko to sile olohun wo ko to file sasobura oro re o wa ditan
0: won
1: wa mo pe lagbaja nigbo wa laye
0: won
1: pe ko le lo dodun kan lo gbo Olodumare je wa agbara re
0: mo
1: ti wo Olodumare ni mo nso
0: lawo
1: sibe sibe o wa pe iwo to so ni folo so ko lo mo fokun ogede gan pe o
0: iba
1: pe tori pe won ti so ni oruko eye oruko eni nla boya won so ni Daniel wo pe bi Daniel ti se nu bibeli ni won o se abi won wa fun oloko nu bibeli Samson ko wa ni alagbara ni o iwo gangan lo lo mo koju ekun o mo koju kini hun yo we ese be o
0: lewi re mo se ba fola
1: nti mo kan gbianju ati so fun wa lasale toni ni pe Yoruba gbagbo pe Olorun be Olodumare nbe be si re esin kaluku yato oto
0: ati be ke
1: esin wa ati igbagbo wa
0: ebe o to ma be
1: igbagbo eyan ni o so esin eyan eyan ba nsesin ti o fi igbagbo to duro sinsin ti iwe eni be o mo siye meji yo si mo fo lati bi esin kan sibomin sugbon pelu gbogbo e Yoruba ni gbagbo pe Olodumare nbe Olorun nbe eleda nbe lodi orun o ba si igbagbo pe ohun lo nsakoso gbogbo wa awon lasin bile gbagbo pe awon orisa na je iriju Olodumare lorile epe nle aye nile Yoruba yi awon lasin gbagbo won gbagbo nipa omo Maria awon lasin musulumi won gbagbo nipa Nabi be be lawon esin yoku na nle awon bi won ti ni gbagbo ti won to si nse esin ti won sugbon pelu gbogbo e omo ya kan na ni wa o eja fife bara wa lo ka wa ninu so kan ko se ni o le gbija Olodumare ife lo se koko ba ba lo fe ba fife bara wa lo inu ulu tan ba tin lo fe tan fife se o ri dandan kiru ulu bi o tuba ko tu se
0: o
1: si ma gboro si ni sugbon ilu to ba ti je pe ọ̀rọ̀ ẹ̀yìn pípẹ̀ gan nìkan tí tàbùkù èèyàn kì í sí lóríṣiríṣi àwọn ìwà ẹ̀dá aláàánú tó bá ti jẹ́ pẹ́rù ẹ̀ náà ṣe nílùú ìlú bẹ́ẹ̀ ìfàsẹ́yìn ni
0: ìlú
1: ìlú bẹ́ẹ̀ a mọ̀ onífàsẹ́yìn kò ní tẹ̀ wájú òní gbòòrò olódùmọ̀rì òní járí ìfàsẹ́yìn ńlẹ̀ yìí o àní rí ńlẹ̀ ibòmíì náà o
0: bèbí dúdú
1: láà nítorí bàbá làgbé òkú ńlẹ̀ yóò di ilẹ̀ ibòmíì èèyàn wa náà sì wà ńbẹ́ àní rí ńlẹ̀ yìí àní rí ńlẹ̀ ibòmíì láṣẹ olódùmọ̀rì ìtẹ̀síwájú ńlá mọ̀ rí ẹjẹ́ fìfẹ́ bára wa lò yálà ẹlẹ́sìn kínní àbẹ́lẹ́sìn kejì àbẹ́lẹ́sìn kẹta ẹjẹ́ lò pọ̀ nínú ìfẹ́ ẹ̀mọ́ ìjà gbógun tira wa ẹjẹ́ ṣera wa lọ́mọ ìyá kan náà ká ṣera wa bí òṣùṣù ọwọ́ ìwà pẹ̀lẹ́ ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní ẹjẹ́ àjọ fi bára wa lò ká bára wa ṣe ká mọ́ pẹ̀ gan ara wa
0: yorùbá
1: sì mọ gbìjà olódùmọ̀rẹ̀ ó tó gbìjà ara rẹ̀ o tòró ń lo dako wa wa wá sì wò
0: ó
1: àfolúwa rẹ̀ dára tó wò ó ẹ̀bẹ̀ láwàá máa bẹ̀ kó mọ̀ fi wá dára àbú o ara rẹ̀ ni ó fi wá dá.

0: orí a máa gbé èèyàn. Bẹ́ẹ̀ náà sì ré ìka a máa gbé èèyàn o. Méjèèjì ló ń gbé èèyàn. Ṣùgbọ́n èyí tí èèyàn bá wá fi ó gbé èèyàn lè yàn ó múnú méjèèjì o. Tó bá jẹ́ òre ló fi ó gbé ọ ṣe lóore. Tó bá jẹ́ pé kà ló fi ó gbé ọ ṣe kà. Wọ́n lẹ́ni sóore sóore ó máa ṣe lọ. Ṣe kà ṣe kà náà ó máa ṣe lọ. Àtórí àtìkà.
1: Òwérè pé ó jẹ́ ìkúlé ọsílẹ̀ ló dá bàtà mọ́ lọ́dẹ̀ ìkúlé Adé Ìlàwẹ̀ lọ́dọ̀ òkun. Onípẹ́lẹ́ ọjọ́ gbọ́dọ̀ kọ́mùrà bàjẹ́ ọgbọ́dọ̀.
0: Ọkàn ò ní gbénú wọn. Ẹ̀wọ́ tó o sóore tó o sóore. Tinútinú tọkàntọkàn. Tí ẹ ṣe pé o kàn ṣe pé wọ́n ní iṣẹ́ kan sáàrí mi mo ṣe. Ẹ̀bọ́ba yóò san lẹ́sùn orí ọ̀hún tó lódùmarè ó san. O lè máa wò pé ẹlòmíì àti ẹ̀ pé kíni. Ọlọ́mí ò bá ti sọ fún mi láyé ń bo ní ìtiwá rí.
1: Mo lè nífẹ̀ẹ́ kan.
0: Ṣé ẹ mọ̀ pé lọ́pọ̀ ọgbà nínú ìsẹ̀mí ayé wa àwọn oore kan máa tọ̀ọ̀yàn wá. Ó sì máa wò ó pé ṣé kiní ìtọ́sí mi báyìí. O lè mọ̀ jẹ́wọ́ gan-an ló jẹ́ wípé bóyá o sorí ọ̀hún tó o sì wá rẹ̀sán rẹ̀. O lè já àwọn tó o tara àwọn jáde.
1: Kí wọ́n nífẹ̀ẹ́ o dáyé tó.
0: Èèyàn máa ráwọn àánú kan gbà nígbà míì tí wọ́n sì máa sọ fún yàn pé bẹ́ẹ̀ òbí rẹ ti ń ṣe nìkan mọ̀ sí lọ. Ìwọ kọ́ ẹ̀ṣẹ́ wọn àṣẹ́lẹ̀ wọn olójèrè rẹ. Ẹlòmíì báyìí orúkọ rẹ̀ ni ó dá níbi tó bá lọ bóyá ó fẹ́ gba sẹ́ni kété táwọn èèyàn bá ti gbókọ̀ ọ̀hún. Wọ́n sì máa rọ bàbà yìí ká wọ́n sì máa kẹ lọ́tọ̀ọ́ kẹ lọ́sì. Òun náà kọ́ àwọn tó ti jó kan ṣáájú rẹ̀. Ó ní bọ́n ti lorúkọ ọ̀hún nílò tó dáa ni. Ìbá ṣe pé wọ́n ti borúkọ ọ̀hún jẹ́lẹ̀ ni. Níbi ó bá débẹ̀ kó òun fẹ́ ṣiṣẹ́ àbò fẹ́ ṣe kankan. Lójú ẹsẹ̀ ni wọ́n ti jó máa mọ̀ tí wọ́n ti máa fi yé wípé ìwọ́ wo. Lẹ́yìn tó jẹ́ pé báyìí báyìí náà máa ṣe nù ìdílé yín. Lẹ́yìn tó jẹ́ wípé ìwà yín ìwà ẹ̀dá lẹ mọ̀ ń hù. Tí wọ́n sì máa fi tàbùkù tí wọ́n sì máa fọ̀rọ̀ ọ̀hún gun la pé bọ́n ti ṣe nù ìdílé rẹ̀ rèé. Ìwà wọn ò yẹlẹ ni à ń bá tò. Orí ẹ̀ la ṣe gbọ́dọ̀ rò ó. A ò jẹ́ a máa gbé wà wá yẹ̀ wò. Ẹ̀bẹ́ èèyàn bá lè gbóòórùn wà èèyàn kéèyàn yẹ̀ wò pé ṣé lè yí sódùn tó ṣé lè yọ tó dáa tó. Ẹ mọ̀ tó wá já jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé wọn ò dáná ilé ìtaná ti dáa.
1: Ẹsẹ̀kẹrẹ má jẹ́ ọmọ.
0: Èmi ò rẹwà kò dáa tó. Ó burú jàì. Yóò bá pélé la tí kẹsọ̀rọ̀ dé. Kéèyàn bá bẹ̀rẹ̀ já dáa nínú ilé tá a ti jáde. Ẹ mọ̀ jẹ́ bàbá tí ó máa ṣe fáàrí ta tí ó sì máa wo àwọn ọmọ rẹ̀ lọ́bùn pàṣẹ ọ̀ṣẹ́ ọ̀nù ilé. Ẹ mọ̀ jà ṣe bẹ́ẹ̀. Ẹ tọ́jú inú ilé kínú ilé dùn. Nígbà ẹ bá tọ́jú inú ilé yín tínú ilé yín dùn táwọn ọmọ yín dùn ìṣẹ̀dá wọn àti tìyàwó àti tọmọ ọmọ yóò sì máa wúre fún yín ní gbogbo ibi tẹ́ ẹ bá ń dáwọ́lé. Ó bá sì jẹ́ pé ìyàwó náà ni ò ṣe dáadáa sí baálé rẹ̀. Ẹ yé yí padà. Ẹ bẹ̀rẹ̀ sí ṣe dáadáa sí wọn. Nínú yín bá dùn inú ilé àtọkọ àtìyàwó. Ó di dandan kó farahàn lára ọmọ yín náà. Bẹ́ẹ̀ sì rí àwùjọ táwọn ọmọ yín náà wà. Ẹ yóò hàn nínú àwùjọ ọ̀hún náà torí pé tìdùnnú àtayọ̀ làwọn ọmọ yóò fi máa bá wọn aráàlú ni wọ́n fi máa bá wọn rẹ́. Kò ní jẹ́ pé wọ́n mọ dùkú gúgúgú wọ́n wá yà wọ́n sọ́tọ̀ pé àwọn ìdílé wọn ò ẹ́ ṣèdílé onínú dúndùn.
1: Ẹgbẹ́
0: gbìyànjú ká dà nínú ilé ká dà níta.
1: Mo ti pọmọ ti bàbá ń dúpẹ́ àrùn tí sọmọ tí ìyá ò gbọdọ̀ pin. Àjíṣe rí bí ọ̀yọ̀lá orin o.
0: Ká fìfẹ́ bára wa lò.
1: Ọ̀yọ́ ò jẹ́ ẹsẹ̀ bí bàbá ẹnìkan gbogbo ọmọ Ìbàdàn o.
0: Ká sì mọ́ tàbùkù ẹnì kankan torí ikú ń sẹ̀sìn kan. Ó lè mọ́ sẹ̀sìn mi lóòótọ́. Ó jẹ́ pé ẹ̀sìn ìgbàgbọ́ lè mí yàn láàyò. Kí wọ́n sì yan ẹ̀sìn Mùsùlùmí. Ihun tó wọ̀ ọ́ ló yàn láàyò. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀. Ìmọ̀ túmọ̀ sí pé kémi àti ríra wa ká wá máa takora wa ká máa ṣèkọlù síra wa. A ríra wa a kira wa a yọ̀ mọ́ra wa. Ó bá dákòókò tó ní kálukú lọ sí lódùmarè. A gbà bí kóluwa wa ti ń sin lódùmarè rẹ̀ lọ. Ṣé ẹ ti wá mọ̀ kíní kan tẹ́yìn púpọ̀ nú àwọn èèyàn ò mọ̀. Púpọ̀ nú àwọn èèyàn ò mọ̀ wípé bí èèyàn bá ṣe ṣe sí ìyàn. O ní ò mọ ẹlòmíì yí inú ní ò mú inú ẹlòmíì yí padà láti wò pé ṣé ẹ̀sìn tẹ́ ń ṣe yìí sóò náà fi kọ́ yín wípé kẹ́ ẹ mọ wà báyìí ní tayọ̀ tọ̀yàyà ti dùnú. Ẹ̀sìn rẹ̀ ìwù mí. Èmi náà fẹ́ ṣe bó o ti ṣe yìí.
1: ma sa.
0: Iru eni be si le fi wo ko wo po nfe darapo mesin re.
1: Omo egbo yaya.
0: Sugbon boya e wa rira yin e wa wo pe a laifa Ibadan won o le ba se tore se bayi lo se o tako temi.
1: Maya Ibadan lo jo ilu ajayi.
0: O si se se ko je pe ni to lo le ba soro esin to se tako ti o le se se ko je pe atodo re lore re o ti wa o.
1: Ibi ko le lo.
0: Ori golodu mare ti wa bo ti wo ni ti nso la o.
1: O ma la lodo
0: po. Se mo pe awon eyan kan wa to lodu mare fi si gbonu ati isakoso agbara to je pe awon won sile ko fun eyan pe won si ti o waju pe o ya mo le re waju mo te waju e mo se mi gbo won o pe won ko wole olowo sugbon won kan wa to je wi pe e je n to foro sesa pere nigba mi re ewe elomi a bere boya n to lo ko nile eko abi to ka nile eko se mo pe ngba won ba fe gba osise se won o ni so ti ni riri odun bayi bayi sugbon o to de ko ni riri o se bibi kan ni o ti bere awon kan ni won gbo la ni riri ti won si fo lowo soke o je pe won wa ma to sona pe ba ti sere ko to wa di wi pe won na de ni to ni riri ohun to fi le gbere are laruge pe mo ti ni riri odun mewa mo ti ni todun meta mo ti ni dodun meji sugbon tawon ti o silekun lala koko to fi de ni to ni riri igba to sese jade ile eko lai mo tun yato so si bawon yin o ba gbo towo tese ti won o silekun ohun fun o ti o tari re waju ti won o fo lowo soke ti won o silekun se logun ohun so mo pe ko ni se n to mo pe ni riri ohun e ori to won wa nipo to wa na ni lai ni riri kankan nigba to ba si mo gbewe eri ohun kiri won pe ni o ni riri lawon ri o ni mo se pe awon eyan kan wa to lodumore si lojo fun wa to je pe won o silekun anu fun wa ni won le mo gbe owo ohun fun wa sugbon nipa wipe o da mo bo e ibi kan na lo ti bere o ya bayi ni o se se bayi ni o tirin awon elomi amoran daadaa ni won mo fun o ti o si mo ran lowo ninu semi aye re olodumare lo se won be pe eyin ni mo da lati ran won lowo awon elomi olodumare da won gege bi o ninu ri olokan re lati mo fa awon eyan lowo soke o ti wo olodumare ni so la o ko se ni to olodumare o le gbe lati ran eyan lowo lara ise re to je awa mo ri tinu
1: ebi won pe ta lo
0: yo ba mo wure wa mo pe bo ye gbo ko ba je ni kusu lari wa ni wo orun ni la orun lo lore mi ba wa o wa mi ri ni gbogbo bi kibi to ba wa o
1: balubu babodo kodo
0: ni o tumo si wi pe boya iran re abi baba abi ya re lo lore re eni o ba wu lo olodumare le ran o kodo olore ohun le mo gbowo wa o le mo gbese wa o le je nipa amoran kan ti o si mu gbeya igbese aye re ji pada laarin iseju aya ni o si fun ota je o si ye pada orisirisi ona lolodumare n gba sore fun omo eda
1: ijesa modu wa panoda omo eleni ateko omo
0: ewo eje mo danu duro nbe mo ba de lale yi o nti mo fe gbiyanju lati so fun wa mo nigbagbo wipa ati de kini ohun ati kole e a si ti o yo lo nti si wa nye lale yi e mo ja ja ka mo bara wa ja awon elesin muslimi a pe ife l'olohun ba mu won mo se
1: olu edu ewe won ni ti pepe
0: e l'olohun ba mu won mo lo
1: ije sori
0: e ja wa na ba won eyan lo fe
1: itano
0: awon elesin igbagbo won a pe olorun ife eja lo fe ninu esin ibile gan ife nbe eja lo fe ninu fe lati mo sogo ninu fe lati mo serere eyan ba ti nigbagbo iba nigbagbo iba mo nigbagbo ototo la waye ototo lolodumare dawa eni ti o nigbagbo to ba to fi o nigbagbo so lodumare o tun ni bó ti se ń pẹ̀lẹ́ kùtù kè wá se pé a wà máa gbójú àgàn síra wa a máa sọ̀rọ̀ àlùfànsá a máa takora wa rárá ẹja fi ìwà àrẹ̀lẹ̀ ìwà ìṣọ̀kan ìwà ènìyàn ìkáàánú ara ẹni nínú ìfẹ́ nínú àlàáfíà ẹja gbé pọ̀ nínú rẹ̀ pọ̀ ẹwọ́n ìjà a máa bára wa jàjẹ ẹ̀sìn ẹwọ́n ìjà a takora wa nítorí ẹ̀sìn ẹwọ́n ìjà a takora wa nítorí ẹ̀yà èèyàn ẹlẹ́ran ara ni gbogbo wa ẹ ẹja fífẹ́ lò
1: ká
0: fi mọ̀ sọ̀kan.
1: Kílẹ̀
0: yẹ ó lè túbọ̀ máa tẹ̀ wájú kó sì lè máa gbòòrò.
1: Olódùmarè
0: ń bẹ o, òun ló sì dá wa, ó sì ń wò wá, ó ń wò sí wa, ó ń wò àwọn èèyàn tó dá lé ayé.
1: Wípé
0: sáwọn tí mo dá lọ́wọ́ràn ara mi náà rèé. Ọjọ́ kan jọ́ kan gbogbo wọn padà lọ jábọ̀ n ta wa gbélé ayé ṣe o. Ọjọ́ kan ẹsẹ̀ mẹ́fà lé ayé yìí.
1: Owó
0: kù sọ́wọ́ rẹ o.
1: Báwo
0: ló ti ṣe tó jẹ́ pé níjọ́ tí ẹsẹ̀ mẹ́fà tí ẹ bá tó.
1: Tí
0: wọ́n wá sọ lẹ́yìn rẹ pé bó o ti lo lé ayé rẹ rèé.
1: Kí
0: ni wọ́n wí lẹ́yìn tí ẹ pé bó o ti ṣe rèé. Nígbà o bá dọ díyìn fọlọ́dúnmọ́rẹ̀ lákòókò ọgbà tásìkò bá tó.
1: Kí
0: ló fẹ́ sọ níwájú olódùmọ́rẹ̀?
1: Mo
0: bá kọjú sí ọ̀tá o.
1: Mo
0: bá kọ̀yìn sí ọ̀tá.
1: Mo
0: bá wá kù wọ ní kó di dandan pàrọ̀ àtọ̀dọ̀ fi inú rẹ kó o tẹ́rù ara rẹ pa o.
1: Nígbà ọmú sùpọ̀ wá tó bá dọ̀la lé bàbá tẹ́bí kí ló mọ Èkìtì.
0: Ẹ jẹ́ máa fẹ́lẹ́ ṣe lọ lórí ètò lásàlẹ̀ ètò ní ṣùgbọ́n kí n tó mọ ọlẹ́jẹ́ sáré dójú ọ̀pọ̀ Facebook ra àwọn olólùfẹ́ wa ti fa àtẹ̀jíṣẹ́ sọwọ́ sábala àríwísí. Adéwùmí Kazeem Adikas, wọ́n ní ẹ̀ka àlẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò láti New Garage Sango. Àrọ́mọdọ́mọ ìyá onírú, wọ́n ní àkùsẹ́lédè Gẹ̀ẹ́sì, wọ́n ní good job. Ẹ ṣe púpọ̀ tẹ wà ńbẹ̀ nítorí tiwa tíwà làṣà ńlẹ̀tọ̀ tẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí níkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Oyé Ọlọ́run Adégòkè ló kọ tí mò ń jẹ́ orun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì sí mọ́lẹ̀ àlàyé, ṣùgbọ́n ọmọ gbàgbé o wípé ọjọ́ kan ẹsẹ̀ mẹ́fà lé ayé. Kí ni wọ́n sọ nígbà tó o bá sí ń bẹ̀ mọ́? Ẹ ṣeun, ó dàárọ̀.